0: Yes.
1: Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Go, go, go. Ni alẹ ni ọgànjọ iwọ ni o láìsí iwọ kò sí àwa ẹ pariwo ogogo ẹ kíwe ogogo ogogo ẹyin létí agbóhùn yìí
2: lísínà
1: ń báyìí ni olúwa wí o kí àánú wọ ilé yìí o ẹ dín náà yìí kan pariwo àṣẹ olúwa ni èyí o. Gbogbo ilé tí òun yìí wọ̀, àánú ni mo pe o, kí àánú wọlé yìí o. Gbogbo ilé tí ọ̀rọ̀ yìí wọ̀, àfi tí a fẹ́ fi ọ̀rọ̀ yóò bá délé rẹ̀, ṣùgbọ́n bó bá délé rẹ̀, ó mọ̀ kú oríire, nítorí wípé òun yìí délé
2: yìí.
1: Mo kéde o, jùgbùjùgbù inú agbára, jùgbùjùgbù inú àṣẹ. Ogun ayé yín sẹ́wọ̀lẹ̀. Ogun ilé tí mo dojú kọ yìí. Ogun ilé tí ọ̀rọ̀ mi wọnú rẹ̀ yìí. Ìdílé tí a fẹ́ fi ọ̀rọ̀ mi dé. Ogun tẹ fún yín nù
2: náà.
1: Iná yìí kan pariwo a. Ìdílé tó gbóhùn la. Ìdílé tí ọ̀rọ̀ yìí wọ̀. Asisi jade mẹ.
2: Amen. Failure is out.
1: Asisi jade mẹ.
2: Amen. Failure is out.
1: Asisi jade mẹ.
2: Amen. Failure is out.
1: Bàbá mọ̀ mọ̀ wọlé. Tàṣẹ tàṣẹ ni o. Mi iná síwájú olúwa. Ó sì ju àwọn ọ̀tá rẹ̀. Mi ò mọ bí tí o wù wa.
2: Ẹ
1: múra tí o. Ogún tó ń là kọjá
2: yìí.
1: Kò lè gbé ọmọ mi o. Ìwọ ló máa rẹ̀ yẹn. Aṣẹ́rán mi sí ọ. Kí àdúrà yẹn bá sọ pé wọn ò ní jẹ́ ó gbà lórí ẹ̀. Tọ́mọ́rí wọn ò ní jẹ́ káàdúrà ó gbà lórí ẹ̀. Àwa náà ní sinmi. A ó mọ wá lójoojúmọ́. Láti gbàdúrà fún ẹ. Títí tí àdúrà rẹ ó fi di ẹ̀rí. Títí tí àdúrà rẹ ó fi di ẹ̀rí. Má jẹ̀mú ti ẹnu mi jáde o. Ẹni tí ẹ sàmí ni o. Aṣọ ẹrù ogun rẹ kalẹ̀. Aṣọ ẹrù ogun rẹ kalẹ̀. Aṣọ ẹrù ogun rẹ kalẹ̀. Ẹyin wọlé sàmí o. Bẹ́ẹ̀ni lolúwa wí o. Ẹrù wúwo orí rẹ. Tí o jáde rẹ o sáré. Aṣọ kalẹ̀ báyìí. Aṣọ kalẹ̀ báyìí. Aṣọ kalẹ̀
2: báyìí.
1: Aṣọ kalẹ̀ báyìí.
2: Aṣọ kalẹ̀ báyìí.
1: Ẹ kí gbé bàbá yìí. Ẹrù tí ò já lé mi ó sáré. Ẹ̀ka ná o. Ẹrù tí ò já lé mi ó sáré.
2: Ẹgbọ́rọ̀
1: ni wọ́n jì yóò
2: bá.
1: kini mo tun gbe yo mo le kali adua pada se ma le gbadua yi iwo e kun je ni baye lo so be o ni are mu awon omode labe ru igi adie ru ono si ori awon ore awon odo odo ru eru ono
2: guys to lonjale
1: awon gbe eru igi fun awon omode Oga, lati kekere, ki odo, ko ru olo sori. Asa, omo ta bi lojo, bi won ti bi, to de ni aye, aye gbe eru igi le lori. Ni tumo wi pe, ile aye to wa, iran se gita ni o ya. Awon wo ni ase gita? Awon ti lo ni aye won. Ninu fi kan di kan. Awon ti lo ni aye won. Ninu oju kan. Awon ti lo aye won. Ninu ase. Ninu gbese. Fi gbese di gbese. Ase gita ni o. Hello. Won ase gbe eru ni olori o. Won ti gbe ile olori. Oh, mo wo to gbe o ninu eje. Mo wa nibi kan lojo kan. Ninu hospital ni. Won bi omo tutun jojolo. Bi won se wa yo. Fun eni to lo mo. O ku orire o.
2: Congratulations.
1: Iyawo re ti bimo. O fe ni mo fe sare lo be. Won ni won si nwe omo lowo. O ti le lo. Oko duro. Emi wa pelu oko. Mo de n wonu ile. Ati ẹni tó gbé ọmọ nínú ẹ̀jẹ̀. Ati ẹni tó ń wí ọmọ. Àwọn méjèèjì ń wí pé. Ìwọ mú mẹ́ta. Kí èmi mú mẹ́rin. Ògo méje ló gbé wáyé. Ìwọ mú mẹ́ta. Kí èmi mú mẹ́rin. Ìyẹn wọ́n wí pé. Irọ́ o. Ìwọ kọ́ ni ìwà mú mẹ́rin. Èmi mo jù ẹ lọ. Èmi mà mú mẹ́rin. Orí ìjà yẹn ni wọ́n wà. Mo fa bàbá ọmọ lọ́wọ́. Dájọ́ wọlé o. Wọ́n ti fẹ́ pín ògùn ọmọ rẹ o. Ká ní mi ò sí mẹ́ lọ́jọ́ yẹn. Bí ọmọ yẹn ò bá ti kékeré ṣògo nù ni. Bọ̀dá ò ń gbọ́ mi. Ò ń gbọ́ mi àǹtí. Ta ló wẹ̀ fún ọ ní kékeré? Mọ̀mọ́. Ọwọ́ tó gbé ọ nínú ẹ̀jẹ̀. Èrú ná ní káyé bọ̀. Mo dẹ̀ ń gbọ́ n tó le o. Ṣé wà kí gbé àmì? Ọwọ́ tó gbé ọ nínú ẹ̀jẹ̀. Tó gbé ẹrù ọ lọ ní ọ lórí. Tí ayé rẹ ò fi bá àwọn tòkè fò. Ọwọ́ yẹn gbé ilẹ̀. Irí akadábọ̀ lónà sí. Yìí jiná dẹrú ọ̀dọ́lẹ̀. Ọ̀gá inú ti ń bí mi nínú ẹ̀mí o. Márùn-ún bí dáadáa. Èjì nẹ́dẹ́rú adá. Èrè gẹ̀dẹ̀gẹ̀dú ọ̀nà sà. Yàmá náà ṣe káyìnà. Yàmá náà yàwó ẹ̀. Yàwó ta dẹ́lẹ̀. Èjì nẹ́dẹ́lẹ̀ mi. Ẹ máa kígbe tẹ̀lé mi o. Ẹ bínú tẹ́ni o. Ọwọ́ tó gbé mi nínú ẹ̀jẹ̀. Tó gbé ẹrù ọ lọ lé mi lórí. Tí ò jẹ́ mbá wọn tó ké fún o.
2: Verse 13.
1: Ẹgbọ́n tí mi bẹ́lí sọ. Àwọn ọ̀dọ́mọkùnrin ru ọ lọ.
2: Yes sir.
1: Àárẹ̀ mú àwọn ọmọdé lábẹ́ ẹrù igi.
2: Yes sir.
1: Àárẹ̀ ṣe kíni.
2: Ó mú àwọn ọmọdé lábẹ́ igi.
1: Lábẹ́ ẹrù igi. Àárẹ̀ ti mú wọn. Nítorí ẹrù tán rù.
2: Lọ́sọ̀dí lọ́dọ̀
1: jẹ́. Ojú ọjọ́ orí wọn lọ.
2: Ojú ká.
0: ẹrù
1: tójú ọjọ́ orí rẹ lọ.
2: Gbogbo
1: rẹ sàárẹ̀.
2: Àṣẹ
1: Olúwa ni èyí. Ẹrù tí wọ́n gbé ní olórí. Tó súnkì ibi gíga inú rẹ sàárẹ̀. Sàmì tó le.
2: Ara
1: yìí dẹ̀. Inú mi mi ni o. Ara gbé dẹ̀. Adéka ni mi ò sí mẹ́ lọ́jọ́
2: yẹn. Adébí ìlànà sí ń jẹ jáde.
1: Bí ògo bá ṣe sọ nìyẹn.
2: Jaja will have lost his glory.
1: Ọmọ wa máa rá kòrò ní ẹ̀.
2: Ayé
1: ayé àṣìbàjẹ́.
2: The girl is talking to the.
1: Orí ìyá gbẹ̀mí kan lọ́jọ́ kan.
2: I saw a midwife
1: dey. Ìgbà tó bí ẹni yẹn bí ọmọ.
2: That person gave birth to child.
1: Ọmọ yẹn ò wá tètè ké.
2: The girl did not tell
1: time. Ọmọ dorí ọmọ yẹn kò lè.
2: Ìná
1: tọ́ kò lè kí gbé ṣùgbọ́n nínà ló ń nà lójú ayé ṣùgbọ́n nínú ẹ̀mí ó sọ wípé bí mo ti dorí rẹ kodò gbogbo n tó wáyé wá ṣe a dorí rẹ kodò lẹ́nu ẹlíbarú náta yìí ká lọ́wọ́ rẹ̀ kàn ọ́ ní kékeré tó fà ọ́ ní ogun lọ́wọ́ ìdàgbà owó rẹ̀ tani owó rẹ̀ kàn ní kékeré tó ṣe pàṣípàrọ̀ ibi gíga mọ́ lọ́wọ́ mìíràdùn ọ̀dàlẹ̀ kẹjà ìdàkọ́bà ìdàkọ́bà sọ pé owó wo ló kàn mí ní kékeré tó ṣe pàṣípàrọ̀ ibi gíga mọ́ mi lọ́wọ́. Sọ̀rọ̀ owó tó kàn mí ní kékeré tó fà mí ní ogun lọ́wọ́ owó tó kàn mí ní kékeré tó ṣe pàṣípàrọ̀ ìtìmọ̀ wáyé wájẹ́ ẹgbẹ́ ìdẹ̀ oyè ariwo ọdún ọ̀ ó ní ó ti fi mí sí ibi òkùnkùn bí àwọn tí ó ti kú ti pẹ́ ó ní ó ti sọgbà yí mi ká tí èmi kò lè jáde ó sí ẹ̀wọ̀n mi wúwo ó jẹ́ káyé rẹ̀ wúwo wọ́n ní wọn níjó lọ ni èmi ni kò dọ̀la ọwọ́ tó kàn ní kékeré tó sọgbà yí ògo rẹ ká owó yẹn gbé ilẹ̀ ọwọ́ tó kàn ní kékeré tó fi ọ́ pamọ́ sí mi òkùnkùn owó yẹn gbé ilẹ̀ owó tó kàn ní kékeré tó fi ọ́ pamọ́ sí ibi inú ibojì ẹni tó ní ibùgbé rẹ̀ nínú ibojì kíkọ́ lè kó ń tinú ibojì jáde wá àṣẹ olúwa ní èyí bí ọmọkùnrin ẹ bá tinú ibojì jáde tí jésù sì tu sílẹ̀ èní náà ni mo fẹ́ tú ọ lẹ̀ nínú ibojì tí ó wà ó yẹ jáde wá ìtọ́ wáyé wá ṣe gẹ́gẹ́ ṣé o lè kígbe tẹ̀lé mi ibi gíga mi fi ogun pààrọ̀ lọ́mọ́ mi lọ́wọ́ ẹ̀dá wádà ibi gíga mi tẹ́ fi ogun pààrọ̀ lọ́mọ́ mi lọ́wọ́ ẹ̀dá wádà sóde lè sọ̀rọ̀ ẹ̀ sọ pé gbogbo tí màá jẹ́ láyé tẹ́ fi àfọ̀ṣẹ́gbà lọ́wọ́ mi ẹ̀dá wádà ibi gíga mi o jáde ní ibojì ayé jáde ní ibojì. Sọ morúkọ rẹ sọ pé Ṣínà Yomi ọmọ Lajide o ọmọ Beatrice o jáde o nínú ibojì aye. Ibugbe re o nse boji. Afin ni bugbe re wa. Jade ni boji. Ko je lo afi o.
0: Let's
1: go to the palace. Hello. I saw. Hello, sir.
0: Hi, sir.
1: Say, but you're winning.
0: Yeah, you're very well.
1: Kanka, Coco,
0: the cost for the
1: cost for the cost for
0: the cost
1: for the cost
0: for the
1: cost for the cost for the cost for the
0: cost for the cost for
1: the cost for the cost for the cost
0: for the cost for the cost for
1: the cost for the cost for the cost for the
0: cost for the cost for
1: the cost for the cost for the cost for
0: the cost for the cost for the
1: cost for the cost for the cost for the
0: cost
1: for the cost for the cost for the cost for the cost for the cost for the cost for the cost for the cost for the cost for
0: the
1: cost for the cost for the cost for the
0: cost for the
1: cost for the cost for the cost for
0: the
1: cost for the cost for the
3: cost
1: for the cost for the cost for the
0: cost
1: for the cost for the cost for the cost for the
4: Engineer me.
1: Ìyá yìí
5: lọ́sà
1: mi ò tí ì parí kẹ́sì ẹ̀ olúwa ní ọmọ méje lẹ́bí ẹ̀dámilọ́ ọmọ méje okùn mẹ́ta ọmọ mẹ́ta ló sẹ́kù ibo làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà
3: báyìí
1: ìkan bẹ́ẹ̀ ń sùkù méjì tó kù ń bẹ́ẹ̀ lé yín ẹ̀yìn lẹ̀ ń fún wọn lóúnjẹ ẹ̀yìn lẹ̀ ń bọ́ àwọn méjèèjì olúwa sọ fún mi pé àwọn méjèèjì mo gbọ́ nínú ẹ̀mí ìkan mu tí kiri ẹ̀dámilọ́ ìkan ṣe bí wèrè bí ẹni tó ti mu gbọ́ tí nǹkan ti tó máa ń yí orí rẹ̀ ó máa ń ba ayé jà lẹ́gbẹ́ lẹ́kọ̀ọ̀kan ìtò gbé yí dégbàdé yìí nìyẹn ilé tó wà sùkúù yẹn ṣe máa ti ń ṣe ni ẹ mọ obìnrin ni àbí obìnrin kọ olúwa ní orúkọ rẹ̀ ń jí àṣàkẹ́ ẹ̀dámilọ́ olúwa ní iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ní sùkúù iṣẹ́ aṣẹ́wó aṣẹ́wó ló ń ṣe ẹ pé ó ń ṣe olóṣó sùkúù ni olúwa ní kẹ pé kó wálé.
3: Mo ń dáyé ló ń dájú.
1: Ẹ pé kó ṣe kíni.
3: Mo wálé.
1: Mo fẹ́ rí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Oh my God. Ṣé ìyá ìrẹ́ wà ń bí?
3: Mo wà ń bí, mo ń dáyé ló ń dájú.
1: Jésù.
3: Mẹ́tẹ̀ẹ̀ta. Ẹlẹ́fẹ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ṣé mo lè rí wọn?
3: Ẹ lè rí wọn.
1: Oh my God. Tẹ́ ẹ bá lè pè yẹ kó dé láti sùkúù. Mo fẹ́ rí wọn o.
3: Mo
1: fẹ́ rí wọn o.
3: Tí
1: bàbá wọn bá jẹ́ ẹ̀kọ́ wọn wá. Torí mo rí pé bàbá wọn lágidi.
3: Bẹ́ẹ̀ni dájú. Bẹ́ẹ̀ni dájú.
1: Alájì ni bàbá wọn.
3: Bẹ́ẹ̀ni dájú.
1: Ó lágidi gan. Kò ní jẹ́ ẹ̀kọ́ wọn wá. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lè bá Alájì sọ̀rọ̀. Tí mo rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé n sọ ibi tó gún ti wá fún yín? Ṣé n sọ? Ní Dalí Akọ̀pọ̀. Olúwa sọ pé. Ẹgbẹ́ ilé ẹnìkan rí. Ilé tẹ ẹgbẹ́ yìí. Ibẹ̀ ni ẹ̀yin àtọkọ yìí ti kó lọ ilé ẹyin.
3: Bẹ́ẹ̀ni dájú.
1: Ẹ lò tó bí ọdún bíi méjìlá.
3: Bẹ́ẹ̀ni dájú.
1: Nínú ilé yẹn.
3: Bẹ́ẹ̀ni dájú.
1: Àràbàdúfọ́nì ilé ta.
0: Yẹ́sà.
1: Olúwa sọ fún mi pé ìyàwó ẹni tó ní ilé
0: yẹn
1: olúwa ní pásítọ̀ ló ní ilé yẹn ìyàwó pásítọ̀ yẹn olúwa ní kò bí ọmọ méjì ju ẹyọkan lọ ọmọ ẹyọkan tó wá bí olúwa sọ fún mi pé ọmọ yẹn ń ṣèlànà ohun bó ti ń mọtí ló ń ṣe òṣìkiri rádàràdà ló ń ṣe lọ́jọ́ kan ó ṣe ó mọtí wálé. Ẹ wá fi ọmọ yẹn bú ìyá rẹ̀ lójú ìyá rẹ̀ gangan. Ṣé ẹ rántí?
3: Bẹ́ẹ̀ni ó ń tì mí dànù ni.
1: Ọmọ yẹn tì yín dànù.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ wá bu.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ wá bu lójú ìyá rẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ wá bu ìyá. Ipe sọmọ lọmọ tẹ ẹ bí.
3: Bẹ́ẹ̀ni dájú.
1: Ọmọ àdánù ọmọ òfò.
3: Bẹ́ẹ̀ni dájú.
1: Sọmọ lélẹ̀ tẹ ẹ bí.
3: Bẹ́ẹ̀ni dá. daddy.
4: Wo be wa won ma temi tan sori re.
3: Bẹ́ẹ̀ni daddy. Enti bo we know daddy.
4: O ye ko mo ye travel out. Ṣùgbọ́n kò padà lọ. Sẹ́mọ̀lì tí ò fi padà lọ. Ìyá ìdọ̀bálẹ̀ sílẹ̀ lẹ̀.
1: Nama kata lufi. Ọlọ́mọ márùn ma bua gẹ̀. O mọ̀lẹ̀ tí ó sùn lọ́la.
4: Bẹ́ẹ̀ni o.
1: Adá ni atalẹ́jẹ bẹ̀rù.
4: Yes, sir.
1: Ẹ wo bí ogun ti wọlé sí la. Ẹ wo bí ogun ti wọlé o.
4: Àbí èso.
1: Kó mọ pé.
4: Yes, sir.
1: Ẹni tó pè níyàwó pásítọ̀. Ẹ ṣe ìyàwó pásítọ̀.
4: Káì.
1: Ògbólógbó ni nínú ẹgbẹ́ àjẹ́.
4: Ṣé
1: ọkọ rẹ̀ gan mọ́rú ẹni tó fẹ́. Ògbólógbó ni nínú ẹgbẹ́ àjẹ́. Òun ló dẹ̀ fi ọmọ rẹ̀ dájọ.
4: Jésù.
1: Ó fi ògùn ọmọ yẹn dájọ.
4: Kábíyèsí o. Nìyẹn fi mu tí kiri.
1: Nìyẹn ṣe ń mu tí kiri. Ó di má jẹ̀mú láàrin ọ̀run àtayé.
4: Ó yẹ sọ.
1: Ibi tí ìyá rẹ̀ ti fẹnu kọ.
4: Orúkọ Jésù.
1: Tó tilẹ̀kùn tó wáyé wá jẹ́.
4: Orúkọ Jésù.
1: Bó o ṣe fò sókè yìí.
4: Ó yẹ sọ.
1: Agbára Ọlọ́run tú ẹ sílẹ̀.
4: Máa ní Jésù.
1: Olúwa sọ pé.
4: Yes, sir.
1: Ìyá yìí. Ọkọ rẹ ò sí lé báyìí.
3: Bẹ́ẹ̀ni dájú. Bẹ́ẹ̀ni dájú.
1: Nbo ló lọ.
3: Ó lọ travel.
1: Ó lọ travel.
3: Olú Abuja.
1: Ó máa dé ní ọ̀la mi.
3: Bẹ́ẹ̀ni yóò jíde láàárọ̀ ọ̀la.
1: A jíde lọ́la.
3: Bẹ́ẹ̀ni dájú.
1: Àràbàdúgbà ní àṣà.
4: Yes, sir.
1: Nítolúwa sọ fún mi nìyẹn.
4: Olúwa wú bẹ́ẹ̀.
1: Sọ fún ìyá yìí.
4: Kábíyèsí.
1: Kọ́ máa sá lọ lé báyìí báyìí. Kó lọ tètè kó àwọn ọmọ yẹn kó lé.
4: Ayérayé.
1: Tọkọ rẹ̀ bá balẹ̀. Kò ní jọ wá.
4: Kábíyèsí.
1: Ó mọ tó pa àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. Ìyá àjẹ́ yẹn ló fi wọ́n dájọ́. Ṣèbí torí pé ọmọ ń kú lọ́wọ́ yín nínú ilé yẹn. Lọkọ yín fi tètè lọ parí ilé rẹ̀.
3: Bẹ́ẹ̀ni dájú.
1: Àyà má nà sídà
4: lọ. Ìyá sọ.
1: Ìyá má bò mí ní gbangba só bá mi sọ̀rọ̀ rí.
3: Yírí o. Èrè yírí ẹyin mo dẹ̀ dúró sí mi ìsúnmọ́wájú gan.
1: Kò sí bí ó wà tí ọwọ́ ọlọ́run ti lè wọ orí.
4: Bẹ́ẹ̀ni.
1: Olúwa ló ti jìyà tó náà ló ṣe fẹ́ tú àwọn ọmọ yẹn lẹ̀ báyìí.
4: Ó ṣe Jésù.
1: Ìyá tí ó lè tètè lọ kú wọn.
3: Bẹ́ẹ̀ni dájú.
1: Ibi ó bá lè sùn. Ìbàjẹ́ ṣọ́ọ̀ṣì ló sùn lọ wábì kan sùn. Kẹ̀ máa kó wọn bọ̀ bí làárọ̀ ọ̀la. Ó dá kí n tú wọn lẹ̀. Kí bàbá yìí tó bá wọn lé o.
4: Kábíyèsí.
3: Mo ti gbọ́.
1: Alele.
4: Ìpàdé ọjọ́ kẹta.
1: Ó yẹ sà. Nílùú Ìlọrin.
4: Ìlọrin o.
1: Ọjọ́ tó kẹ́yìn rè.
4: Bẹ́ẹ̀ni o.
1: Tọ́ máa mú ìpàdé wá sí ìdánimọ̀.
4: Ó yẹ sà.
1: Ó tún di ọ̀sẹ̀ méjì sí ìsìn.
4: Kábíyèsí Ọlọ́run.
1: Torí mo ní mi ní máa pẹ́ wọ́n lọ ni mo.
4: Ó yẹ sà.
1: Two weeks. Ọ̀sẹ̀ méjì méjì.
4: Ọ̀sẹ̀ méjì méjì ni o.
1: Bí mo wà lọ́run.
4: Yẹ sà.
1: Báyé fẹ́.
4: Aleluya.
1: Báyé kọ.
4: Bí wọ́n kọ.
1: A gbúdọ̀ tú gbogbo èèyàn lẹ̀ tán.
4: Ó yẹ sà.
1: Gbogbo ayé lolúwa ní ká túlẹ̀.
4: Ó
1: gbúdọ̀ rí ìtúsílẹ̀.
4: Ó yẹ sà.
1: Ọ̀ntì tí wọ́n bá tó lẹ́rìí.
4: Kábíyèsí o.
1: Ní mi ìtò ní wá mọ́.
4: Kábíyèsí o.
1: Ẹ̀yin tẹ́ wà lẹ́sà wá sun ẹ̀rí dà.
4: Àwárí o.
1: Àárọ̀ ọjọ́
4: Thursday.
1: Lágo méje. Ìmọ̀lá wà.
4: Kábíyèsí o.
1: Orí ibi ni o.
4: Stadium ni o.
1: Ibi lọ gbúdọ̀ wà.
4: Stadium ni o.
1: Níbi ni o.
4: Méje àárọ̀.
1: Ó máa lágbára
4: o. Alágbára o.
1: Ibi ó bá máa wà.
4: Kábíyèsí o.
1: Lágo méje.
4: Méje àárọ̀.
1: Àárọ̀.
4: Àárọ̀ Thursday.
1: Thursday tó ń gbọ́ yìí.
4: Thursday yìí ni o.
1: Tó gbọ́ mi.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Má bọ̀ stadium.
4: Má bọ̀ o.
1: Àwọn iṣẹ́ wòlíì kan wà.
4: Kábíyèsí o.
1: Tá a fẹ́ fi kẹ́sẹ̀ ìpàdé yìí nílẹ̀.
4: Ayérayé o.
1: Má gbàgbé.
4: Yẹ sà.
1: Àwọn tó wá ní Wednesday. Wọ́n lè sọ.
4: Bẹ́ẹ̀ni o.
1: Olúwa wípé.
4: Yẹ sà.
1: Òróró ni ká kọ́kọ́ fi sórí ahọ́n.
4: Bẹ́ẹ̀ni.
1: A dẹ̀ ti fi sórí ahọ́n.
4: Ó yẹ.
1: A ti fi gbàdúrà.
4: Kábíyèsí o.
1: A ti fi bèrè ta fẹ́.
4: Ẹ o.
1: Ó wá kú ká mu omi.
4: Yẹ sà.
1: Má jẹ̀mú.
4: Aleluya.
1: Orí òkè sí òní.
4: Aleluya.
1: Ààrẹ mọ̀lẹ́kù. Ẹni tí ò fẹ́ sunkún mọ́.
4: Orúkọ Jésù.
1: Tí ò gbé àánú ọ̀fẹ́ gbẹmọ́ láyé.
4: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Ó ní ẹ wá.
4: Ẹ wá o.
1: Síbi orísun omi.
4: Ó yẹ sà.
1: Gbogbo ẹni tí ò gbẹ́ngbẹ́. Àbí bẹ́ẹ̀ kọ́.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ wọ́n mu omi ìyè náà.
4: Ẹ
1: sà.
4: Sà.
1: Olúwa wíwọ́.
4: Kábíyèsí o.
1: Fún wọn lómi ìmú.
4: Adániwáyé.
1: Ọ̀fẹ́ ni ó fún wọn sẹ́.
4: Aleluya.
1: Bó o ti fòrò sí wọn lẹ́nu lọ́fẹ̀ẹ́.
4: Yẹ
1: sà.
4: Bẹ́ẹ̀ni o.
1: Dádì. Ó ti gbà wẹ̀ lánàá.
4: Káì.
1: Ilé gbà ń tọ̀ sí. Ọ gbà biribiri.
4: Wà á gbà o.
1: De wo.
4: Yẹ sà.
1: Rí pọ̀ gbà wẹ̀.
4: Gbà wẹ̀ o.
1: Ní Thursday.
4: Ní Thursday yìí.
1: Ṣèbí kọ́ kébi má bàa pa ọmọláyé
4: ni. Bẹ́ẹ̀ni. ki ogbe ma ba gbe omo
5: bani
4: ko to bere anu
5: yes sir
4: ka anu ti yoju ko to kanle ku
5: yes sir
4: ko ti si
5: ka be se o
4: on gbe anu
5: joso
4: elo
5: aisha
4: igba kan ri ko seni ti mo kenu anu si ti won ma se mi
5: lo ti yoju
4: yes sir
5: ka be se o
4: eni jaja fe se mi lo re ore nla
5: joso
4: ojo yen lo mo re ku
5: ka be se olorun
4: ko le fun mi lowo mo
5: yes sir
4: etete
5: ba
4: ko meje
5: meje aro
4: egbe ni fun eni to wi
5: beni sir
4: nigba ti oluwa ko o ni ni
5: thursday yi
4: mo fe tun wole
5: ka be so se o
4: o le ni bi lo sugbon aso to wo ni west oju anu
5: lojo aro
4: to wo wa yi
5: eyi to wo yi
4: o lo ma wo
5: ka be se o
4: ni ojo thursday
5: yes sir
4: mo ni kilo de oluwa wi ge
5: yes sir
4: tan ba le se iwo ge to wa gbade ni west
5: o yes sir
4: to fe wo si gbade to pari
5: ka be se o
4: aso to wo lo de lana ni ojo wednesday
5: wo ni wednesday ana
4: o ni ko wo ni thursday
5: awo ba thursday
4: ni ori stadium
5: beni sir
4: kilo de
5: ka be se o
4: a fe bu aso
5: yes
4: epi ana ku la re
5: yes
4: eleke da
5: ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya
4: a fe bu aso
5: aso
4: egun ana ku la re
5: ka be se o
4: hey
5: ka be se o
4: eni ko lo fori gbepe
5: o
4: anan
5: anan ni o
4: ose
5: thursday
4: ago meje
5: meje aro ni o
4: oluwa ni okoto
5: ka be se o
4: to ba ti te ori papa yi ki ago mejo abo to lu
5: ayera yo
4: oluwa wi gbe
5: yes sir
4: ma je gba re
5: kai
4: oluwa wi gbe ohun a si ba mi wi
5: jesu
4: ni ona to le
5: ka be se o
4: mo ni kilo de
5: yes sir
4: oluwa ni to ba di 8:30 gerege ki n gun ori pepe yi
5: kai
4: ni 8:30
5: gerege
4: kini ki n se oluwa wi gbe
5: yes sir
4: ki n se idanwo kan
5: ka be se o
4: fun eyan 200
5: ayeraye
4: awon to ba ti yege cancel n bere
5: be ni o
4: ni ojo friday
5: friday
4: ya ya ya ya ya ya ya cancel n bere
5: cancel wa o
4: ni ojo friday
5: ojo friday
6: god bless you all
7: olorun mo buko wo yo
6: yo dara fun o
7: amen
6: iwa genga
7: lari ka

0: student of history, you will be a student of mystery. To ba ti je ikan ninu awon omo le iwe itan oni tohun ni pe ditan o se mi ni bi to ba wa baba mi ohun ti won so le pe yo ja wa logun le baba mi emi odekunle epavura da ko mo me omo titi layo debora mo yi danu lori mi now gbo mi ni gbogbo bi te tin gbo mi it takes mouth to curse and it takes mouth again to bless o gba enu lati sepe fun eyan o si tun gba enu olufe lati sure won ran emi si o emi ni woli re won ni kin wa so fun o pe aye kan soso to n ba lo yi aye yen yo moke wa gbo mi le kan na it takes mouth to discourage and it also take mouth to encourage o gba enu lati fenu bu eyan ku o si tun gba enu lati fi gbe eyan soke ẹgbọ́ mi sá gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi ìjọ jẹ́ mọ̀ pé ogun tó ń bá fà yí ìdààmú tó ń bá fà yí làásìgbò tó ń bá fà yí kì í ṣe bí ó ṣe máa rí lọ nìyẹn wọn ni kì í sọ jókòó kọ yẹ wò kí ni wọn èjé wọn ó ṣe ń lè bàbá rẹ látòrí tiẹ òun ni ìwé ìrántí ti kàn ọ ohun tí wọn ń sọ tẹ́lẹ̀ nípa rẹ ni pé ègún ìran ègún lé wọn ni ṣùgbọ́n gbọ́n tá a mọ̀ sọ nípa rẹ báyìí pé ìbùkún ìran ni ìbùkún ìran ni mo dúró nínú májẹ̀mú ìpè gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí mọ̀ sí àmì lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ kó tó di aago méje alẹ́ ẹni tó di owó rẹ mú yóò ti jùúlẹ̀ fún ọ nà wá gbọ́ mi ibi ò ní bá ọ ibi ò ní bá àwọn ọmọ rẹ àjálù ò ní kàn yín lójijì ó kí n tó mọ̀ lọ náà gbogbo ẹni tó ń gbọ́ mi ṣé ká lọ lé agbára o.
1: Orúkọ mi ni Solomon ọmọ Babatunde mo wá láti Olúwo gbogbo prayer request tí mo ṣe ní last year December.
2: Ṣẹ́yìn gbọ́ mọ̀ bọ́sà gbogbo prayer request.
1: Méje seven.
2: Méje tí wọ́n kọ wọ́n ní gbogbo ibẹ̀ wọ́n dé tí mo ti ja mọ́ wọn lẹ́nu àfẹ́ mọ̀ bọ́yá gbogbo.
1: Gbogbo ẹ̀lẹ́ lọ́hùn gba àdúrà mi. Ìyẹn tó surprise mi jù ni iṣẹ́ supply mo ń ṣe mo máa ń supply wọn company diesel. The last time mo kọ pé ọlọ́run mo fẹ́ nílé epo bóyá lease ni o bóyá kí n kọ ni o ọlọ́run dẹ̀ lease ilé epo ńlá fún mi.
3: Ọlọ́run ọ̀dẹ́kúnlé.

yẹn lórí. Bó rí bàbá ìbáyọ̀ máa sọ tẹ́lẹ̀, orí tiẹ̀ náà rọ̀. O ti rí bẹ́ẹ̀. The name of God the Father, God the Son, and God the Holy.

0: gbogbo Sunday church is going to be mighty because ipade ti eniyan gbodo fi se awewa ni ni agbara Olorun gbogbo Sunday church en lo a lo an lagbara Olorun Sunday service it in boy is only communion meji meji ni and Yosef Akiki and ni gbogbo bi ta ba wa na lati mo mo mo pe only communion
1: family wa o ti le ni 20 years to ti je pe gbogbo omo ti mama mi bi gbogbo won ti ku tan
2: Mbo, ogun kinu sare na we so baba yako je wo oni apere kan ni omo melo mama yin bi Mbo
1: arun melo lo wa emi ati omo kekere kan na la ku awa meji
2: na we mejeji so meta ti lo wa ka eyin aye Ogun afijo mi Mo ni o fun won e gbogun afijo mi lati oni lo ogun afijo si mi lo sida
1: so o wa sele pe igba ti eto ku ni bi adun merin ni isin tin ba ti wa sun enikan o jade lara gan yo so pe taiwo dije o ti ya mo ni bo la nlo o lo ye ki nlo ba awon egbon mi mo ni ah emi o se ta ku
2: won mo bo yo ni ki won mo bo boya ja ma nlo bi to ye ka won yoku na wa en be ran lo dede tori tori en be ran awon mo to bi lo dede tori tori bo ni won se nbe ti emi en be laye mo pa lase a joku mo bi lo ko ti won pe ile Bíbélì ni ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo ẹni tó tẹ̀dó sínú ẹ̀ bọ́ ọ má ṣe àmì ilẹ̀ agbè mi. Mọ̀mọ́ sídà.
1: Ó wá di wípé mo ti kirikiri ṣọ́ọ̀ṣì débi wípé ogun ìlú sọ mí di alágbèrè ẹ̀sìn kò síbi tí mi ò kí ń lọ ṣùgbọ́n tí n bá ti wọlé lálẹ́ nǹkan yẹn á sáré wá ó lè fa aṣọ mọ́ mi lára. Tàbí kó fàmì kó sọ pé kí n dìde ó ti ya orújọ kan mo sáré jáde gbogbo èèyàn ní kí lóde mo ní ẹ wá wo ẹnìkan wọn láwọn ò rí.
2: Ọwọ́ ẹ̀rí wo ní fìyà jẹ ọ́ tálọ́kùnrin burúkú tí máa ń mú àlá ibi wá tí wọ́n máa ń bà oh my god ẹbí ọwọ́ lórí oúnjẹ náà lè jẹ lójú ayé. Tí ọwọ́ búkú kan kó ọjẹ́ lójú àlá ọkùnrin tí ò lè tó sí ẹ lójú ayé tó jẹ́ pé wà gbáṣẹ́ sọdà ń pé ìwọ sí mi irú ẹ̀ sí mi tí mo ń lò ó pọ̀ lójú oorun ẹ̀yin alájọ àdá ẹ ṣe àmì lónìí ó yẹ gba ìpínyà mo ní lórúkọ jésù ìpínyà ìpínyà bí ọwọ́ lórí.
1: Bàtò wá di wípé mi ò lórí gbogbo nǹkan tí mo sọ yìí mo ti ta gbogbo aṣọ láti fi ṣoògùn ṣùgbọ́n kò ṣe sóńjọ tí màmá wá pè mí wípé àwọn bẹ́nìkan ṣiṣẹ́ kò fáwọn lówó mo wá lọ́kàn wọn ń fa mi bí mo ṣe dọ́dọ̀ wọn náwá láwọn múra ṣọ́ọ̀ṣì wọn ní kí n ká lọ mo ní mi ìfẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ̀ wípé ó ti sú mi pé mo ti ṣoògùn gan kò ṣe náwá ní kí n ká lọ bá a ṣe débí ń jọ yẹn wíwá ta wá tán gbàdúrà omi tí mo rà yìí tí mo gbé lọ mo ṣe délé tí mo domi yẹn nínú yàrá gan mo ti fi wẹ̀ yàrá ni mo ti tún
2: sọ
1: mo ní kí n rí n tó máa ṣe ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo sùn tilẹ̀ fi mọ́ nǹkan yẹn ò wá so ìgbà tó dijọ́ kejì làwọn ẹni yẹn bá tún yọ ọkùnrin kan àtobìnrin kan ní ẹ bá ní ṣé ta ni máa ṣe nǹkan rẹ ní ọmọ ìyá rẹ tí wọ́n sọ pé ò fẹ́ kọ́lé àwọn ní kò lọ báwọn ẹ̀gbọ́n rẹ àwọn ò ní jẹ́ kó o ṣe mo wá sọ fún wọn mo ní ẹ wo omi tí mo gbé dání mo ní omi ọlọ́run òjijì ni mo lọ́lọ́run òjijì ọba yín wí ẹ padà lẹ́yìn mi ẹ jẹ́ kí n ṣe nǹkan rẹ ọmọ mi nìyí mi tí ì ṣe tán kù náà bá lọ láwọn àtijọ́ yẹn njọ́ tí wọ́n wá ní ká bọ́ síta tán fún wa ní jọ́tà mo wá mú jọ́tà yẹn mo máa ń fi sígbèrí mi tí n bá ti fẹ́ sùn lálẹ́ omi tí mo rà bí mo máa ra mẹ́ta màá tún kan sórí tán pátápátá ní yàrá lálẹ́ màá kó sùn ma fi jota yen si gberi mo sa dupe lowo olorun pe mi o ri ogun yen mo itoku ni ko lohun o da ko lo mi pada tori gbogbo nkan ti tan lara mi
2: e fokan yin bale ngba ten tin le ni ba ti kokko pada nkan bere si duo mama lawon ti gbogbo owo so ogun tan ilu wo le ti wa nbo le
1: oyo nkan na mo lo se nbe ogun ni mo lo se
2: le ba kuku duo pa
1: ngba ti o si owo
2: oro mi

0: ilẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: abingba Madrid eje nbere lati bi orile de space amu wa Gonzalo Garcia agbagbolu ko gbagbo lori Madrid ni ewo iko gbagbo lu fu am e tin ganu ti o te ba gbagbe wi pe alvaro abelua ti soluko ni ko gbagbo lu Madrid tele o na lo luko ni ko gbagbo lu fu am bayi e ma wa je ntan yi o I think I know to Gonzalo Garcia. And I wonder if I'm going to be a bad guy. I'm going to be a bad guy. I'm going to be a bad guy. I'm going to be a bad guy. I'm going to gẹgẹ bo se wa latapa ti beyen oni mo tin lanfa ni lati ja yin meta aja aja te eja ni dale ni gboro aye iko egbe gbọmọ lu Liverpool won ti lo pe egbe gbọmọ lu Monaco lori Magnus Agloche an la won fe gbe omo na gẹgẹ bo se wa latapa ti beyen o ya won ni won pe keke osin be mo tadi ya do Monday omo yi iko egbe gbọmọ lu Arsenal an fe ganu ti Monaco an de fe gbe koda ani gbogbo to ba gba lawon fun sugbon o je o mande yi agbebo lu ko egbe gbogbo lo morile de code fun ani inu ko egbe gbogbo lo bi lawo se gilo tin lo dala o ti salaye bi pe ma je ntan yin bi ko egbe agbebo lu Paris Saint Germain to fe ganu si mi o ngaga ni mo fe ran ju lati lo gege bo se wa latapa ti bi ko egbe gbogbo lu Ipswich Town o ti vidi e mole izadi up o ti da gbogbo lu won o lati nu ko egbe agbogbo lu fun amuni koda o ti towo bo wi ade won lodun merin elo na igbe 10 million euros ni awon iso lowo ogbo ti si le ko vole fawon bi awon ore mi ki fo ko bo jesi lasi gege bo se wa latapa ti beyen eje sare tun gba bi lo eni ti ti are fun ajo komebo aleja nodo mi ngwe o ti salaye soro o le wo idije fi eye agbaye todo 2030 iko igbe gbogbo lu merin le laado merin le ni ogota 64 one la fani lati ko pa nbe won ni won pe keke wa si nbe o se wa ri dije nu 2030 ohun awon mefa tan ni la tan ni wule gba playoff o to di pe won se kini won to di pe won se be dai fe se won se oni ko igbe gbogbo lorilede Morocco iko igbe gbogbo lorilede Spain iko igbe gbogbo lorilede Portugal Argentina Paraguay pelu Uruguay se mo di aba orilede Morocco Spain pelu Portugal awon yen gege na ma gbalejo ba gan na gederi iko igbe gbogbo lo orilede Argentina Paraguay pelu Uruguay ibe gege a wa lara awon iko igbe gbogbo lo dati se kini ti won ti gba tan ti gba lejo yi o e ma pe gba na ni o pe 100 odun se wa da won ko igbe gbogbo lu meta lati orilede South America yi e yu fesa won se yo ko pa nbe awon opening match kokko waye la won beyen gege bo se wa latapa ti beyen oni mo se lafa ni lati mo ja yin le yoko kejeji ka ma ni ja yin tan aja aja ni dale ni gboro aye eyin temi nbe e je tun ta mara ki gbe body e tori pe vivo de o ti fesa re loju si ninu ko igbe gbogbo lu Man City gege bo se wa lapa ti beyen o ya mo to ti dapa ti bi apa ti bo mo wa wa yi iko egbe agbebo lu Chelsea o ti fogun o ti fi si Alejandro Garnacho kuro ninu iko egbe agbebo lu won o ti di ninu iko egbe agbebo lu Aston Villa o kede re laipe pelu adeun alayalo o si ti jogba wi pe yo tun towo bo wi adeun oda olodun merin gan ni o towo bo be tori wi pe by clause to wa ninu adeun alayalo re ele to fi lasa ti bo tele e ti wo pe bayi omo so sa ni buwolu o ti wa se se o laarin ko egbe gbogbo lu jaja ti ko egbe gbogbo lu Aston Villa awon mejeji se be ki won buwolu pepepe gege bo se wa latapa ti beyen oni mo se lanfani lati ja yin beta iko egbe gbogbo lu Manchester United lagi se bi aregun se bi aran ana fe gbe tale awre ju ameni an fe gbe lati ni ko egbe agbabo lori Real Madrid gege bo se wa lapa ti beyen oke Christ is also my vibe. Agbebo lu ko egbe agbebo lu West Ham tele ri ni. Won ni won pe koko si nbe mo. O ti de re ko egbe agbebo lu Alila. O ya ninu ko egbe agbebo lu lobirin. Fun ko egbe agbebo lu Barcelona. E mo pe mo ti ja yin. Baba la karakata la wa mi do mi do. E je ngbe yin de be ja yin be sa. Renova Aston. Agbebo lu ko egbe agbebo lu Ajax Amsterdam tele. Omo odun mokandinlogun ni. Lobirin ni o. O ti darapo mo ko egbe agbebo lu Barcelona lobirin. O ya mo kuro nbe. Inu ọkọ ẹgbẹ́ gbọ́bọ̀ ló bá kà lọ́kùnrin ó yá mo tẹ́lẹ̀ gbà sọ̀lọ̀ ó tẹ́lẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ lágbà tibẹ̀ yẹn Karim Adeyemi ó yá mi ò ní wa ọtí èèyàn ọlọ́yẹ ó tó ti wà ń bẹ̀ ó ti bálẹ̀ kẹtẹ̀fẹ̀ nítorí bọ́ méjì kan Karim Adeyemi ni ó ti bálẹ̀ kẹ̀dẹ̀gẹ̀ ìyẹn sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tó bá sì ti da go kan ọ̀sán ìyẹn gẹ́gẹ́ lónìí gẹ́gẹ́ ó ní wọ́n ṣe àfihàn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn tọ́tọ́bọ̀wé parí gbogbo iṣẹ́ tó kù láàrin wípé afẹ́ tọ́bọ̀wé ó lásánà ló ń dá wọn dúró gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn nìyẹn ẹ má jẹ ń tàn yín ẹ dẹ̀ mọ́ dákẹ́ àdúrà dẹ́kò ó ní ẹ wò ó ẹ jẹ́ kí n bá ẹni tó jẹ́ olúyoko fún rodri sọ̀rọ̀ mọ́yà lè gbé wá sínú nǹkan ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti wá wò ó pé tán bá fi bí 40 million euros gbé o owó táwọn fẹ́ fi ra Julian Alvarez yóò tó sẹ́kù bí 70 million euros báyà wọ́n lè fi gbé mi kí ọ̀yá sábà mo ní kẹ́ kúkú sọ tíìmù ti tíìmù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain kojú wọn lè wálẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà látàpá tibẹ̀ yẹn mọ̀ Bruno Fernandes ẹ wò ó ṣeéṣe kó lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray ní sọ́mà tá a wà yìí ṣùgbọ́n o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United 64 million pounds òun náà fẹ́ gbà lórí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Portugal yìí ṣùgbọ́n tó bá jẹ́ wípé a gbé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n a kì í ṣe láti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì wọn láwọn máa lè jí o káwọn gba 56 million pounds eléyìí tó jẹ́ release clause yẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó ní mo ṣe láǹfààní láti jẹ́ àyín bẹ́ta àjá àjátẹ̀jà ní dalẹ̀ nígboro ayé àní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur wọ́n ti unveil ẹ̀ Andy Robertson wọ́n ti unveil ẹ̀ lápá tibẹ̀ yẹn wọ́n ní wọ́n pẹ́ kankan sí mbẹ́ ọ̀gbẹ́ni Ayodeji Sonibare jẹ́ ká wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United àti ní ayé wà fún mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá fẹ́ gbé Bruno Fernandes àwọn tàn 64 tó bá jẹ́ pé lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ni ṣùgbọ́n tí bá ti sórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì 56 fine Bruno Fernandes bàbá ti ti ń darúgbó ọjọ́ lọ.
1: Ń darúgbó ṣùgbọ́n ta bá wo takuntakun tó ṣe ní sáà tó lọ àlékòkù bókàn jẹ pé bí wọn ṣe ríṣe máa.
0: bó ṣe jẹ́ pé rírẹ̀ ògbẹ́rẹ́ ọlọ́kọ̀ nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé.
1: ríṣe Portugal àdẹ̀lẹ̀ sọ bóyá ó tẹ ní Ronaldo pé ṣùgbọ́n nǹkan tèmi kàn mọ̀ ni pé tí kí n ta bá wo Bruno èmi ò pé Man U náà kì í ṣe ọwọ́ yìí ojúwèé tèmi pé kì í ṣe ọwọ́ ìlú ẹ kí Man U filẹ̀ nítorí pé ta bá wo takuntakun tó ṣe o mọ̀ ní sáà tó lọ pé kinní tó múlẹ̀ ẹrù tó múlẹ̀ àbọ̀mọ̀ tó yẹ pé bíi 21-6 tí ó dẹ̀ ṣẹlẹ̀ rí ní EPL èmi dẹ̀ wá ò pé táìmù yìí tí Man U wá nídi pé a fẹ́ gba EPL a wà lára àwọn tó fẹ́ gba Champions League or FA Cup tàbí Carabao Cup àwọn pléyà tí Man U dẹ̀ ń sign èmi kí n Santos àti kí n Chelsea a lè sọ pé tó bá dénà báyẹn pẹ̀lú plan Man U ó ṣeéṣe kó má fìtì nítorí pé àmọ́ nǹkan tó ṣe ẹ̀ sí kí Mount Maximum tó yẹ pé dára láti Chelsea tó yẹ pé tí ò ti ṣe dáadáa ṣùgbọ́n a mọ̀ pé wọ́n ti ń sign àwọn pléyà ọmọ Aston Villa yìí Tillerman tó jẹ́ ọmọ kí n bẹ́ẹ̀ jẹ́
0: ọ̀hún ti gbé
1: ọ̀ ti gbé ó dẹ̀ ti ṣe àdéhùn ọdún márùn-ún ti mẹ́fà ṣùgbọ́n nǹkan tèmi kàn mọ̀ ni pé ó sì yẹ kí Carrick ó sì máa ní ìdí ìrírí ọmọ Bruno ó dẹ̀ pé tá a bá dẹ̀ wé jẹ́ bóyá bíi 31 èmi wò pé àwọn tó lè sanwó yẹn tí ò bá tiẹ̀ jẹ́ Galatasaray ó ṣe é ṣe kó jẹ́ pé Saudi èmi ò lérò pé bóyá EPL pé bóyá wọ́n lè san dúró owó yẹn nítorí pé tó bá yẹ pé ó sì jẹ́ 27 or 28 irú owó yẹn sì lè wá ṣùgbọ́n bíi ẹni tó ti lé 30 àti lè jẹ́ kán wá san rí owó yẹn.
0: ẹ ṣe ọ̀pẹ bíi ẹ̀lò lè san ṣe chelsea lè san ni.
1: Kì í ṣe pé èèyàn lè san ṣé kí n bá máa san owó yẹn chelsea àwọn ọmọ tán ń rà ní oyè yẹn ẹnwó age orí pé tó bá wọ́n kí n mọ̀gá roger sivai tán ṣe àdéhùn ọdún mẹ́fà méje fún 23 years ni àwọn náà tán dẹ̀ ṣe àdéhùn ọdún mẹ́fà méje wọ́n ti mọ̀ pé a ti gbẹ́nu lé bíi 30 ọdún so àwọn náà ó fẹ́ dà yẹn pé a ń ṣe business wọ́n tún máa ń wò pé tí kinní bá wá offer bá wá pé láti tètè ríta òun náà fi máa fẹ́ fi kí ẹ contract yẹn ẹlòmíì lè pè ní amúnisìn.
0: contract amúnisìn kẹsẹ̀ pẹ́lòmíì lè pè contract amúnisìn sá léde kan sá ó yẹ pẹ́ẹ́pẹ́ẹ́pá sẹ́ẹ̀rí delete ó ti padà síbú bá ìgbáradì gẹ́gẹ́ bó ṣe wà látàpá àtibẹ̀ yẹn ìyẹn máa ti delete gẹ́gẹ́ bó ṣe wà látàpá àtibẹ̀ yẹn ó ní mo ṣe láǹfààní láti jẹ́ àyín mẹ́ta àjá àjá tán ìjà àjàgbọ́n akátá ni ó wulẹ̀ dálẹ̀ nígboro ayé antonio silva ó ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ ló bọ́nú mọ́tò kódà àtọ̀sẹ̀ tó lọ́nà ti parí gbogbo ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà látàpá àtibẹ̀ yẹn láti ní ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lu benfica ni ó ṣùgbọ́n lọ́sẹ̀ yìí ó ṣeéṣe kí wọ́n kéde ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn náà bó tó ti gbé yín débẹ̀ jà yín bẹ́ta ẹ̀rí gáṣíà ó ti fọ̀rọ̀ léde ó ní tó kù fáwọn ní champions league ìyẹn ní sáà tó ń bọ̀ ó ní pẹ̀lú o yàmá daniel mo pedri gavi kò bá sì fẹ́ra tọ́rẹ̀sì ó láwọn mọ̀ wípé kò sọmọ náà tí ó jọṣẹ àwọn lè fún ẹnibọdì lójú ó yẹ mọ̀ ń bọ̀ kókó tó sọ̀rọ̀ jẹ mú polongo àti polówọjà ti fẹ́wájú mi kó òun lọ́rùn gbèsè mo lọ́wọ́ mọ̀ bọ̀ wá gbogbo ara mo fi ń padà bọ̀ ẹkú kalẹ̀.
2: orúkọ mi ni yèyé lua tóyìn adégbọlá mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé sí bí ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀ di abájọ monomin plus atẹ́jẹ̀ṣe oògùn tí wọ́n fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń máradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus.
3: monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀.

0: Oye wo, sari kede kan ton jan rin lori itako ayelujara. Wi pe paradise, agbọbọ lu ko gbe agbọbọ lu Argentina gba kaadi jade ko lori papa leyin igba tan jọn bara won wo la kaadi ija yen gangan. Ajo FIFA ti so yi pe ro ni pe ko si n to jọ be. Yen ge bo so wa lapa ti be yen. E je sare bole fun yin ki sare ja yin beta. Wi pe ko gbe agbọbọ lori lede Netherlands, awon gangan ni won lafa ni lati gba kini o. Awon ninu o gba Play Award. Iyan ninu idije fi eya agbaye to tenubodo. Ati wi pe amule ko gbe agbọbọ lori lede Mexico. Iyen Guillermo Ochoa o ti fẹyinti ninu bọọlu alafẹsẹda gẹgẹ bo se wa latapa ti beyen na o ni mo tun lafani lati ja yin o ye gbogbogba ere gbogbo awon temi ngboro aye won ni ese witi o ti daju ni o ti daju ju adalo iyan poko ti romero yo fi ko egbe agbọbọlu wo le iko egbe agbọbọlu tata mospo gẹgẹ bo se wa lapa ti beyen won ni won poko ko si nbe o ya mo ti ja yin beta o ye gbogbogba ibo ni kin tun gba wayi Iko ẹgbẹ́ gbọ́bọ̀ lórílẹ̀-èdè Argentina, ẹn ti fi sórí àti àṣekáyé, nípa àwọn gbégbé sí òfin o, eléyìí tó nítumọ̀ lórí gbogbo àwọn ènìyàn, eléyìí tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa wọn, ẹn ní kódà, kéèṣe lórí àwọn oníròyìn ńláńlá nìkan, ẹn láwọn tún bọ́ sórí ìtàkùn ayélujára, pé gbogbo àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi nípa wọn, tí wọ́n fẹ̀sùn tí ìṣe tàwọn kà wọn, ẹn ní gbogbo wọn làwọn ó pè lẹ́jọ́, bọ́láfẹ̀ ìjọba mọ̀ ń jẹba, ilé san méjòjòyè lọ, bí èyàn ò bá gbafe, èyàn ò sì mọ mọ́ta, ṣé bọ́ọ̀rẹ́ lèyàn mọ̀ mú kọ́ rẹ̀, èwo tó ni mọ́takọ́ta, ó látorí X àtorí Instagram, ó lẹ́ni tí ò ra ó san, everybody làwọn.
1: Àṣùgbọ́n èmi kan rí pé kò sí nǹkan adẹ́kàn fẹ́ sọ yẹn wọ́n kàn fẹ́ẹ́ wọ́n fẹ́ fi àkókò ara wọn
0: ṣe ṣe ṣàkàrà olóòjì ṣàkàrà olóòjì làwọn pè rẹ̀ ó ní wọ́n sí sọ́ọ́ fẹ́mi ní wọ́n ní wọ́n wọ́n kúná mọ́tàtà orúkọ yìí bọ́lẹ̀ tí ń pè.
2: Babu Ala Ọ̀gbẹ́ni Joseph láti Nìkà.
0: Ó yà ẹgbẹ́ orí wọlé bá yẹn pápọ̀ pẹ́ dá sí.
2: Mo like it. Ìbẹ́sẹ̀ àìrúd ṣe yẹn kò bá dà tí àkóso sí ń bẹ̀. Wọ́n wo iṣẹ́ tí Rodríguez ti dẹ̀gbẹ̀ gẹ́gẹ́ ṣe. Bọ́ọ̀ mélòó gẹ́gẹ́ gẹ́gẹ́ ló dúdú ìbẹ̀sẹ̀ àìwọ̀n bọ́ọ̀ mélòó náà ni. Ní ìbẹ̀sẹ̀ àìwọ̀n yà wọ́n tó ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Kukurela pẹ̀lú Pedro ẹ̀ríbẹ̀ ibẹ̀ yẹn àwọn yẹn ló ń valá. Bẹ́ẹ̀ni lórí ti bulo paradise lórí ti portugal ẹ ká bú paradise o kóòtù wọn ẹgbẹ gẹgẹgẹ ló yẹ ká bú
0: kò mọ sẹjọ mi gan
2: ẹni bá sọ ní bọ paradise paradise wa ó ní gbàgbọ́ pé tí bọ bá ti wá bó bá ṣe mọ ẹkún gbà ó ti wọn bọ fẹ gbà sí ronaldo ò dẹ lè fẹ eré mọ tó kó máa hóòjì bọ yẹn kò mọ paradise lára tó kóòtù yẹn gẹgẹ everybody wọn ibi dúdú àgbè everybody wọn play kóòtù yẹn gẹgẹ ló bá sí ìrìn ẹjẹ.
0: Ó ní wọn sí sọ fún mi wọn ní wọn wà.
1: Ọmọ máa ń lu lẹ́yìn tó pè.
0: Ó ní wọn sí sọ fún mi àpínná wà tà tàdá ló wà ń bẹ̀. Kóòtù náà wà ń bẹ̀ lóòótọ́ ó kọ́ ibo lẹ́sìn pé. Ó yá bàtú ayé jẹ́
1: sí yà. Ó sọ máa dáadáa. Ó ti
2: bẹ̀rẹ̀ látà náà. Ó yá. Ó ti bẹ̀rẹ̀ látà náà.
0: Má wọ́ọ̀rì ẹ̀yẹ́ mo wà ẹ̀yẹ́ mo wà ọ̀tẹ́ ti bẹ̀rẹ̀
1: látà náà ní ọ̀yá kò sí rí báyìí. Àwọn tó tẹ̀lé
2: Babuwala.
0: Ó yà àtà ló wà ń bẹ̀.
2: Mo lè máa ń tètè láti ìlú Òṣogbo.
0: Ó yà ẹ̀dá sí tó wà lẹ́yìn.
2: Iṣẹ́ ti ròdì yẹn, àwọn fẹ́ sọ pé ròdì kò lọ kankan. Ìwọ̀n á tètè tó wà bí ó ti ra ibẹ̀ ni ó ti rí gbogbogbò tó gbà má tètè ló ti gbà. Òkòdẹ̀ ní bẹ́ẹ̀ fi ibi tó lóore.
0: Ok, ẹ̀wọ̀n
1: máa ń ṣiṣẹ́ mẹ́sì ò lọ.
0: Àkúdà máa tàbí ẹ̀pẹ̀ tí wọ́n mú kẹ láàárọ̀ tó nílé kí n máa fi yẹn lọ.
2: Babuwala ẹ káàárọ̀.
0: Akọ̀júmọ̀.
2: Ìtàbọ̀lá ni wọ́n láti fi láti lé oṣù bò.
0: Ó yà o.
2: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ aládìí ẹ̀mọ́ fẹ́ dá sí pẹ̀lú gbogbo. Ó yà. Ṣé ẹ fẹ́ sọ? Tó bá jẹ́ pé ọmọ yẹn bá lọ wà nù bí bí Spain àbọ̀ wà nù kọ́kọ́rọ́ wà nù gíláàsì láfẹ́ gan yóò ṣe dáadáa jù bá lọ ṣùgbọ́n ìtagbára rẹ̀ ká ìlòsì àti kọ́ọ̀sì tó ti jáde ọmọ yẹn dáa gan o ẹ kú ètò.
0: Ẹ̀wọ̀n ẹ jẹ́ kí n máa fi léèṣẹ̀ lọ́lọ́rọ̀ tòní oníyàn ṣé ọlọ́bẹ̀ thank you gbogbo ẹ̀yìn tẹ́ bá wà fìfẹ́ lasọ́gọ̀ àdúpẹ́ àdúpẹ́ pẹ́ òkú lọ́pàá tọ̀dọ̀ ti yín o lórúkọ Ayọ̀dèjì Sóni Bárẹ́ta àjọṣe lórọ̀ tòní Adéwálé Adédáyọ̀ ló kọ́ tèmi rúrúmọ́lẹ̀ tí ń gbénu rédíò kún yùmùn yùmùn àtúbọ̀ tó transistor radio títí dìgbà mi tá mo láǹfààní láti pàdé the president sọ wípé ó rò fún àbáì fọ̀ náà ó.

0: with Astimine, a blend of amino acids and multivitamins.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: And I don't even feel guilty about it.
6: Obsessions are not always bad, especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.

0: ọlọ́rọ̀yìn àtìlànà à ń tẹ̀lé báyọ̀ ọ̀nà nuga oní trump ọmọ gbóṣùbọ̀ra abadẹ fún ìgbésí akin tó lédè pàápàá jùlọ látọwọ́ ààrẹ tinubu láti iṣẹ́ egun ẹ̀yìn àwọn agbésùnmọ̀mí pàápàá jùlọ àwọn làásìgbò tó ń kojú àwọn ọmọlẹ́yìn kristi lórílẹ̀èdè yìí tó ní mẹsìlọ́wọ́ tò ní ọlá.
1: ọ̀dà ẹlẹ́jìrẹ́ o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ kí ni wọ́n wí kí ni wọ́n sọ nígboro ayé wọ́n pé lórí ohun tó níṣe o pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò tó ga tan tó rí wúgẹ̀wúgẹ̀ tí ẹsẹ̀ rẹ̀ ò báláǹsì ní tí wọ́n tó rí lẹ́wọ́ nàìjíríà ẹ gbọ́ kínní ọ̀hún láìpẹ́ láì jìnà yóò mọ̀ dìtàn ráwẹ́wò tí kínní ọ̀hún yóò sì jẹ́rodò lọ́mọmi pátápátá lórílẹ̀èdè yìí tá ń sọ bẹ́ẹ̀ àpábíò ló fọ́ kẹ́ńkẹ́ ọ̀rọ̀ sígboro ayé lójúmọ̀ tò ní ẹni tí ń ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀èdè wa nàìjíríà alàgbà gosfi àpábíò ni ó mọ̀ ti fi dá tẹlórí tẹlẹ́mú àtiwé àtàgbà ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó mọ̀ fi dá wọn lójú wípé ẹ lọ fọkàn balẹ̀ torí pé dídùn báyìí lọ́sàn yóò so ó ní bó ti ń lọ làwọn náà ń tẹ̀lé lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ táwọn sì ń mójútó kinní ọ̀hún nípa pọ̀ jùlọ ìṣàkóso ìṣèjọba lábẹ́ ìdarí ààrẹ bọ́lá ahmed tinubu ló mọ̀ ń sa gbogbo ipa lọ́kọ̀ kejì láti fòpin sí ìṣòro ètò ààbò léyìí torí wúgẹ̀wúgẹ̀ tó ń tiro nílẹ̀ wa nàìjíríà àti pé gbogbo ìlànà àátẹ̀lé pátápátá ní ìṣàkóso ààrẹ bọ́lá ahmed tinubu ló mọ̀ ń sá o láti rí dágbé kinní ọ̀hún ó jẹ́rodò ó lọ mú mi ó sì di àfẹ́yìn tẹ́gùn fi sọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn the nation bó ti ganu sí ṣẹ̀rí ọ̀rọ̀ lójúmọ̀ tòní wọ́n ní àpábíò ló mọ̀ fi ìdánilójú ọ̀hún o ní ọjọ́rò lásìkò tó ń gbàlejò àwọn ikọ̀ kan tó jẹ́ ti obìnrin tá a mọ̀ sí ladies golf association of nigeria èyí tí ààrẹ àpapọ̀ wọn léyìí tó kóso díò láti lọ ṣàbẹ̀wò bàbá kẹpẹ́ sí nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí yẹn dókítà lima ahmed ọgbà balance rẹ̀ lórí ṣókí ẹlẹ́jìrẹ́ o the nation ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tó ní fa.
0: ọ̀rọ̀ ẹ̀tọ́lá daily America pẹ̀lú ẹsẹ̀ mi kẹjì bóyá ṣe ṣe kò tiẹ̀ yé mi gan.
1: all right.
0: ojúlo
1: kánà kò èjì rẹ.
0: ó ní ẹwò ó kéde ẹni bá jóore orí akúkú atọ́kùn rẹ̀. iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti ṣàlàyé wípé lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́ láti ọwọ́ ààrẹ ilẹ̀ America donald trump sí ààrẹ tinubu fìdí ẹ̀ múlẹ̀ pé sàlùwẹ̀ tinubu ti ń gbìyànjú pàápàá jùlọ lórí ètò ààbò àbẹ̀ṣekàwọ́ pàtàkì fún ààrẹ tinubu lórí ìbásọ̀rọ̀pọ̀ ìlànà ìṣèjọba daniel buhari ló fún ọ̀lẹ́dẹ̀ nígbà tó ń kópa lórí ètò kan lánàá ọjọ́rùú gẹ́gẹ́ bó ṣe wí orí ẹ̀wò ìwé fẹ́rẹ̀ gẹ̀dẹ̀ tọkọ látọwọ́ trump ránṣẹ́ sí ààrẹ tinubu fìdí ẹ̀ múlẹ̀ rí pé ẹ̀wò tinubu ti ń gbìyànjú lórílẹ̀èdè yìí tó lórí pọ̀ sí lówùrọ̀ tò ní ọ̀la.
1: ọ̀dà ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ẹlẹ́jìrẹ́ o ó di wọ̀ nínú ìwé ìròyìn punch tó jáde lójúmọ̀ tò ní o wọ́n pé àjọ èyí tí ó ń gbógun ti ìwà àjẹbánu àtàwọn ìwà ọ̀daràn mìíràn léyìí tó fara kin tá a mọ̀ sí icpc ni wọ́n mọ̀ ti ṣàwárí o òbítíbitì àwọn òṣìṣẹ́ léyìí tí wọ́n ní ṣé àǹjọ̀nù ni ká pè wọ́n nítorí pé wọn ò fojú hàn tá a mọ̀ sí ghost workers léyìí tí wọ́n tó 980 níye kọ́dà àjọ icpc fi léde o gangboro sígboro ayé pé iléeṣẹ́ ọlọ́pàá gan àwọn gangan ló wà lókè téńté tábìlì ọ̀hún àjọ elétò àjọ tó ń rí sí nígbógun ti ìwà àjẹbánu àtàwọn ìwà ọ̀daràn mìíràn léyìí tó fara kin tá a mọ̀ sí independent corrupt practices and other related offences commission ìyẹn icpc ni wọ́n mọ̀ ti jáde sí bọ́ǹbọ̀ o bí wọ́n ti ń fọ́ kẹ́ńkẹ́ ọ̀rọ̀ sígboro ayé òkú ọ̀rọ̀ tí ó fọ gíláàsì pò mọ́ ni o bí wọ́n ti jẹ́ kó ní mọ̀ wípé ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé ẹ̀ka ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá ti máwọn iléeṣẹ́ ọba márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ti ìjọba àpapọ̀ tá a mọ̀ sí five federal ministries ti máwọn lájọ̀lájọ̀ kan làwọn mọ̀ ti ṣàwárí o gẹ́gẹ́ bí àjọ èyí tí kinní ọ̀hún tó ṣẹ́wó mọ́ lára níbi tí wọ́n ní wọ́n mọ̀ ti kẹ́fìn àwọn afurasí òṣìṣẹ́ ayédèrú ó tá a pè ní fake workers gẹ́gẹ́ bí wọ́n ti fi léde o wọ́n ní afurasí àwọn òṣìṣẹ́ ayédèrú ọ̀hún ni wọ́n mọ̀ ṣàwárí orúkọ wọn o lórí àtẹ èyí tí wọ́n fi ń sanwó wọn lásìkò àgbéyẹ̀wò léyìí tó lágbára tó sì lákàkìgbà ẹni tí ń ṣe alága fún àjọ icpc ìyẹn musa adamu aliyu san ló mọ̀ ṣípayọ̀ ọ̀rọ̀ wọn o gẹ́gẹ́ bí ó ti fi léde lásìkò tí ó ń sọ̀rọ̀ lórí ìwádìí lọ́rin kínní èyí tí wọ́n ní àwọn ṣe o lórí ìlànà owó oṣù sísan tá a mọ̀ sí pẹ́ẹ́rọ́ọ̀lù léyìí tí wọ́n ní àwọn mọ̀ ti kẹfin òbítíbitì àwọn ìwà jìbìtì lílù ìyẹn fúrọ́ọ̀dù jákèjádò àwọn iléeṣẹ́ ọba léyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí èmi kan mọ̀ sọ́ o alága

0: Commencement.
1: Agbára gba ibẹ̀ wo gbọ̀run àgbà lélẹ̀ yo. Yabayaba. Ẹ̀mí àwọn wòlíì ti ń paná ogun ráúrá. Ó fi ṣe ìyanu nínú ìjọ Peace and Prophetic Global Ministry. Yóò tún ṣàrùbá gbogbo ogun olórí kúkún. Láti pàṣẹ ọ̀rọ̀ àṣẹ. Tí yóò tẹnu wòlíì àgbà jáde sáyé gbogbo onípojúpọ̀. Wòlíì àgbáyé ni bàbá wa nínú Olúwa. Prophet M.O. Adio. Lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí ti ń ṣe 26th July 2026. Lágọ̀ mẹ́wọ̀ òwúrọ̀. 10 a.m. prom. Nínú ìjọ Peace and Prophetic Global Ministry. Tó bẹ ní number 9 Stadium.

0: e ka bo pada sori eto yin eto wa eto atupa le royin ni kan da mode 3.7 to wa ni lorin ni ipinle kwara ye bayi ara le yin ba wa da si bayi ola
1: be ni 0913655592 ni number te lanfani lati pe si WhatsApp line le se wa na nbe nbe 0913655864 be ba ti pe wole esuko ni di apoti radio yo ko yin ebe ba tin pe mo soro ko ba ku gbe ko be ti re mo se akolo ni tarata se ni keni ti a oni ta won ni tan ti oda si wa ngba eh eleji re
2: o ya
3: I can't
2: answer. I can't answer. And to buy say what you done there, go there, come on. That's my time. Why she pushing away? What about when I actually say? Actually, it was a lumber loaner. So say lumber timber. I want to was a woman. They were saying we have a lot to do. Some in Nigeria. They are about to wallet. People come on now. Or the two doctors are going. They can bury a form of our budget. After they are logger, logger. They say you are better than the doctor. Fellow, so I have a form. A fa doctor lan yo ti ke
0: ah ni WhatsApp wa sakun number ta lati a lore won kiwa won ni lori oro awon agbesumo mi ati awon boko haram yi pe won mo muslimi ni pe won kan pa muslimi won pa christian ni won ni Trump bawo lo se lo nki are nigba to je pe ile Nigeria a se koju ipenija awon agbesumo mi yi lati odo oniyo lati mori nujo mori tala lati alore
2: e kojumo
1: se fun ewoye ti na hello
3: hello
2: e kojumo
3: oluko temi ni tayo lati atere
1: ango yin da suru yin
3: eh nkan mo confession nipa ti oro lepo de number 1 teri
0: ah soro koloni eh le dasi nkan ta ba ti pekelo ni abala yi oni ki e ba wa dasi
1: ben
0: nkan ba ti so
3: I'm not a man. Quali si ma je to se lori nse die ko so ri pe ko si le se si a ti je yan o si ko la awon tun gba awon ja awon je se sta o ga to be ka so na awon fin gba ni go to workers ni bo mi to ri awon fe nse lori awon je se ama ha ni se me lori to ko si bi se yin kan yan o si to bo da awon je se ma awon kan lo sa gba ti gba se ti ni yan si awon wo ni o ye kan se adura ni o si be to ke ni ma se ba gba wo go to workers tell me lo do me lo gu dan le ti se re original la o se se lo lo be wura wura ba e wo jo gba la gba ko la ma gba e ko la ma gba to jo 1000 la bi ki ye e wo je e wo je oje pe da yo yo ni ba lo fu lo won so ka won fo ka la gba lo mi o ga la la wo gba lo mi si bi ki ni wo ga go so ka si bi ya ba wa di won mu ka ma wo se wa di awon tin fu won ni ise be si ta fe di wo le so mi ni ba yi so jo ba won di aju ba ti ito abo Olorun ba ko ni ile won ni awon jan se nda gbogbo ana Olorun do le so won. Do won try you.
1: Ada e so fun iwoye.
0: E se gan fun e.
1: E se wa gbe fun iwoye yin.
0: Ah, Oluṣagutan Ezekiel Ola Oluwa won lati osere. Won ni awon kalejo wa. Won ni e ma ka ti Trump gbo. Won ni oro re ko wa eratiki rara. Won ni o si mo tun so. Won ni ko so wi pe won pa kesa ni tele o. O ni sugbon ohun tun gbe yin lati so ni wi pe o pipa yen ti diku nipa egbese ati igbianju are ati joba apapo nitori na orin yen ni Trump gbe fun are fun igbianju re ki je pe o ko re je e se pupo yen lati odo Oluṣagutan Ezekiel Olaluwa lati osere
1: o da yin na se fun iwo ti
2: e kojumo
3: e lo e ka ro
2: e kojumo sa
1: e seun o
3: alaji so balaji an kuri baba ita
1: e da suru
3: lori ta won ti gbo kan yen Ẹ̀rìbí látàbí bàbá wọ́n bá sọ jẹ́ ọ̀nà ní kíní ẹ̀ ti sẹ́lẹ̀ lọ́dẹ̀ jẹ́ pé wọ́n mú wọn títí ti sùn wọn ò rí ìṣe tán. Bọ́ọ̀tì tó ìjọba náà wọ wọn ló wà tí wọ́n bá fẹ́ káṣẹ̀ kíní ìlẹ̀ ẹlòmíì ń bẹ kí òṣìṣẹ́ ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ó kàwé kò rí ìṣe fọ́nà fún sàánú. Àwọ̀ wọn ló kù ọlọ́run ọba kó sànú ọba wa fún wọn sí ní ṣe ẹlòmí ń bẹ nísìn ó jáde kò rí sí àwọn amọ́rún àwọn ọ̀kadà kájí ẹlòmí wá rí ẹ ní lọ ẹgbẹ̀rún máa ń gbowó lásán ni wọ́n wá ní orí ìjọba fẹ́ tún nàìjíríà tí lọ́kọ̀ọ́kọ́ ta gba ìyá rẹ̀ nípa náà ẹni tí wọ́n bá ti mú tí wọ́n bá ti fi jófin gbogbo àwọn yòókù náà wọ́n lè máa sọ pé wọ́n ti mẹ́rin kan ti máa jófin o àìsófin yẹn òun ní da nàìjíríà rú ọlọ́run ní dídá mọ́tọ́ba jù.
0: ẹ ṣe gan fún ìwòye tí yín sá. Alàgbà Kọ́ládé Àyìndé láti Ásà Dàmù nǹkan tí wọ́n kọ́ ó pọ̀ gan ṣùgbọ́n ní ṣókí wọ́n ní kí wọ́n lo ìlànà òde òní dígítà láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ètò ààbò láti ọ̀dọ̀ Alàgbà Kọ́ládé Àyìndé láti Ásà Dàmù. Ẹ kojúmọ̀. Ẹ kojúmọ̀ orúkọ yín sá.
4: Ẹ kó ètò ààrẹ mọ́ látọ̀ Fagarajì.
0: A gbọ́ yín sá.
4: Mo kí dókítà ẹgbàlálejò. Aláfíà wò ní dọ́pà lágbára
0: náà.
4: Ìgbọ̀nsẹ̀ eré tí Trump sọ náà ni mo fẹ́ dá sí. Wọ́n bá tí Trump tẹ̀ ń ṣe yìí àṣírí tó ń ta wá lólobó. Ó tẹ̀ jẹ́ pé ó ń lọ́wájú ó ń lọ sẹ́yìn. Àtìlíṣe tó ń ṣe yẹn náà ó ní ipa tó ń kó lára àwọn gọ́ọ̀mẹ̀ntì wa. So tá a bá tún ráwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ tí wọ́n ń sọ bẹ́ẹ̀ sí wọn. So àwọn náà máa jígìrì sí iṣẹ́ wọn. Ọlọ́run gbogbo wa lọ́wọ́.
1: Ẹ ṣeun fún ìwòye tí yín
0: adúpẹ́. Ọ̀dọ̀ tí yín ní òwúrọ̀ tòní káwọ ẹlòmíì tó wà ní
1: ọlá. 09136556952 ní nọ́mbà tẹ́lá àǹfààní láti pè sí WhatsApp line lè ṣe wà náà bẹ́ẹ̀ mọ́ gbàgbé o ilé fi àtẹ̀jíṣẹ́ sọ̀rọ̀ sí
0: ẹ. Ẹ kojúmọ̀.
5: Ẹ lọ́ akojúmọ̀
0: o. Ẹ kojúmọ̀ orúkọ yín sá.
5: Orúkọ mi ni Alhaji Abdulwahid láti Ẹyẹ Nkọrin.
0: Ẹ gbọ́ yín sá.
5: Ẹ kó ètò sá. Lórí ọ̀rọ̀ àwọn ghost workers ni èmi fẹ́ sọ̀rọ̀ sí.
1: Ó yà ẹni sọlẹ̀.
5: Ìwà ìbàjẹ́ tó ti di dò lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ló fa àwọn nǹkan yìí. Èyí tí èmi kàn rí sọ ńbẹ náà ni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ wá dúró àwọn èèyàn tó wà níta lóòótọ́ tó ṣe pé nítorí àwọn tí wọn ò lọ́bíṣẹ́ tán ṣe ń gba owó ni ò jẹ́ káwọn èèyàn míì tí wọ́n parí iléèwé láti ríṣẹ́. Àrọ̀ ìjọba kán bá mójútó ilé kán lé gbogbo àwọn tó ṣe pé wọ́n ń gbowó ọ̀nà àìtọ́. Ẹ wúrú ẹnìkan tẹ lẹ́nìkan ṣoṣo ó sì ń gba owó èèyàn bíi méjìlá ẹnìkan ṣoṣo kó gan òbẹ̀rù ọlọ́run fúnra rẹ̀ fún orí ara rẹ̀ gan fúnra rẹ̀ òbẹ̀rù ọlọ́run. Ìjọba kan dákun kan bá mójútó ilé. Orúkọ mi ni Alhaji Abdulwahid láti Ẹyẹ Nkọrin.
1: Ẹ ṣeun fún ìwòye tí yín.
0: Ẹ ṣeun fún ìwòye tí ọ̀dọ̀ tí yín. Ètò tẹ́ ń gbọ́ ni àtúpalẹ̀ ròyìn láti kàn ń dá mọ́lẹ̀ tí pọ́n sẹ́wọ́n nílọrin nípínlẹ̀ Kwara. Ẹ kojú mọ́ ẹ ti wá ń bẹ̀.
1: Abala lámì ìtọ́.
6: Hello.
1: Hello. Ẹ kojú mọ́.
6: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣeun.
6: Bàbá Fèlèrè ló ń sọ̀rọ̀.
0: Láti Bosa.
6: Láti lọ.
1: Ó yẹ dásí ròyìn.
6: Ẹ rí ọ̀gá.
1: Ẹ pa rédíò yín tàbí kẹ sunkún díẹ̀ sá.
6: Ọ̀rọ̀ kíkú kí n kún sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ sọ̀ dá. Ó ní kírísẹ́nì kírísẹ́nì wo wọ́n ti kó èèyàn láti ìbàdàn ní tọ́jẹ́ mùsùlùmí 170 èèyàn wọ́n ti pààyàn ọgọ́rùn-ún méjì kórí yìí mu ṣọ́ọ̀tì ìlú wọn kó dìde àánú wọn kó ti ìbàdàn ni wọ́n fi ń gbé pé ní kírísẹ́nì kọ́mọ̀ dá wàhálà alẹ́ nàìjíríà kọ́dà kù ni kò sọ gbọ́ tìlú rẹ̀ tọ́ba ìlú ńláfẹ́.
1: ọ̀dà ẹ ṣeun fún
6: ìwòye tí ó yẹ
1: ẹ ṣeun fún ìwòye tí yín adúpẹ́.
0: Ẹ ṣeun fún ìwòye tí níwòye tí
1: ọ̀dọ̀ tí wọ́n nù.
0: Ẹni Sodiq láti òkè òsè ṣókè òsè náà ni.
1: Òkè
0: òsè. Wọ́n ní wọ́n kí wa wọ́n ní ìjọba àpapọ̀ wọ́n ní wọ́n fẹ́ fún iléeṣẹ́ ìjọba láti gbàwọ̀n ṣiṣẹ́ kan gbé fún àwọn private company láti gbàyàn sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ wọ́n nítorí pé corruption pọ̀ lórí bí wọ́n ṣe ń gba àwọn èèyàn ṣiṣẹ́. Ní òye ìtọ́jọ́ tí wọ́n yẹn lè rí. Ẹ kojúmọ̀.
1: Hello.
0: Ṣùgbọ́n yín ló kẹ́yìn ẹ kojúmọ̀.
7: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
7: Orúkọ mi ni Abdulfatah Ifatek láti Gẹ̀rẹ́wú.
1: Ẹ dá sí ròyìn.
0: Ọgbọ́ yín sá.
7: Bẹ́ẹ̀rí lérí ọ̀rọ̀ ti àwọn ghost workers ni mi bẹ́ dá sí. Bẹ́ẹ̀rí kò síjọba kan tí ó dé tá a ní gbóhùn ghost workers. Èmi wọ́n á fẹ́ túmọ̀ rẹ̀ nínú bẹ́ẹ̀ tèmi pé ṣé yóò tún ní àìgbà tó ti ṣe wàhálà fún wọn ti wàhálà fún kò dẹ̀ ní ní opportunity àti dídíjẹ́ ọkàn náà èmi á bẹ̀ tí ìjọba kan bá dé tí ó lùn lé wọn dànù ìjọba tó bá tún lé wọn dànù náà fóòlù náà ṣe òun ìjọba tó bí náà rí ghost workers fóòlù náà ṣe lè tún ní àláwò ghost workers tó nàbà tún lọ tán èyí mú mẹ́kẹ́ já kéèsì ọlọ́run ní dànù ìdílé àrùn kéèsì.
1: Ọ̀rẹ́ ẹ ṣeun fún ìwòye
0: tí ó rẹ̀ ńlá ni wọ́n bèèrè yìí ìbéèrè ńlá ni.
1: Ọlá ẹ já mọ lọ ilẹ ti mọ tọ ọpẹ pàtàkì lọwọ balawura bi to tun ba wa ṣeto taaro tun ni atupa le iroyin adupe wo olodumọre o ṣe afun atorikele nbe tu ogun ba mọ to je laaro ibe la tun dupe pàtàkì lọwọ lami to wa dokita abdulkarim jima edun ti won wa lati university of ilorin better by far
0: hod
1: ileka ti won ti nko nipa oro oselu incoming
0: minister for foreign affairs
1: ya ma pariwo e se ti ọlọrun
0: canada won la basado won je canada
1: ọlọrun o ṣe laipe
0: i don low ontario ni abi on tawasi ni
1: hello ṣe o gbọ ti mo so pe oluwa ma ṣe laipe I mean,
0: incoming SSA to the incoming Minister of Foreign Affairs, I'm going to to Canada.
1: Dokita, Edun.
0: I'm aware, Edun. See, if you know what I'm saying, I copy. Send copy to
1: the law. Maximum copy.
0: I don't know, man.
1: Yeah, I don't
0: know. I'm going to
1: go. Hero, I got what's that.
0: I'm going to go. So, Taiwo. A de ye mi
1: osun sumo do won
0: ko bi osun mo do ko radi ona mo taiwo a de ye mi loruko mi o da won ready

0: It's multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Releases me every single time I listen to Diamond FM after a long time away.
3: Oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god.
2: Yeah, that's right. There's just something about how the amazing programming, the content, ooh, the music blows me away every single time. And Diamond FM, it's memorable radio every single time.
4: Wákàtí lẹ́hìn fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé-iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlà.
5: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí. Ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: ọ̀rọ̀ ni alamusa kẹyà
1: wọn. abawasan kaso ogun titi kọran mọ̀hìnba
0: ọlọ́run bá di pé wá ní ìdíyà ẹgbẹ̀gùn ti
1: ìwà ni ọ̀jẹ̀ wọn fẹ́ràn yín
0: ìwà yín ẹgbẹ̀gùn tẹ láti tẹ mi
1: ìwà yín ni ọ̀jẹ̀ wọn fẹ́ràn yín gbogbo òjókùjọ ìrọ̀kùnrọ̀
0: wọn náà wo bó ṣe dà
1: ẹwọ bẹẹ ti rí
0: bọlọmba ti pè wá ní ẹja jẹ bọlọmba ti pè wá ní ẹja
1: àfinú kàdà
0: ẹsẹ sùúrù ẹ wulẹ̀ fẹnu gádùn gẹ́ ni.
1: abawasan ẹnikẹ́wù tí o bá tẹ̀lé tó bá gé.
0: gomina kàdà ránù.
1: abawasan mi bá ń pè yẹn máa dáhùn.
0: ń dáhùn wá.
1: ẹnikẹ́wù tí o bá tẹ̀lé tó bá gé.
0: ìbínú kàdà ránù.
1: alẹ́nikẹ́wù tí o bá tẹ̀lé tó bá gé.
0: kò sí tí o kàn yín ọ̀rọ̀ rẹ abùkù ni.
1: mọlẹ́ni kéwù tí ọba tẹ̀lé ń tọ́ba ké.
0: irun àwọn ọmọ owó parọ́.
1: alẹ́ni kéwù tí ọba tẹ̀lé ń tọ́ba ké.
0: mi ọba lù gan ìsìn ni.
1: àti kéwù sètánì ni kò ní tó wà mí. ẹni kéwù tí ọba tẹ̀lé ń tọ́ba ké. gbẹdúgbẹdúgbẹdú tán.

88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Látinúyà ráìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́. Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ń pè fún ìdá. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ń pè fún ìgbésẹ̀ láti ṣe ìdókòwò papọ̀ pẹ̀lú ilẹ̀ Denmark. Atiku bu ẹnu àtẹ́ lu ìṣàkóso Tinubu lórí owó kan tí wọ́n pèyà mọ̀ láti mú àtúnṣe dé bá àwọn ààfin. Ẹ̀kan ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ rí ké sí ilé-iṣẹ́ rẹ̀ yìí kó kó léde ìwé tí wọ́n kọ sáré Tinubu látọwọ́ ààrẹ ilẹ̀ America Trump. Ilé-ẹjọ́ ti da ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn èèyàn mẹ́ta kan tán lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ kíkó àwọn èèyàn nígbèkùn níjọba ìbílẹ̀ oríire. Ní ilé òkèrè ilẹ̀ America kọ́ bọ ìwé àdéhùn mánigbàgbé pẹ̀lú ilẹ̀ Saudi Arabia láti ṣe ìdásílẹ̀ àwọn àdó olóró. Ààrẹ àjọ CAF ò fi gbóyà hàn wípé ilẹ̀ adúláwọ̀ ò ní yóò gba ìdíje àgbáyé láìpẹ́. Ẹ̀ka san akíwa pé a kú ọ̀wọ́ lẹ́nu iṣẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ó wá YouTube wa ní Diamond 88.7 FM ẹ̀kúrẹ́rẹ́ náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ọlọ́run kíkọ rẹ ní opportunity buy ma ex inú japa ni.
2: O lè ṣíde kúrò nílẹ̀ Nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀. O kò ní ṣàìní àwọn ẹbí, ọ̀rẹ́ àti olùfẹ́ rẹ lórí ilẹ̀ náà. O lè japa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n sinmi ríranu mọ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ̀ kúrò nílé, síbẹ̀ ilé ẹni ni ilé ẹni, ìlú rẹ ní Nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìbọn yín láti ìkànnì Diamond 88.7
4: ìròyìn. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ń pè fún ìdókòwò pọ̀ tó rẹ́sẹ̀ wálẹ̀ láàrin ilẹ̀ yìí àti ilẹ̀ Denmark. Láti rí pé ilẹ̀ méjèèjì gbégbésẹ̀ láti rí pàṣẹ àdáni òníwọ̀n gbókùn wá sílẹ̀ Nàìjíríà ní àwọn ẹ̀ka ọ̀rọ̀ agirichi kòkò. Mísítà nílẹ̀ yìí fún ọ̀rọ̀ ètò ìṣúná tànà ń tẹ̀lé lórí ọ̀rọ̀ ajé Sẹ́nẹ̀tọ̀ Abubakar Atiku gbàgbójúlò fún léde nígbà tó ń gbà lálejò lọ́fíìsì rẹ̀. Aṣojú ìjọba ilẹ̀ Denmark nílẹ̀ yìí ọ̀gbẹ́ni James Ole Bachanse ò ṣàlàyé rẹ̀ gáà ṣetán láti ṣe ìdókòwò pọ̀ tó nítumọ̀ pẹ̀lú ilẹ̀ Denmark. Àtẹ̀jáde kan tó léde ní àná ọjọ́rùú látọwọ́ iléeṣẹ́ ìjọba ọ̀hún gbàgbúrú tẹnumọ̀ pínlẹ̀ méjèèjì ló ṣe ìdókòwò pọ̀ ní ẹ̀ka ètò ọ̀gbìn ìdàgbàsókè ohun ọ̀sìn àti àwọn ẹ̀ka mìíràn. Nínú ìròyìn mìíràn, ọmọye fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC Atiku Abubakar ṣàlàyé pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni ó pinya mọ owó tó lé díẹ̀ ní bílíọ̀nù lọ́nà 22 náírà láti mú àtúnṣe dé bá àwọn ààfin àwọn ọba alayé tó lé ní 100 kan. Àtiku ṣàlàyé pé owó ọ̀hún tí wọ́n pinya mọ́ sínú ètò ìṣúná fún tàwa yìí ó ní ó jẹ́ nǹkan tí ò bófin mọ́. Ó sì fi ẹ̀sùn kan ààrẹ Tinubu òfin ẹrú ìgbésẹ̀ tó tako òfin ilẹ̀ yìí. Àtẹ̀jáde kan tó léde lónìí látọwọ́ àbẹ̀ṣekáwá gba pàtàkì fún Àtiku lórí bíbá aráàlú sọ̀rọ̀ Frank Shuaibù ṣàlàyé ipò owó ọ̀hún ó ní ó wà nínú ètò ìṣúná yìí tọdún tàwa yìí gẹ́gẹ́ bí Àtiku ṣe òfin ilẹ̀ yìí lo fún àwọn ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ láǹfààní láti mogun ọ̀rọ̀ àwọn ọba alayé. Àtiku tí wọ́n ń béèrè lọ́wọ́ ààrẹ Tinubu nǹkan tó wò tó fi gbégbésẹ̀ láti náwó lọ́nà tí ó bófin mu lórí ọ̀rọ̀ ọ̀hún. Wáyé o, igbákejì tẹ́lẹ̀ rí tó jẹ́ igbákejì alūkkóró àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC Timi Frank ti ké sí ìṣàkóso ààrẹ ilẹ̀ yìí Bola Tinubu láti jáwọ́ láti máa fi ìwé kan tó lóde láti ọwọ́ ààrẹ ilẹ̀ America Donald Trump ipe o fi ohun te Luis Akosi Tinubu lati ma fi tan awon mo le yi agade kan to le de loni franke lo ke si are Tinubu ki Akosi re ko le de iwe ohun ti won ko lati wo Trump ena ti bi pe abe si kawo lori oro royin fun ile ise are le yi bayo ona nuga saraye ipe are Trump lo ko iwe ranse si rore to je are ile Nigeria to bo se wa fun apale yin fun gbesun tun ge ati isegun yin awon agbesun mo mi adawo awon leyin Christi lori le de yi Frank Tenumo ipe iru iwe be oloye ko ni ohun te ile ijoba ile America ki Trump si buwo lo ege bo se wi o tesaju ku iru be to ba wa ko tun mo si wi pe Trump ti fi ohun te lo isakoso Tinubu ni ipinle Bono ajo tonda bobo eto amo niyan nile yi eka ti ipinle Bono ti saraye wi pe ohun ti gba esun to le ni 500 to ni se lori titabuko labele sisi awon omo lo ati awon igbese ati tabuko eto omo niyan laarin osu kini si osu keje odun ta waye nigba to soro pelu awon niroyin loni ilu Medugori adare ajo ohun ni ipinle Bono Omina Jumai Michela salaye pe awon olugbe ipinle Bono lo si nigboya ninu ajo ohun o teswaju ipe o risirisi esun lede ta fi tabuku awon eniyan ni ipinle Oyo ya ko le yi kan to njo ko nilu Ibadan ti pase fun ajo ijoba leye to fogun mo awon to sowo olumokumo ko yo sisi lati karona lori igbese re ati tanawadi ijoba ipinle Oyo bo se nawo idajo lejo on fi die mule pe igbese ajo iyasese ni oro papa julo ko le fi die mule pe o wa ajebanu ni ipinle Oyo nigba ti ajo kan na kale ni ana ojoru ninu ejo na ti ijoba ipinle Oyo pe o ni dajo inke oye maha salaye wi pe ajo EFCC lagba looto ale tanawadi iwa ajebanu amo ko neto ati gbe igbese to tako ofin le yi ile ejo fi die mule lati fesi si iwe kan to lede ni ojo keje osuke fọlun to koja tako si ase owo agba ni ipinle Oyo pe agbe fi si o ni o fe tanawadi bo se nawo ijoba ni ipinle ohun ile ejo fi die mule pa agbe si ko fi die mule ipe ijoba ipinle Oyo ruwa ajebanu o ni dajo ma salaye wi pe ofin dasile ajo EFCC fun leto labe ofin lati tanawadi esun wa ajebanu amo kuro sebe la se pe ori eri lati gbe iwadi re nidi ile je apo le ye to njo ko yin lo Abuja ti ran awon eyan meta Abdulrazak Umar Junusa Musa ati Samsidi Sanni ni ewon gbere won lowo ninu igbese kiko awon eyan nigbekun nijoba abile orere papa julo won ti je bi esun wi pe won dakeje nigba tomo nipa ikolu hun pe yo waye awon eyan meta hun lo je wonu ajejo pe awon je bi esun to fi kan won pa wa lejo atowo ijoba apapo le yi awon olojejo won nigba tan faran lajo oni dajo Salem Ibrahimu jawo wi pe looto won lowo ninu iselon papa julo won se idasile ojoko kan ni WhatsApp won se titu kawo niyan lati se ikolu hun won tun jawo ko won je bi esun wiwa kusa ninu odo kan ni aigbe sasa nijo abile suleja ni ipinle Niger lai gba ase lowo ijoba ni ipinle Rivers ilese olopa le ye eka ti ipinle Rivers se panko fin gbe awon afurasi agengbe meta kan won si dola emi eyan tan ko ni gbe kan ege bi atajade kan to lede latowo alukoro fun lese olopa le ye eka ti ipinle Rivers blessing aga be fi de amule loni ni lo Port Harcourt ege bo se wi afurasi ohun oni won ko obinrin kan ni gbe kan ni agbegbe alu yabile ekwere ni ipinle ohun won si gbe lo sibi tenikeni o mo lese olopa fi de amule ipe oko obinrin ona kiko ajade lese olopa si fi panpe ofin gbe awon afurasi ohun won si dola emi obinrin na alukoro fi de amule pa won ti jewo pe looto won lowo ninu isele ijinigbe na iroyin ekunre ni amuwase ti gboyin lati kainda amode 3.7 to wa ni lorin ni ipinle Kwara leyin isimi ranpe yi alo si ile okere nibi ti ile America Saudi Arabia ti ko bo adehun mo ni gbagbe kan ati ma se adoloro lekan si akin pe eku ikale

0: Ah, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
1: Àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: to mo fe rurin ajo yen anfani ki sile fobirin lati wo pe agobi o sa ti mo bi mo fe landi esi o gira ni o ti wole niyan ebi ji ti rowo ti ra ise ewu ti ori maalu
1: baraka ori wa mi
0: ere ajo ese re koraju gari lo atefo
2: campaign ti pari
0: ah agosi as go campaign la ba na wo mi bi gbati bi gba to pe eleda ni wa awon gbe as go wa dokunrin ma nfe obere as go campaign ni wọ́n bá sọ pé ọkùnrin wo àwọn òsìsíkò ọkùnrin wo àwọn ẹlẹ́sìn òsì méjì ẹ̀ a mà nínú gíde ìtọ́pọ̀ lọ́dọ̀ àwọn omi àmì o. ìwọ kọ́ yìí kò ní tí ìtọ́jọ́ kò ní tọ́sù ìjà ó ti máa dé torí pé alayé ò ní rówó lọ lè mú mi títí mú mọ́ gbèsè ti pọ̀. àmọ́ yóò mọ rówó ra gaari àti ẹran họ ọ ò tí mọ ẹran họ ọ mọ̀mọ́ irú àwọn tó gira bẹ́ẹ̀ à ń gba onímọ̀ràn bọ́ báyìí kúrò náà máa mẹ́nu wọn lọ́wọ́ yìí ṣé bó o ti mẹlẹ́wọ̀ àṣàpọ̀n ọlọ́run gbọ́ mi banú àkọọ́lẹ̀ rẹ pé ìgbà tó fẹ́ fẹ́yàwó wà fẹ́ ó rí tiẹ̀ torí náà má gira ìwọ lọ̀rọ̀ ń bá wí bọ́ ọ bá ń gira lọ́wọ́lọ́wọ́ sọ́ra rẹ náà ó. pàápàá dolórúkú olòsì lọ́wọ́ òfin kẹ́yìn ni ọlọ́gbọ́ olóòsì lóòdù wá ṣe nìyẹn. àwọn akọ́tọ́bìnrin bá tọkùnrin bá fẹ́ fẹ́yàwó wọ́n máa ń tàn wọ́n ni àwọn kọ àkókò yẹn sí ẹ̀tàn torí pé wọ́n náà mọ̀ wọ́n ara rẹ̀ ń gira ni. àkọ́bí sọ ọmọ péjọ ọ padà dé at last.
1: àwọn mask mi bá rákà
0: yìí. mi ò mọ pé lórí burúkú lọmọbìnrin alọmọkùnrin yẹn mi ò ọlọmọjẹ ṣàgbákòrò ẹ mọ láéláé.
3: wọ́n máa wà yí ká láti bọ́ọ̀rin alábí.
0: yóò bá di túkà.
3: fẹsẹ̀ rẹ́kọ̀ọ́ tuntun ní máa ń ní fẹsẹ̀.
0: àní àkọ́bí má rọ̀jú fẹ́yàwó. ọ ò tí ì gbọ́ má rọ̀jú fẹ́yàwó. ìrọ wọn bá ti àwọn arọjú sọ pé àìlòmíì máa rọjú fẹyàwó nígbà wọn ti bú mi lánàá tí ẹ bú mi ń jẹta wọn láwọn ọmọ tí wọn ti bí ń sojú mi wọn ti níyàwó wọn padà máa wá pè mí ní àwọn ọmọ wọn padà máa wá pè mí ní bọ̀dá instead kan sọ pé ó ń kú àbídádì. ọ̀rọ̀ kan pa kìtìmọ́ ni ó ṣáàjẹ́ mẹ́lẹ́ yìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìrọjú kọ́ ni ọ̀bọ̀yàwó nú ilé ìrọjú kọ́ ní ọ̀bọ̀ ṣe ojúṣe rẹ nù lé àkọ́bí gbogbo ẹ̀dá tọ́rọ́jú wọn padà rọra wọn dà sí gbẹ́dánu ni ó yẹ ṣá o. ẹlẹ́ẹ̀kẹta àkọ́bí à ń lọ jàbí torí o ti mo ti rí bísọ́lá mẹ́ ọ̀gára dèbí lójú ọ̀nà báyìí ni. ọgbọ́n àkọ́bí má fàánú fẹ́yàwó ó pé sáwò látijọ́ èyí tí èmi pẹ̀lú kọ́lá dẹ̀ ti wà ẹ̀rí ó fẹ́ disappoint mi ni ó máa lọ fẹ́ lòmíì ni kọ́lá sì ti mọ̀ bóun ti mọ.
1: ojoojúmọ́ la ké mà.
0: yàwé bọ̀dá àkọ́bí ẹ̀ẹ́dẹ̀ bá ń bẹ kọ́lá náà ohun tó ń ṣe yìí ò dá fún mi ṣé ó fẹ́ já mi jù sọ́lọ́pọ́n lélẹ̀ after how many years. àlàyé tó òun sì ń rìn tẹ́sẹ̀ rẹ̀ ọ̀ lọ́wájú ó ti mọ bó ti mọ.
1: àwọn tó ń rọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wọ́n ti padà ní sẹ́yìn.
0: ó ti mọ̀ pé òun kàn ń sọmọ bọ́ọ̀lù ni.
3: ọ̀làjẹ́ bá ṣá.
0: láti tẹ̀síwájú àkọ́bí àlàyé iṣẹ́ ẹ̀kọ́ máa jó kọ́ máa fast forward ó kàn ń pa slide ni.
1: ìfamilì
0: máa ń sọ lọ́jà.

Akobia, what do belong? I didn't have a bag back way. I want mommy, one old white up, one little condorie. Only come on, never said by Jumaco. By Jumayana, what's there? Said you want to go, say. Why that was it? I want to go, I want to go. Ọkọ ti wọ kilọ fun ti lo pe mami won wa pe somo mi o ni se gbajuma ni awọ pa basira re ni e yan si fi 250,000 sowo aso mejo ni ora lose soka ere din be nu owo ye be yan ba je gbese egbo saye sasi ni egbo si wo gbagba na le lo ni owo ko bo ta ti owole ṣùgbọ́n kọ̀ yẹ kí wọ́n bínú kọ́ jà náà wọ́n sàtìrí wọn láàrin àwùjọ táwọn náà ń jù jìkà tí ń jura jùdí. torí pọ́kọ̀ báwọn ṣe gbèsè ni wọ́n fi ṣe ń túkà àwọn tí ó fi belé ìlélẹ̀ kọ́ lè parí ẹ̀. àní gbajúmọ̀ tá a ṣe tí ọyọ̀ wá lé ẹ̀ṣẹ̀ tẹ̀ jẹ́jẹ́ gbajúmọ̀ tá a ṣe tí ọ̀ṣọ́ wá dó ń gbèsè ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbínú yín náà kọ́ àwọn ọ̀kan táàrí mọ́ kìí ṣe kú ẹran lómi ẹ̀dá àmọ̀mọ́ gbajúmọ̀ padà ṣe òun náà kan yẹ ayé ni àbú ẹnikẹ́ni ẹnibọ́dì àmọ́ ẹ̀jẹ̀ àtẹ̀ jẹ́jẹ́ bọ́bá wa rán jíjòkó ẹbí rẹ̀ kàn nígbà tí òfin jẹ́ àṣà ni ọlọ́mọdé á pìṣán ká má pìtàn ìṣẹ́ ọ̀rọ̀ nínú ìṣẹ́ 0913655695 2

0: Hello, orúkọ yá àti bí tẹ́ ẹ ti pè yan.
1: Àlàáfíà Queen.
0: Ẹ mà káàbọ̀.
1: Godwin Ládájọ́ rìn.
0: Ẹyẹ méjì jáde ẹ.
1: Bẹ́ẹ̀ ni, ìbíraka ó lágbára púpọ̀. Bí ọ̀nà ti kóra bẹ́ẹ̀ lèyàn ó ti kóra ẹ̀. Ó yẹ ká ṣọ alọ́pọ̀lọpọ̀ olúgbìraga.
0: Ẹ ṣeun.
1: Ìwọ̀nba díẹ̀ ó yẹ ká ṣe kàṣọ́ra o.
0: Ẹ ṣeun.
1: Èyí tó lè ní kíjọ lọ́lọ́la.
0: Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan.

0: Hello, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè yẹn.
1: Hello.
0: Hello, sà, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè.
1: Orúkọ mi ni Joshua Jimmy Sáré.
0: Láti.
1: Sáré.
0: Sáré. Ẹ tẹ̀síwájú.
1: Gbogbo tí yóò bá ṣe tí yóò bá dá ẹ.
0: Àgbọ̀ yín mọ́ ni o.
1: Ìwọ̀ntúnwọ̀nsí ní gbogbo nǹkan.
0: Kódà
1: bọ́ba ni náà. Kọ́ra tí ẹni tí ò ní. Mo dábàá ṣe ká sí níwọ̀ntúnwọ̀nsí. Mo gbàládùá àmọ́ rẹ̀ àna ọlọ́gbà.
0: Àmì ò ẹ ṣeun gan o.
1: Ibi sẹ́yìn ò ní tojú.
0: Ẹ ṣe gan o.

Hello, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè yẹn. Iye àkọ́bí ọlọ́run mọ́jọ dẹ́dẹ̀ yọ ọ́ dàrú. Eléyìí títí ń dàrú ọlọ́run kó tò ó. Bọ́bá hello ẹ ti wà ń bẹ̀ o.

0: Hello, orúkọ yín àti bí tẹ ti pè yẹn.
1: Hello, Mr. Akinde Bolude.
0: Ẹ mà ṣeun sa orúkọ yín àti bí tẹ ti pè. Àmì. Tálẹ̀ pé.
1: Tunji Ajia.
0: Tunji Ajia. Tọ.
1: Ẹ ti ohun ìgbésẹ̀ ti mú ọgbọ́n yẹn lọ ìjọ tẹ́lẹ̀.
0: Àmì àti ti náà. Ẹ ṣe gan o. Àkọ́bí. Ọ̀rọ̀ gbàdúrà ọ̀dẹ̀dẹ̀ yìí tó fẹ́ túkọ̀ ọlọ́run ò ní yóò túkà eléyìí tó ti túkọ̀ ọlọ́run ọba ni tòó ọlọ́run ó fún wa ní ìwà ìṣe àtìrìn àtọ̀rọ̀ ẹnu tá a fi tolé ara wa torí pé tó bá di túkà bẹ́ẹ̀ àwọn amọ̀jèsí ti ń bẹ láàrin ọ̀rọ̀ lọ̀rọ̀ máa ń wólé lórí ọlọ́run gbọ́ àfikúnkún àti àánú ọlọ́run bí àdúrà bá pọ̀ ni kì í affect ọmọ ṣùgbọ́n tá a bá kó ọgọ́rùn-ún kalẹ̀ àkọ́bí ní ìdílé tó yà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀dá tó rí kó yọ nínú ọgọ́rùn-ún bọ́yá ni wọ́n lè tó márùn-ún yọ sá hàn nínú ayé wọn sáà ni ìdí abáre ìyá gbọ́dọ̀ ṣe ládùúgbò ọlọ́mọdélé yóò tú àlò. yẹ sá orúkọ yẹn àti bíi tẹ́ ti pè yẹn sá. àmì ẹ̀ tí ìsorúkọ yín.
1: Orúkọ mi ni Sunday Látàlánàmú.
0: Sunday Látàlánàmú.
1: Bẹ́ẹ̀ni, ṣé rí olórí ti kọrin tán, orí tí wọ́n bá yóò kọ páná.
0: Bẹ́ẹ̀ni.
1: Kọ́mọ̀ràn kò bẹ́ẹ̀bẹ́.
0: Ẹ̀rí sọ.
1: Ẹ̀yọ̀ gbọ́dọ̀ ní ṣe sọ̀rọ̀ ìgbéraga ọlọ́gàn bínú sí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìgbéraga ní ṣe wájú ìparun. Inú ètò tẹ́ ṣe lónìí, ọlọ́gbẹ́ kò mú tiẹ̀. Òmùgbọ̀n kò mú tiẹ̀, olóye náà kò mú tiẹ̀.
0: Ẹ sáàjì á sọ pé ọlọ́gbọ́n àti olóye.

0: fa kari aye
1: gbogbo wa ni gboro ti mo ki lo n abun aspapa o mo pope onimoji igba ti gbangba to wa degun gedere
0: ayo ati idunu yin lo je wa logun
2: bi a bi people we make you happy
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
3: After working kílógù, ìgbádùn lógù ká wá jẹ́. After working.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
4: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn ní ṣókí.
2: Ẹ kúrò lẹ akọwà pé akọ iṣẹ onírin ṣókèrè láti ìkànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ilé ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn tó ń jókòó nílùú Àbújá ti kọ̀jálẹ̀ láti gba onídùúró àdàrí tẹ́lẹ̀ rí fún ẹ̀ka ọ̀rọ̀ owó náà nínú àjọ tó ń sí ìdàgbàsókè ìlú Àbújá. Gàbà dúkù tanranran ní ẹ̀wọ̀n ọdún 24 wípé ó ṣòwò òlu tó le díẹ̀ ní mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún mọ́kùmọ́kù. Àyáde kan tó lédè látọwọ́ agbẹnusọ àjọ ìjọba ilẹ̀ yìí tó ń rí sí dídẹ́kun ìwà àbàjẹ́ ICPC jọ ódè ṣàlàyé ìpè ilé ẹjọ́ ló kọ̀ jálẹ̀ láti gba ẹ̀bẹ̀ dúkù ó fìdí ẹ̀ ó kọ̀ jálẹ̀ láti fi ìdí ẹ̀ múlẹ̀ ìdí tó yẹ kí wọ́n fi gba onídùúró rẹ̀. Nínú ìròyìn mìíràn ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí lónìí ti jáwá kíwọ́wọ́ fún àwọn adarí iléeṣẹ́ ìjọba tó bá kùnà láti fara hàn níwájú ìgbìmọ̀ tẹ́kótó rẹ̀ ìpè wọ́n fìyà jẹ wọn ní ìbámu pẹ̀lú òfin ilẹ̀ yìí. Ilé ló fẹnu kò lórí ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀rọ̀ lórí bí ọgọ́rọ̀ àwọn adarí iléeṣẹ́ ìjọba kùnà láti fara hàn níwájú ìgbìmọ̀ tẹ́kótó lè tó rí sí ọ̀rọ̀ owó náà tí sẹ́nẹ̀tọ̀ Sani Musa Nkosodi. Ní ìpínlẹ̀ Anambra ìjọba ìpínlẹ̀ Anambra yóò ṣe ìdásílẹ̀ ètò kan láti rí pé wọ́n ń dáríji àwọn tó ń kojú ìwọ ọ̀daràn nípínlẹ̀ ọ̀hún lára ìgbésẹ̀ láti dẹ́kun àkúfọ̀yà ọgbà túnṣe. Ìkéde kan tó lédè látọwọ́ agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìdájọ́ tó bẹ Chukwu Nweke ṣàlàyé pé ìgbésẹ̀ náà ni láti rí wípé àwọn èèyàn ọ̀hún wọ́n kúrò ní ọgbà túnṣe. Gẹ́gẹ́ bí ó ṣe wí ó ní àwọn tó ń kojú ẹ̀sùn ìwà ìpànìyàn ìwà ìjínigbé ìdígunjalè ìbánilòpọ̀ ó ní kò ní jẹ àǹfààní ètò ọ̀hún. Ní ìpínlẹ̀ Kwara àwọn òṣìṣẹ́ tí wọ́n mọ̀ nípa òfin iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara tó ń rí sí ọ̀rọ̀ ìdájọ́ ti kéde wípé àwọn yóò gùn lé ìwòsẹ́nà aláìní gbèdéke lẹ́yìn gbèdéke ọlọ́jọ́ méje tí wọ́n fún ìjọba tó máa kọ̀ jálẹ̀ láti san ajẹmọ́nú wọn àti tó máa kùnà láti máa fún wọn ní owó oṣù níbàámu pẹ̀lú àwọn ìrọ̀ wọn tí wọ́n ṣiṣẹ́ níléeṣẹ́ májísírèètì. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọn tẹnumọ́ òṣìṣẹ́ náà yóò gbéra sọ bẹ̀rẹ̀ láti ogúnjọ oṣù keje tó sì tẹnubodò tó bá di ọjọ́ kẹrin dín ní 30 oṣù keje ọdún tá a wà yìí ṣan tẹnumọ́ pẹ̀lú gbèdéke náà. Ó ní wọ́n wọ òṣìṣẹ́ níran aláìní gbèdéke tó bá kùnà láti mú àwọn ìbéèrè wọn ṣe. Tó èyí ló pin ìròyìn ìpàdé wa tó bá di aago márabọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní ìkànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Lẹ́ẹ̀kan sí akéwà pé a kú iṣẹ́ òní.

bi mo pe sin pe lo je amo pe on wa o adele ba re leto ruko oludasile kan ni wa ti se chairman wa nile loko lodo leyin odi ni gbogbo agbaye baba e ma te waju sa ele ma du pe pataki lo general manager wa maosa ope pataki lowo seije ko ba ko bi olowo botide fun sa ta wa yi baka me ki ma du pe pataki yen lowo dayo kilo to ma baba be bo ni nkan ele ye nkorin nu awon le ke nko sa kabi osi uni le kentia emi omo yin ara yin pastor shanko alaji lo nki a pe e ka asun e kuro le o ka ba ti se mo pe lori eto lati mo yeju awon kokokokokoko awon koko to je jade ninu oju ewe iwe iroyin wa awon eto ti ka ninu ewe oju ewe iroyin eto ti ka lori fono yin awon ite ti gbo ninu ile ise gbo nsa fefe kakiri ite ti wo ninu mu maworan to fi ma won aroyin atenudenu bo ti eje peleje ma ponu awon atenudenu gbogbo awon eyi to je koko to si je otoro nu re ibe lawon ti sawon jo awa mu bi koko eyo kan meji meta a pe ke a mu koko bi meji meta a pe ke lu bẹ́ẹ̀ bá tí ìgbẹ́ ẹjẹ́ ń sọ fún yín ilé ìgbìmọ̀ aṣojúṣòfin aṣojúṣòfin mọ̀kọ́ tiẹ̀ wá lélẹ̀ yìí o ilé ìgbìmọ̀ aṣòfin house of senate wọ́n mọ̀ ti gbójú agan sí hàn ẹ láwọn wo wọ́n gbójú agan sí gbogbo àwọn lájọlájọ tó fi mọ iléeṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n gbójú agan sí hàn wọ́n gbójú agan sí wọn látàrí onírúurú àwọn pàṣípàyọ tó ń ti bí wọ́n ṣe ń ṣe ètò ìṣúná àti ìnáwó wọn ilé-ìgbìmọ̀ aṣòfin wọ́n bá ránṣẹ́ sẹ́ pé ẹ wá wí tẹnu yín o káwí káfọ̀ káfọ̀ káwí kò sí kankan na wọn tó láyà tó yọjú gbogbo àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọ lájọ kọ̀sẹ́ ni ó yọjú nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin bá tu tókè wọ́n fojú gbà wọ́n nírú àrífín kí anu ta ń gbágbára fún yín nnpcl àpè yín a ní ẹwà kẹwà fún alábọ̀ ẹwà central bank of nigeria a ní ẹwà ẹwà àwọn ministries gbogbo a ní ẹwà àwọn agencies gbogbo tó wà làbújá káàkiri nàìjíríà ẹ̀yin ọ̀gá wọn a ní ẹwà fún alábọ̀ ẹkọ̀ ẹwà ta ni ń gúnyẹ́ fún yín gan tó nítorí òṣòro ta ń gbàgbára fún yín gan àwọn sẹ́nítọ̀ wọn bínú bẹ́ẹ̀ wọ́n bá ní tipá tí kúùkù àwọn agbára táwọn èèyàn wọ̀nyí ní tí wọ́n fi láyà láyà tán fi lè wá jẹ́ àwọn àwọn ó sì dín agbára yẹn kù àwọn kan bá ní ẹ̀sùn kẹ ibi bẹ́ẹ̀ tí máa wí náà nà pé dín agbára wọn kù dẹ́ rí nǹkan kan ṣe àwọn sẹ́nítọ̀ làwọn aráàlú àtàgbé alátakò wọ́n ń bá wí báwọn ìgbà rẹ̀ bá kúkú ní ẹ mọ̀ sí nǹkan kan ní ìsìnkílẹ̀ẹ́sì ẹ̀gàn halẹ̀ lásán ni àwásá rẹ̀ kì á ń wò ó wọ́n bá ní wọ́n mọ̀ yú abẹnú gan lẹ́gbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ ondo wọ́n ní yíyọ làwọn yọ ọ́ nínú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ aṣòfin tó jẹ́ ti ìpínlẹ̀ ondo tí wọ́n ṣe 26 níye àwọn mọ́kànlélógún ni wọ́n faramọ́ kan yọ ẹni tá a lè pè ní aládarí ilé wọn látàrí ìpàṣípàyọ owó tí ń lọ bíi 42 àbí 44 million

wọ́n bá ní kò dín ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti mẹ́jọ. Àwọn àlòjànà tó ń ti òkú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti mẹ́jọ kò dín ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti mẹ́jọ 908 làwọn tó ń gbowó lọ́wọ́ ìjọba àpapọ̀ tí wọ́n ní bùgbé tá a mọ bí owó wọlé sí. Bọ́bá ṣe é ṣe wọ́n mọ kàwọn ẹlẹ́yọkọ̀ọ̀kan ní ti gun àwọn agbófinró tí í ṣe ọlọ́pàá. Àwọn tá a rí kà ń bẹ̀ wọ́n ń lọ bíi 500 and kínní ná. Nígun tọlọ́pàá àwọn àlòjànà tó ń ta àwọn òkú àwọn ẹ̀mí àìfojúrí tí ń gbowó oṣù wọ́n jẹ́ 570 ní ń gbowó lọ́wọ́ wọn ń gbowó oṣù lọ́wọ́ ìjọba. Àjọ omi tí í ṣe àjọ olómi ẹ̀rọ àbí wọ́tà kíni ká pè yín náà àwọn 80 ìyẹn ní ń gbowó lọ́wọ́ ìjọba. Àwọn àlùjọ̀nú àtòkù tí ń gbowó lọ́wọ́ ìjọba èèyàn àwọn 80 làwọn ẹ̀mí àrí tí ń gbowó. Ministry of Work ẹ̀ka iṣẹ́ òde àwọn ṣe onírúurú àwọn iṣẹ́ à ń la títì à ń la gọ́tà ẹ̀ka iṣẹ́ òde ṣá Ministry of Works àwọn èèyàn tí wọ́n ti 50 kí ń lẹ́yìn ọ̀nà. 56 làwọn 56 ṣe ń kà àwọn kan 570 àwọn kan 80 àwọn kan 56 tómi ni 80 ti ẹ̀ka iṣẹ́ òde 56 tàwọn ọlọ́pàá 570 wọ́n pọ̀ ó mọ̀ ń bọ̀. Ministry Foreign Affairs ìyẹn iléeṣẹ́ tó ń rí sí ìwọléwọ̀de àwọn àrè 24 ni wọ́n wọ̀n ti ẹ̀ pọ̀ péré 24 làwọn. Lẹ́ka ètò ààbò àwọn iléeṣẹ́ tó ń rí sí ẹ̀ka ètò ààbò Ministry of

8. Làwọn ẹ̀mí àìrí àwọn àlùjẹ̀nú ti ń kówó lọ lọ́wọ́ ìjọba. Àkọ́kọ́ 570. Ẹlẹ́ẹ̀kejì 80. Ẹlẹ́ẹ̀kẹta 56. Ẹlẹ́ẹ̀kẹrin 24. Àwọn àkàsì tún ni 19. Àdásọ́rọ̀ tó pọ̀ lọ́jọ́ tòní o. Ìtí mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ lẹ̀ ó ní ẹni tó ń gbégbà ààrẹ lábẹ́ ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ tí í ṣe APM tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Lágbẹnusọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún gbádipò àbí tá a lè sọ pé ó ń gbégbà lábẹ́ àṣà ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ tí í ṣe APM. Lọ́ba ní àwọn ṣetán láti ná bí owó. Ìyẹn pẹ̀lú ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lábẹ́.

awuyewuye lo tin lo lori oro awon alojanu ati emi aifojuri tin gba owo osu lowo ojoba awon kan so yi pe bro ba ri be lo awon oloselu ni abi be lawon kan ni oloselu ati awaje awon osise ijoba nko se ba awon oloselu soja go soja come ni won wọ́n ma bá òṣìṣẹ́ ìjọba lọ́fíìsì ni wọ́n sì tún fi òṣìṣẹ́ ìjọba lẹ̀ bẹ́ẹ̀ làwọn kan wá ní ọ́dá àwọn owó rọ̀gùnrọ̀gùn tó lóṣèlú wá ń kó jẹ́ ń kọ́ tó ṣìṣẹ́ ìjọba ò ní lè sọ nǹkan kan lẹ́yìn kankan máa gbẹ́ ọ̀rọ̀ yìí ló mú àríyànjiyàn wá mo bá ní nà sórí afẹ́fẹ́ bí àjẹbánu bá pọ̀ lórílẹ̀‐èdè ta wa ri awon alojanu awon oku awon emi aifori awon emi aifojuri won won e tan gbowo lo londa ijoba apapo olorun lo mo ye awon emi aifojuri jo mo gbowo gan lodo awon ijoba apinle bi ajebanu tun ti je ku je iku o je baba wa wopo lorilede tani abi laarin awon meji won yi so lo selu ni abi awon osise ijoba enta ni kadasi lojo toni e so loselu ni abi awon osise ijoba bi ajebanu ba po so loselu ni abi awon osise ijoba eje ki se be ki npolo oja nigbati n ba de asi oju opo le mo gbagbe 0913655 69 bombo

0: stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Ọlọ́run wòlíì Ezekiel Àkànbí lánàkùn ó ti tó fẹ́ bó ṣe ń ṣe dé o. Ètò pàtàkì ọlọ́jọ́ mẹ́ta tó máa ń wáyé ní gbogbo ọ̀sẹ̀ kẹta nínú oṣù. Bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún yìí. Nínú ìjọ Kérúbù àti Sẹ́ráfù onítẹ̀síwájú ẹ̀ka kẹwàá lọ́pọ̀pọ̀nà Bézìn. Báyìí làwọn ètò tóṣù yìí ó ṣe lọ. Bẹ̀rẹ̀ láti ọjọ́ Wednesday ọjọ́ kejìlélógún. Rẹ́fẹ̀mí Sísọ Ládóṣù aka Tọkọláṣẹ́ ni wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ètò ìgbéyàwó. Marriage Seminar Thursday 23 ètò nípa ìlera ara wa. Àtọ́jọ́ Friday 24 Evangelist Àyànfẹ́ Master ni wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run bá wa nínú ìsọjí ètò pàtàkì náà. Àwọn ẹgbẹ́ akọrin Monday Friday ni wọ́n máa fi orin ẹ̀mí bọ́ wa fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Tí bàbá wòlíì lánlọ́kun wọ́n sì máa fi orin ọ̀fẹ́ àti agbára Tọ́lọ́run fún wọn. Kí àdúrà rẹ ládé. Gbogbo ètò yóò máa bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́sàn-án òwúrọ̀. Ọlọ́run lánlọ́kun ló ní kí n sọ fún ọ wípé máa bọ̀, ọ̀rọ̀ rẹ máa dayọ̀ ní orúkọ Jésù.
2: Bẹ́ẹ̀ni o, àgbára gba ìbẹ̀wò gbọ̀run àgbà lélẹ́yìí o. Yabayaba. Ẹ̀mí àwọn wòlíì ti ń paná ogun ráúrá. Fìṣẹ́ ìyanu nínú ìjọ Pison Prophetic Global Ministry. Yóò tún ṣẹ́rùba gbogbo ogun olórí kúkún. Láti pàṣẹ ọ̀rọ̀ àṣẹ. Tí yóò tẹnu wòlíì àgbà jáde sáyé gbogbo onípojípo. Wòlíì àgbáyé ni bàbá wa nínú Olúwa. Prophet M.O. Adio. Lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí ti ń ṣe 26 July 2026. Lágọ̀ mẹ́wọ̀ òwúrọ̀. 10 AM prom. Nínú ìjọ Pison Prophetic Global Ministry. Tó bẹ ní number 9 Stadium Road nílùú Ìlọrin. Gbogbo ìdè ni ó jà kutukutu láti pàṣẹ àṣẹ ọ̀rọ̀. Nítorí ìwọlẹ̀ rí kan má dá ọtí ẹ̀. Pastor and Pastor Mrs. Samson Abidemi Ajayi ni olùgbàlejò. Ní tòótọ́, ẹ̀mí àwọn wòlíì yóò fọwọ́ lágbára bí owó. Rí dájú pé ó wà ń bẹ̀. Àánú Ọlọ́run.

0: rẹ ṣe àwọn olóṣèlú ni àbáwọn tó jẹ òṣìṣẹ ìjọba ẹrí pé mo sọ fún yín pé àwọn kan pé tó bẹ bá ní olóṣèlú ni ṣe bí sójà go sójà kọm lolóṣèlú bó bá ṣe tiẹ ọba òṣìṣẹ ìjọba ń bẹ yóò tún filẹ ni bẹẹ làwọn kan sì tún sọ pé rárá o àìmọye owó tó lóṣèlú kò jẹ tó fẹ pé òṣìṣẹ ìjọba ọmọ ẹgbẹ kẹ wọn nílé sọrọ hello ẹkúrọ lẹhun adúpẹ o
1: ọpọlọ yẹn ní dàrú
0: àmísà orúkọ yín o
1: ahmed animosa láti tamari
0: ẹ ṣe
1: àwọn òṣìṣẹ ni ká dá lẹbi
0: ẹ ṣáwo
1: torí àwọn ò mọ ẹtọ wọn àwọn yorùbá dẹ máa ń pòwe kan wọn ní àgùntàn lórí ṣẹjú bẹẹ tọ́bi tí wọ́n bá mọ ẹ̀tọ́ wọn ni tí olóṣèlú kan bá wùwà pé bóyá kówó jẹ wọ́n yẹ kí wọ́n lè ṣàlẹ́yìn ẹ̀ torí tí wọ́n bá ṣàlẹ́yìn ẹ̀ òun náà fi mọ̀ pé tí òun ṣe ò dáa bẹ́ẹ̀ wọn ò ní lè ṣàlẹ́yìn ẹ̀ torí agbára tó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀tọ́ wa sì ní ká béèrè fún ẹ̀tọ́ wa ká bá rí nǹkan tí ọba tẹ́ wa lọ́rùn so
0: àìlè
1: sọ̀rọ̀ òun ní kó bá àwọn
0: òṣìṣẹ́ ní kátálẹ́jì ẹ ṣe adúpẹ́ sà ọ́ dàbí ìgbà pé tí mò ń sọ òye alàgbà ahmed bóyá kí n tún sọ a ní àwọn àjọ amúnimọ́dà wọ́n ṣàwárí èèyàn 908 tó jẹ́ pé òkú àlùjánu nǹkan kan wọ́n ń gbowó oṣù ẹ̀gbọ́n tí mo wí ní aláwọ̀ òkú àlùjánu wọ́n ń gbowó oṣù táwọn ti ọlọ́pàá 570 táwọn otomi 80 táwọn oní iṣẹ́ òde 56 bẹ́ẹ̀ lọ ó sì ń lọ bíi 908 bákan náà à ń kówó jẹ lọ́tún à ń kówó jẹ lọ́sẹ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí jiyàn láàrin ara wọn pé bírú nǹkan ìbá wọ́pọ̀ ká máa kówó jẹ kókù ọ máa gbowó oṣù ọwọ́ ta ni á dá lẹ́bi rẹ̀ ṣé olóṣèlú ni ó ń fà á ni àbí àwọn òṣìṣẹ́ ìjọba ẹ sì mọ́gbàgbé àwọn olóṣèlú ní pé kí o sọ àwọn ṣe bí sọjá gbó sọjá kọ̀m láwọn ọwọ́ apẹ́jù ọdún mẹ́rin ọdún mẹ́jọ àwọn ti kángárá àwọn àwọn òṣìṣẹ́ ìjọba ní í ṣiṣẹ́ lọ òṣìṣẹ́ ìjọba ní bó lóṣèlú bá kówó àwọn ọmọ gbọ́dọ̀ sọ̀rọ̀ báwọn bá sọ̀rọ̀ àwọn fi ṣe àwọn ṣeré nù bírú rẹ̀ bá wá wọ́pọ̀ láàrin àwùjọ ta ni á mú jù 09136556952 hello
1: ahmed animosa náà ló pè padà.
0: Bó bá yé yín báyìí tí ọba á yé yín ẹjẹ́ lómi ọ̀dá sí.
1: bó ti yé mi báyìí. kẹrí ọ̀yẹ́jọ náà ti kówó rí àwọn olóṣèlú ni wọ́n fa gbogbo eléyìí lórí tí mo fi láwọn olóṣèlú ló fà ni pé ìwà táwọn náà ń wù wọn ò wà tó mọ́ tọ́bẹ pé wọ́n ìwà wọn bá mọ́ ni ẹ̀rú ọ̀mọ̀ bá wọn òṣìṣẹ́ láti mọ ìwà ìwà pé báwọn kan wọ́n ń gba owó wọn kò sókun kan bí kan ẹni tó bá ti kú ò lè padà sáyé mọ́.
0: wọ́n gbọ́ yín o yé o ti já zero ẹ má bínú sá 09136556952 ẹ̀yin tí ẹlẹ́mọ̀ àmọ́ sáré ìpín nọ́mbà 09136555952 ni nọ́mbà tẹ́ máa fi pé zero hello.
2: hello
0: ẹ mà kúrọ̀lẹ̀.
2: ẹ kúrọ̀lẹ̀ sá ẹ kú iṣẹ́ olúwa ràn mí lọ́wọ́.
0: ẹ ṣe gan mọ́
2: sọ́rí àwọn tán ni wọ́n kó owó jẹ yẹn àwọn olóṣèlú ni.
0: tani ká dá lẹ́bi alẹ́ yẹn 906 àwọn òkú àwọn àlùjánu 906 ní gbowó oṣù.
2: àwọn kankan máa mọ wí ara àbàtà owó yẹn.
0: ẹ ṣe àdúpẹ́ 09136556952 09136555956 hello.

0: 0913655692. Aláwọn ayédèrú òṣìṣẹ́ ti ń gbowó oṣù lábẹ́ ìjọba. Bírú rẹ̀ bá wọ́pọ̀, àwọn àwọn ni ká dá lẹ́bi. Ayédèrú òṣìṣẹ́ tán fojú rí, wọ́n ń gbowó oṣù lábẹ́ ìjọba. Ẹ̀bi ìtànisẹ́bi olóṣèlú ni, àbí ẹ̀bi àwọn òṣìṣẹ́ ìjọba gan. 0913655692. Hello. Adúpẹ́sà. Ẹ ṣeun bàbá.
1: Gobinlanajorin.
0: Ẹ ṣeun.
1: Àwọn méje jù ní.
0: Bàbá ṣùgbọ́n èèyàn kan lèmi fẹ́ mú, ẹ sì sọ ìdí pàtàkì ẹnìkan náà ni yóò sábẹ́rẹ̀ nǹkan.
1: Ìjọba ló jẹ̀bi. Ìjọba ló jẹ̀bi. Torí pé ìjọba ò ló gbẹ̀yàn síṣẹ́, ṣèbí wọ́n ṣẹ̀ṣọ̀ sí wọn, ṣe wọ́n mọ́nítọ̀ wọn, ọkọ̀ kó tó ń sọ pé wíwọ́, àṣemọ́nìkan tó ń wò, kó tó gbẹ̀yàn síṣẹ́ wípé òkúlẹ̀ bí. Ṣèbí èèyàn níwọ̀n wá kan pé wọ́n ló kú nínà ọ́, wọ́n kì í ṣòkú gidi. Òkú ènìyàn tó ń ṣiṣẹ́ ni, nǹkan lọ́pẹ̀ ní ghost workers. Láwọn àwọn tó ti kú wọ́n ti gbowó wọn, àwọn kan tó kú yẹn, èèyàn ló wá ń gbowó wọn. Kí àníjọba ní wọn wọ́n rí wọ́n mọ̀, ọ̀nà tó ń gba kó wá jẹ́ pọ̀, ìjọba yẹn ti lè jọ kówó jẹ.
0: Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. Bàbá lọ́wọ́ àwọn olóṣèlú ló wà o, torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn náà ń gbàyàn ṣiṣẹ́, kì í ṣe bí òṣìṣẹ́ ìjọba. Ta ló lẹ̀bi inú àwọn ọ̀rọ̀ yìí? 0913655692. Bí ayédèrú òṣìṣẹ́ tó tó 908 tí bá ń gbowó lọ́wọ́ ìjọba, tí ìkówójẹ sì pọ̀ lọ́tún ló sì, ta ni ká dá lẹ́bi eléyìí gan láàrin àwọn méjèèjì? Ẹ lọ́wọ́.
2: Hello.
0: Hello, ẹ̀wọ̀n kúrọ̀ lẹ̀.
2: Ẹ kúrọ̀ lẹ́wọ̀n, ẹ gbèdè.
0: Adúpẹ́sà, orúkọ yín o.
2: Orúkọ mi ni Ajínigbé Ládògèlé.
0: Ẹ ṣe. Ó kọ yín gangan.
2: Muftau Ọlágúnjí lórúkọ mi.
0: Ẹ ṣe.
2: Ṣé rí òṣìṣẹ́ ìjọba, àwọn ẹ̀rí pé nísìnyí, báwo ló ṣe lú bá ti lé lọ? Àwọn ti kú òmẹ́nu, wọ́n tún dìbò fẹ́ lómi ló tún wọlé. Ṣé bá wá wá di àwọn òṣìṣẹ́ ọ̀sẹ̀ máa kówó yìí, fún ọ̀sẹ̀ máa rókù ní gbowó ní gbogbo àwọn state káàkiri àtàkúndà yà àti gbogbo ẹ̀ àti ìdìbò olúgbé ajúwèrè ṣe ń sanwó wọn ní ọdún tí ìjọba ti san nù. Àwọn olórí ti ń bẹ ní àwọn dìpátímẹ́ǹtì wọn yẹn kò ní wádìí wọn. Èyí ní ìṣúra yìí ẹnu tá a gbọ́ náà nù ẹ̀ ní gbọ́ pé wọ́n á mẹ́nì kan pé àwọn ní ń gba owó àwọn iye báyìí ẹ̀ ní gbọ́. Tó
0: aláǹfẹsẹ̀ pamọ́ lẹ́hùn ṣe ṣe nàìjíríà nù. Ẹ ṣeun bàbá, ẹ ṣeun, adúpẹ́sà, ẹ ṣeun, adúpẹ́sà. Ọ dàbí ìgbà pé n tá à ń pé káwọn èèyàn dá sí kò yé wọn. Àní bí ìkówójẹ yìí bá ń lọ báyìí, ta ni ká dá lẹ́bi? Ayédèrú òṣìṣẹ́ bíi 908 ní gbowó oṣù. Àìmọye àwọn owó míì tó tún jáde lọ ní àwọn iléeṣẹ́ ìjọba gbogbo. Ṣọlọ́ṣèlú ni ká dá lẹ́bi rẹ̀ ni, àbáwọn òṣìṣẹ́ ìjọba. Tó bá jẹ́ pé òṣìṣẹ́ ìjọba ẹ̀sà àwò, tó bá jẹ́ pé olóṣèlú ni ẹ̀sà àwò. 0913655692. 0913655692. Hello. Ẹ̀yin
3: ọ̀pọ̀ tó ṣe ń pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀kọ́lẹ̀
0: sọ. Ẹ̀kọ́lẹ̀ bàbá.
3: Arákùnrin Yẹmí láti Ìlọrin ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe sà.
3: Mo mọ̀ ní pé ẹfẹ́ gbọ́ tẹnu wa ni ẹ̀yin gan mọ ìdáhùn sí ìkiri yìí. Tí orí bá ti bàjẹ́ gbogbo ara kí ló ti kù. Orí olóńkàn tó gbogbo ara tàbá dẹ̀ tí orí bá ti bàjẹ́, orí ẹjẹ́ bá bàjẹ́ sí oko bá gbogbo ara. Tó ìdí bàjẹ́ yẹn látọ̀dọ̀ àwọn olórí wa ni. Tí ilé ò bá da ẹ bèrè lọ́wọ́ olórí ilé yẹn. Tó gbogbo àwọn kinní àwọn gan ló ń pàpẹrẹ burúkú nílẹ̀ kéèyàn kó hb lẹ̀ kéèyàn kó trillion owó tó tó ṣe gbogbo ayé 200 million around 200 million àbí 200+ million tó ṣeéṣì. Hello.
0: A gbọ́ yín sà.
3: Hello. Tó tó ṣe tó tó ṣe Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà kankan ọmọ tó ti bì gan pẹ̀lú ọrọ̀ tọ́lọ́ fi jí nǹkan wa lórílẹ̀-èdè yìí ó yẹ ká máa gbádùn gbogbo ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn olórí mo ti fọ gbogbo ẹ̀ ẹlòmíà kó hb ẹwọ ẹrùfà ó ṣerú nǹkan bẹ́ẹ̀ nígbà tí mo wà kádínà torí christopher kìyẹ̀ ni olùkádínà ton discover awon ton to ise ton so fun won de lo ko leyin igba to mo fi dele sebi sebo na ni won discover opolopo awon nkan to mo ko so olorun ran wa lowo lori lede yi olorun ni kan lo le tori lede ise ese olopodopo
0: ese adupe sa ese sa 0913655692 Apollo Oja nigba tin ba de a te waju esun te n gbo ikan ni Diamond FM.

0: nigba ti polo oja nlo lowo atejise kan wo ori ero wa nibi ti arakunrin Mustafa Gafar won ni opolopo awon tan pe lo loselu yi won mo wo mese won ni awon osise ijoba oni ma fona oga oga to lo iye ti won ri ni eyin na se kai na o le ba ri ti yin won ni fun die yi ebi awon osise ijoba ni awon won fona owo won oloselu oloselu o won ni opolopo won e mo wo mese egba se nto to ni bi ajeba no ba po lorilede Nigeria nibi ta tin ri 908 awon aye de ru osise to ngbowo lowo ijoba apapo sa ni adale bi oro yi awon oloselu ni abo osise ijoba bo ba jo oloselu e sa wo bo ba jo osise ijoba e je amo iro ti yin gan 091 36 556 952 Hello.
1: Hello.
0: Hello, Ekro Lesa.
1: Ekro Lesa.
0: Esa, I bang bone soke, e ba mi soro. Come on, sir.
1: I know ni la teleko.
0: Eshe.
1: Eshe bi ebi yen, ebi joba ni. Eyin agbalagba ma n so pe agbara o ni so pe oni lewo, oni le ni oni gba fun. Ti joba ba ki eto ti o ye kon se, ko ni si pe eyan to ti ku abeni ti o exist o n gba salary now ka zoom pe eyan wa lenu ise ti normal screen ba wa time to time ke de se program yen bo se ke se to ba ti le di pe eni yen o si mo at least within three months we o ye ka le risk ni te ma se ti o je ke mo pe to eni yi o da pẹlu yii ko function mo e de boya replace eni boya da salary e do ni e mo but ola pe government o se nkan to ye kan se lo fa ta very good workers go f 40 government ni ki se awon osise ijoba ara
0: e bi ijoba ni ki se bi awon osise
1: yes e bi ijoba ni because awon to wa let me check wa fe ma se but ona meta ona me kan ma yito da igba 40 ijoba ni 10 peter
0: e se adupe sir awon le bi ijoba ni o to n te bi awon oloselu tori wi pe mafoko mi dana 091 36 556 952 oju wo leyin fi wo oro yi e gbo ta lo le bi 091 36 556 952 hello
2: hello
0: e ma kuro lesa yes sir ko yin
2: olu Emmanuel mi nje
0: e se lati bo sir
2: question tebe yo lagbara die
0: e seun
2: si possible sibe na ogun kibilodi emi ri ni emi temi awon osise ni won ni fort
0: e bi awon osise ni kise bi oloselu kise bi ijoba e sa wo sa
2: won ni amukun erewo olokele nwo awon oloselu won ko je looto sugbon won o le da ko laisi osise wọ́n gba àrùn ọ̀gbọ́n òṣìṣẹ́ kọjá tó ṣiṣẹ́ bá yá nípa àwọn òfẹ́ tó bá jẹ́ pé olóòótọ́ ni wọ́n tán dáwọn òfẹ́ òun tán lè ṣe fún ọ ní pé bẹ́ẹ̀ kọ́ yọ wọ́n tán wá sì yọ wọ́n wá ké gbàjà rè síta pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyí ìlú á gbọ́ ayé á já sí i ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ lábẹ́nú gbogbo wọn náà ti jẹ́ oníjìbìtì lára àwọn kan nínú wọn àwọn ló máa fọlọ̀ han àwọn olóṣèlú ẹ̀ pé báyìí ni báyìí ni àwọn náà ló máa sáì mẹ́ni sí south mo ní ìrírí kan ṣùgbọ́n mi níbo ní kwara yìí náà ni tá a fẹ́ gbowó kan fáwọn workers fún àwọn òṣìṣẹ́ àwọn àgbẹ̀ àti nǹkan bẹ́yẹn wọ́n fẹ́ fún wa ní 10 million wọ́n sì ní assign 30 million aláwọ̀ òṣì wọ́n gbà ó àwa ò gbà wọ́n gba ọ̀nà tó fẹ́ gbà so àwọn òṣìṣẹ́ lábẹ́nú wọ́n ti corrupt gan táwọn òṣìṣẹ́ bá wà transparent wọn dáwọn òfẹ́ nǹkan báyìí tẹnu tó máa ti ń tó méjì mẹ́ta mẹ́rin tó ti ń pọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn òjọba gan nílé kó jẹ
0: ẹ ṣe àdúpẹ́ sà 091 36 556 952 wọ́n ní ẹ̀bi àwọn òṣìṣẹ́ ìjọba ni toro pa won na nfo na awon oloselu tun ti awon ajoba ti won ko je oju wo le nfi wo oro yi ki le yin na si ri si nibi ti eyan 908 tin gbowo ayederu osise awon idari ni e hun hello
3: hello e kuro le sir
0: e kuro le baba
3: e ku eto
0: adupe sir
3: eto te ni ta da si oso si ni lenu ojo ti ni
0: oruko yin sir
3: oruko mi ni adeoye
0: e seun
3: asuro awon osise ijo toba te n so pe awon na je o na ga se de ise opolopo olosebu awon iyan won gangan na mu wa bi se to gege bi eni to soro kan yi so so ba se kan ba na o se o yo won awon ti se pelu mi elu mi tan fi si na iyan won ni so arin yen o wo nu ara won ta koko gbogbo osise ijoba iwo lo gba normal protect protocol woni opo nu won mi ni gbogbo won o opo nu won o na mo je ki na gba ona iwo woni to je ki awon olosebu e kan ma ri won do to ta yi kan ba ni won ni se kini kan awon yo kuro emi to je eyan ti won na na o fi so o gbe message na de
0: e se adupe sa e se adupe je wa ipe yo kan tabi meji si baba ni pe a fi kase re leni laarin iseju perete 0913655692 eri akoko lo tin ko an papa mo re ni bi na ni o se wa bi ka mu ipe yo kan tabi meji si sugbon lagba olorun oba lojo mejo o se se ka tun mu wa so bi gbogbo eyin te ba tun nikan mi te fe fi kun e lanfani lati pe leyin eto si ori number yi 08144884422 08144884422 ni number Shanko Alaji fun ipolowo oja agbani niyanju number te pe se je ma dupe pataki lowo dayo ki lo tomo baba leke opo pataki lowo se ijiko to je lowo botini wa e mo gbe lagun mefa se agun mefa boro le etu yin tu agbe lere yo gbina ya teacher le wa jo ta ko pade emi omo yan re yin pastor Shanko Alaji lo so pe eyin oni ku emi na oni ku a jo fa ku degbera odojo mejo

ṣaaju ẹgbọ awọn kokoko to wa ninu iroyin na igboro siso loju iko alaabo iru ekun ni ipinle kwara lati dekun awọn akogunjalu agbede asipo pe temi lorun lori awọn tadajo ewon gbere fun to lowo ninu ijinigbe to wa ye ni joba bile orire ni ipinle oyo Gómìnà Adeleke pàṣẹ kí àwọn ẹgbẹ́ awakọ̀ RTWU kàkàrọ̀nà káàkiri ti ìbútòrò ibùdókọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ilé òkèèrè ìjọba ilẹ̀ Liberia gbẹ́sẹ̀ lé ọgọ́rọ̀ ogun olóró tí owó rẹ̀ lé díẹ̀ ní mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún dọ́là. Ikọ̀ agbábọ́ọ̀lù Zamalek ti tako èròngbà àjọ CAF láti fẹ ìdíje CAF Champions League lójú sí. Ẹ kúrọ̀lẹ̀, a kí wa pé a kò iṣẹ́ òní. Ìròyìn àgbáyére láti kànídà Ayamọ́dé ti 8.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yìí. Ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net yẹwò wá YouTube wa ní Diamond 887 FM ẹ̀kọ́rin náà ń bọ̀ lẹ́yìn sinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkàlẹ̀.

0: lórí social media èmi ọmọ yín ni pretty by me. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kalẹ Street. Ṣé rí White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn? Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 AM every day. Bí mo ṣe máa ń keep fit lélẹ́yìí, ẹ̀rí shape mi ni kàn sí ọkọ ọmọ lótú yìí.
1: Ó mà ṣe o. O sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè, fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀. Olóyè Sunday Adeyemọ tọ́pọ̀ lọkọ̀ọ́mọ̀ sí Pọ́ndébùhò ti ké sí àwọn olùgbé ìpínlẹ̀ Kwara fún ìrànṣọ́jà láti rí i pé wọ́n ṣẹ́gun ìpèníjà àwọn akógunjàlú. Ìgbòho ìràwọ̀ ẹ̀bẹ̀ ọ̀hún lónìí nígbà tó ń ṣọ lójú ikọ̀ aláàbò irú ẹkùn ní ìgbómìnà áọ̀sì nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó tẹ̀síwájú pé àwọn alamí fún àwọn akógunjàlú láìpẹ́ yìí ó fi páńpẹ́ òfin gbé wọn. Gẹ́gẹ́ bó ṣe wí, ó tẹ̀síwájú pé ó ṣe tán láti rí i pé àwọn ikọ̀ aláàbò irú ẹkùn ọ̀hún káàkiri igbó ọba tó wà ní ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Kwara láti Babańlá dé Èròkú láti rí pé wọ́n kojú àwọn akógunjàlú. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ké sí àwọn ọmọ ikọ̀ aláàbò irú ẹkùn ọ̀hún ká má fi ojú ẹlẹ́yàmẹ̀yà wo ìkógunjàlú. Gẹ́gẹ́ bí igbó ṣe ṣẹlẹ̀dẹ̀, ó ṣíṣọ lójú adarí ikọ̀ irú ẹkùn ọ̀hún Ìgbòho tẹnukun ṣetán ṣe papọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ aláàbò tó kù láti rí pé wọ́n ṣẹ́gun ìpèníjà àwọn akógunjàlú. Àjọ DSC ṣetán láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí àwọn èèyàn mẹ́ta kan tàdájọ́ ẹ̀wọ̀n gbére fúnkún wọn lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé mọ́ṣekó àwọn akẹ́kọ̀ọ́ atolùkọ́ nígbèkùn níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀rọ ti pé onídàájọ́ Salim Ibrahim ní àná. Ẹ̀rọ ti pé onídàájọ́ Salim Ibrahim ẹgbẹ́ tó gbé kalẹ̀ lọ́dájọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn èèyàn wọ́n tán jẹ́wọ́ pé lóòótọ́ àwọn wà nínú ikọ̀ Darussalam kan tó fi ara pẹ́ ikọ̀ àgbésùnmi Ansaru. Pàápàá jùlọ wọn ni àwọn jẹ̀bi ẹ̀sùn ìjínigbé àti rí pé wọ́n kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn tí kò tọ́. Ẹ̀wẹ̀ àgọ́ DSS ló kàn mínú pínú òdùn ṣe ìdájọ́ ọ̀hún pàápàá jùlọ àjọ ọ̀hún ló béèrè fún ìdájọ́ kù fún àwọn èèyàn ọ̀hún lórí ìwọ ọ̀daràn tí wọ́n wù níjọba ìbílẹ̀ Oríire. Àgọ́ DSS tẹ̀síwájú pé àwọn èèyàn wọn lọ́wọ́ nínú bó ṣe pa àwọn olùkọ́ méjì nígbà tí wọ́n kó àwọn èèyàn ọ̀hún nígbèkùn. Iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ti ṣàlàyé pé olùgbé ilẹ̀ olómìnira Nìjíríà kan ti páńpẹ́ òfin gbé pé ó jẹ́ afurasí àgbésùmọ̀mí. Wọ́n á lè fi ìdí ẹ̀ múlẹ̀ pé ọkùnrin ọ̀hún kò ní nǹkan ṣe pẹ̀lú èyíkéyìí ikọ̀ àgbésùmọ̀mí. Adélé adarí ọ̀rọ̀ ròyìn fún olùléeṣẹ́ ológun ti Operation Adikai tó ṣiṣẹ́ ní ẹkùn ìdìbò ìlà oòrùn àríwá ilẹ̀ yìí nílùú Maiduguri Captain Mohammed Goni ṣàlàyé lónìí. Ṣàfọmọ́ rẹ̀ ìpinnu kan fi léde pé àwọn ọmọ ológun ọ̀hún rẹ̀ páńpẹ́ òfin gbé ọkùnrin náà ní agbègbè Cross Kawra ní ìpínlẹ̀ Borno. Ọkùnrin ọ̀hún ò ní wọ́n porúkọ rẹ̀ ní Abubakar Mohammed Semno. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ológun ó ní ó ṣe àyẹ̀wò ọkùnrin àti ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pọ́kùnrin ọ̀hún kò ní nǹkan ṣe pẹ̀lú èyíkéyìí ikọ̀ àgbésùmọ̀mí. Wọ́n yí o, ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbàlejò kíwọ́wọ́ fún àwọn iléeṣẹ́ ìjọba wípé tó bá tẹ̀síwájú láti máa dágùn la wọ́n ṣe ránṣẹ́ pè wọ́n látọwọ́ ìgbìmọ̀ tẹ̀kọ́tọ̀ lẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ lẹ́yẹ. Wọ́n fojú wọn kàtà òfin níbàámu pẹ̀lú òfin orílẹ̀-èdè yìí. Wọ́n jà kíwọ́ náà lẹ́yìn ìgbà tí wọ́n gba àbá kan wọlé tó léde látẹnu Sẹ́nẹ́tọ̀ Sanni Musa látàrí bí ọgọ́ra wọn adéríṣẹ́ ìjọba ṣe ń kùnà láti farahàn waju igimo te ko to legbimo asofin apapo ile ye gege bi o se wi senator Musa kesi awon iro re ki won ranti ofin lede to fun won lase labi ofin pe elegbimo asofin apapo le ye le tan wa di eye keje ile ise ijoba gege bi o se wi o tesu waju pe igbese ti won gbe ato wa ile ise ijoba won oni won fi ojo bentin ase legbimo asofin apapo le ye ni ba mo pelu ofin orilede yi ewe ilegbimo asofin agba ileye ti fi ontelu oruko Lamido Yuguda ega bi alaga ajo ijoba ileye to n gba gbese pada amkon won fi ji yesipo re mole leyin gba to n gba abo trade latowo igimo te ko to le lori oro lifo pa mo si ti senator Adetokunbo Abiru to nsoju awon eyan ekundebo ila ohun ipinle ko de alaga re ile lobuwolu oruko yugidra to si gbase ile ise ajo sarasile du 2010 lati mu atunse de bali fowopamo si lorilede yi ni ipinle osun gomina ademola leleke ti pase pe awon osise ibu doko NURTW nkankarona papa julo lara agbese lati je ki alaafia rese pada wole kakere tibotoro ipinle osun lati dena pinija eto abo araalu aselorede ni oni leyin ipade igbimo to ni se lori oro abo ipinle osun te gumina adeleke dade ati jade kan to lede latowo commissioner fun oroyin ati itaniji araalu ni ipinle osun kolapo alimi salaye pon igbese na leyin gba ti won se agbeyewo ipo eto abo ati lati je ki alafepo ajoba ni ibudoko kakere ipinle osun adeleke wa pase fun awon osise labo to ku kan de pe awon egbe awako hun oni won sise kakere ibudoko ni ipinle osun o tenumo pe igbese na ko to won se pe ka gbe jina ibudoko ni ipinle na iroyin agbaye ni amuwase ti gboyin lati kainda amode ti 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin isimiranpe yi alo se ile okere won ti fide e mule pe o sise alabo kan ni ile america won ti ko lo gaya na lekan si akin pe eku ikale
4: ederapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re facebook idakun abeyefo twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
3: to e ka bo pada iroyin agbaye ona ni amuwase ti gboyin lati kanin Diamond 87 to wa ni lorin ni ipele kwara iroyin ohun tesiwaju ni ile okere osise alabo abele kan to pese to abo fun agba keji are ile america jedi vance won ti ni ko lo oro kun le na lori pe on lo lu oro kan jade to ni se lori irin ajo igba keji are ile america hun lori oro yin fi ko alabo alabele ni ile america anthony guglielmi fide e mule na wolu ega bo se wi o tesiwaju pe won ni fi aye gba igbese to le se akoba fun etabo eni kere to ba n pese abo fun ega bi won se fide e mole won o se alabo hun to won daruko re won salaye kun lo je orisun yi kan to le de lori irin ajo igba keji are ile america hun sibe ni ile okere ijoba ile liberia ti fi panpe ofin gbe ogun oloro kan ati won ni owo re le die million ona $100 to je igbesi akin lati dekun gbigbogun loro ni le liberia won fi dem le ko won gba mu ni ojo na to lo sibodoko robert se ibodoko kokoko ojo ofurofo to je ibuso ogbon si olunlu ile orun morovia banko fin won fi gbe awon are meji minister fun oro idajo ni le liberia sala ye pe banko fin oni won fi gbe awon eyan papa julo to nowo ìwé ogun loro ni ilẹ̀ ọ̀hún lórí ọ̀rọ̀ náà ni abala ìròyìn ọ̀rọ̀ kọ̀wọ̀ lè ṣe púpọ̀ dangote ti fìdí ẹ̀ múlẹ̀ yìí pé àwọn àdáni oni won ti ko owo toto bilionu meji ati abo dollar sile lati je ki ile ise bufopo ohun ko rese wale si ile ise na lo kere gbese na loni won salaye ko je gbese ake lati se irawo fun le se ebufopo na amo won kuna lati filede ilana ti won lo fada ni ohun lati kowo sile sibe lori iroyin orokowo eye ti won ta agba epo robe ti ti ju owo toto 100 kan dollar agbe bo kan lo ni oni latari fa ti be sile laarin ile america ati ile iran o se akoba fun bo se n pese epo ni agbegbe middle east fanfa lo tun lede leyin gba ati adeun to wa laarin ile america ati ile iran fun sodo ti ameji si tun gbina woju ara won ni abala iroyin awon amoludun o sere tata obirin omo ile yi bi valinaya ti fun lede lori bi iriri aye re si je ko se cinema kan lojo ko netflix to pe akole re ni skin o saraye bi won se n ko la je lori awo ara re nigba to awon gele gele nje nilu london nigba to n kopa lori eto kan naya tesi waju pe kikun naya je ko ni se lori awo ara amo igbese na oni o se akoba fun nigba to n dagba se ni abala iroyin eredaraya iko agba bolu samaleki nile egiti ku laja ko jawo loje caf champions league fun sa ye ti caf ba gbianjo a le fe edeje na se loyin filede ipe iko samaleki tenumo pe ilana ti won lo yi oni kan won lo papa julo ati dawo bo ito to wa enu ileje na iko won tenumo pe ilana tan lo yi oni won mu awon eyan to kojo osun ege bi iko ohun se wi amo ajo kafu ko ni fohun lede fenu ko si lori igbese a le fe ideje na se iko samaleke to fi ilu kairo se gbogbo tenumo pe trafe jeran logu si oni yo fun orogun re a ali lanfani ati ko pa enu edeje na iko agbabolu ni ile belgium si alke jenge tira agbabolu lowo waju omo le yira fi duro simi kuro ninu iko pisa lc ni ile italy o si ko bo adeun olodun merin agbabolu lowo waju ohun eni odun meta leni ogun oni agbabolu keji ti won ra ni oju oja ni sayi jengi saraye pa won nipo yakojuro simi oni yo se ranwo fun iko agbabolu na to le kan si awon koko na e igbo si so loji iko alabo iru ekun ni ipinle kwara lati dekun awon akogun jalu ajo dsp ko temi lorun lori dajo ewon gbere ti won da fun amuyan to lowo ninu isele ejere gbeto aye ni gbawe lori re dss npe fun dajo ku fun awon eyan ohun ni ipele osun gomina adeleke pase ki awon osise awako rtw kan gaya na kuro ni ebudoko kakere tibutoro ipele osun ni lokere aka fun yin pe ijoba le liberia ti gbese le obitibiti ogbogbo oloro ti won gbe ni ile na la kotan iko samaleke tako igbese ajo kafu ati fe deje caf champions league loju si oni won sin oku omose ile ise ologun ojo ofurufu ile yi toko je obirin akoko ti wa balu ijagun to lo pe arotile won sin oku re ni iboji awon mo ologun to wa ni ilu abuja to eji lopin iroyin ohun nedu okori ni olotu iroyin taiwo adeyemi lotu toka ti e ti gboyin lẹ́kan sí akíwa pé a kú iṣẹ́ òní ọkọ̀ kan ni àjìsáyé ó dàárọ̀.

0: àgbẹ̀ lérè ẹgbọ́ kí lèrè àgbẹ̀ àjọ jẹ́ lèrè àgbẹ̀ jọ báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀ kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa ẹ má dààmú jìnà a ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀ lérè ní gbogbo ọjọ́bọ̀ Thursdays láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì ẹyẹ tó ta wọ́n yọ náà ni Diamond 88.7 FM Ìlọrin àgbẹ̀ lérè Ọlá Bash Nigeria Limited ló ṣo nígbọ̀wọ́ ẹ̀ ebi kì í wọnú kọ́rọ̀ mi ìwọ́ oko inú la fi ń gbé títa Pastor Shanko Alaji atọ́kùn ètò máa gbé wa rìnrìn àjò ètò ọ̀gbìn ṣíṣe ẹ má mi ì sí ẹ̀
1: multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó tún rinlẹ̀ dòdò.
1: Kíkẹ́ ológùrò kò jọ tẹyẹkẹyẹ. Diamond 88.7 FM. Ó kilẹ̀ falafala.

ọ̀rọ̀ ọlọ́run yìí ò sì ní agbára àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ti fọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ìránṣẹ́ ọlọ́run alààyè olùṣọ́ àgùntàn Moses Adémọlá Pupọ̀ Ọlábá ń pín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí ayé àṣẹ́gun ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé àṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́ bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀ ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé àṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé àṣẹ́gun àṣẹ́gun ni yín lórúkọ Jésù.

orísun mi tó tọlọrun fún ara rẹ mọ mọ ṣàgbékalẹ rẹ fún gbogbo àwọn tí wọn ní ìlàkọjá kan àbó mi tí wọn ò sì rẹ èèyàn tí wọn fẹjọ tí wọn fọrọ lọ tí ó là wọn mọràn tó dáa tọtọ tí wọn ò fi ní ṣe lọhùn tàbí ṣe èèyàn ọlọrun ṣe ṣàgbékalẹ ètò yìí ọlọrun bá mi kẹ ọrẹ mi dáadáa ṣì kó máa ní fowó ṣe ipò bẹ́ẹ̀ yẹn bá sọ ta lórí láwọlé sùn tí ò sì lágídí ọkàn irú ẹni bẹ́ẹ̀ ni lẹ́nu ọpẹ́ àwọn dúpẹ́ pọ́lọ́run ti lo ètò yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì ti lẹ́nu ọpẹ́ tí wọ́n ti mọ́pẹ́ wá a dúpẹ́ fọlọ́run àwọn dúpẹ́ fún gbogbo ẹ̀yìn tọlọ́run ń lò tẹ ẹ dúó tì wá tẹ ẹ kọ́wọ́ tì wá bí igba ẹ̀kẹ́ ti kọ́wọ́ tilé tẹ ẹ kọ́wọ́ tì wá bí igba láàmù ti kọ́wọ́ tògiri tẹ ẹ dáwadà nínú ìrìn àjò ayé a mọ rírì yín o a dúpẹ́ àsọ pé ẹ ṣeun a tún ti dé lálẹ́ ọjọ́ tòní ẹ jẹ́ a tún jọ gbéṣẹ́ ládáṣe ẹjẹ́ àjọ ṣe gbìyànjú lórí iṣẹ́ olóore torí gbogbo àwa tá ń tàn mọ́lẹ̀ sọ́nà ẹnìkan pé kọ́mọ bàjẹ́ pé kọ́mọ dàrú ọ̀nà tiwa ò ní dàrú tọmọtọmọ dáadáa wa náà ò sì ní bàjẹ́ tìrantìran láṣẹ ọlọ́run bá tó da ayé àti ọ̀run. ẹ ṣeun ẹ kú gbogbo gbà wá a tún ti dé lálẹ́ yìí ilẹ̀kùn olóore tún ti ṣílẹ̀ ká tún ṣiṣẹ́ olóore ọlọ́run ọ gbàdúrà tèmi àti yín kò ní í yọ̀kanlẹ̀ láì gbà a ní dààmú láṣẹ ọlọ́run ọba babatunde azeez ọlọ́yẹ̀wà lorúkọ títí mi mc coded ọ̀túnba coded ọmọ tọpẹ́ ńta bíi street light ọmọ tọpẹ́ ńta bíi òpó ná ọmọ ta tí wọ́n bí ta tó tuntun ra ìbí ọmọ òṣè pààrọ̀ ni mí èmi lọmọ san lóní ọ̀rọ̀ lẹ́ta àdógún ọ̀rọ̀ dẹ̀ àṣẹṣẹ gbọ́ ọ̀rọ̀ tí ń kú girigiri bí òjò ẹ̀ka àlẹ́lẹ̀ nǹkan sí nọ́mbà tẹ́ fi lè pè wọlé sórí ètò yìí tàbí tẹ́yìn náà fi lè sọ́ọ̀ta ò tí ì yípadà 0916 159 1011 nọmba tẹ fi lè wọlé rè 0916 159 1011 ẹ mọ lo text message o whatsapp message tàbí kẹ ẹ pè wọlé ẹ lè ṣe whatsapp voice note kẹ ẹ sọlọrọ sórí whatsapp kẹ ẹ fi ránṣẹ tàbí kẹ ẹ pè wọlé tààràtà sórí nọmba yìí omi ẹkọ ẹkọ náà ni 0916 159 1011 lọ́wọ́ bí tààràtà ẹ kú ọ̀gìnìtì yìí lọ́ba aláàmú láṣẹ ọlọ́run ọba ẹjẹ́ àṣẹ́bà àti máa ṣe kó baà lè rí bí tírí láṣẹ ọlọ́run kò ní burú kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yìn tẹ́ǹdó ti wà lórí ètò yìí gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò yìí káàkiri àgbà ńlá yìí a dúpẹ́ fún yín o a mọ rírì yín gan ni ẹ ṣeun ojú òní tìyín ojú ìtìlẹ̀ alẹ́ ojú òní tìyín ẹ ní jẹ̀bi láṣẹ ọlọ́run ọba ẹ ṣeun ẹ kú gbogbo gbà wá.

0: ti ṣubo tọ e ja bere si ni mu loko kan ijeji tori pa awon eyan ti sota kale lanfani ati ori ofe lati da si pupo ninu ta awon eyan ba fi ranse si wa era pin wa ja teti bele je kale gbo won lagboye e ta ba se gbo won lagboye si na la se gba won moran to da to to si e mi na si ma fasiko yi be gbogbo awon ti o ba sota pe kun o dakun boro ba ti ri gan ni ke so tori ke ri lanfani ati soro boro ba ti ri gan tori e la se pe e ma da ko yin e ma so bi e fi le so ile ti njo kodoro ni moran lori o toro te ba sota te ba fi ro bo nti njo to fun wa te so to te paro lori ro te pa yi na ni won gba yin moran le lori be ba wa lo koni je fun yin tori pe iro le gbe kale fun wa awa na o si gbe moran ta ba gbe kale lori oto oto kan le duro lori iro oto duro lori oto ni iro si ma duro lori iro ase pe ke gbianju ke ma so to oto boro ba ti je gan ka won eyan le gba yin ni moran o se se kale en to ti ni ru la koja yin ri o se se to ju pe awon eyan to lohun fun logbon imo atoye awon na gbo eto won si ba yin fun yin ni moran lona ti o jona abayo sugbon te ba paro e ri pe ko ni le paradogba ko se ntori yin ko se ntomo yin afini e ma so to te ba fe so ta ke le gba imoran to je to to oto ni si gbe ni leke e ja bere si ni mu ta won yan so wa loko kan ejeji ka ma wule de na pe enu e seun
1: ka le sa ara ko to na o ba jwa e ko atun se ni ti inu ni da ara sa lo sa mi anti olorun ati ti olorun mo ni oro kan ni fe ke ba mi so sita ni ki omo na ni agba mi mo mo iyawo kan ati fara wa lati 2006 o si bi omo mefa fun mi ama gba to si bi 2018 iyawo mi bere wahala o si ku ni ọ̀rẹ́ mi kan lọ gbalé fún so ìwà ni ní dọ́dọ̀ rẹ̀ mọ́ but mo kọ́ àwọn ọmọ mi sọ́dọ̀ mo gbé mi lọ wẹ́fíà àwọn wẹ́fíà ní à mo kọ́ àwọn ọmọ mi ọ̀dọ̀ ni gbà tọrọ ti rí báyẹn so ìgbà tó wá di ní 2019 mo try mo fẹ́ ìyàwó mi ìyàwó tí mo wá fẹ́ yẹn o ìyàwó mi wá mọ́ wàhálẹ̀ mọ́ tí wọ́n bá pàdé lóde yóò mọ bàjá yóò mọ sí ogbe so lẹ́tà àwọn parents mi wọ́n pè mí pé àwọn fẹ́ ká ṣètò ká parí ìjà yẹn tó mo náà ò lọ́kọ̀ mi ọlọ́gbalé agbọ́nrọ̀n ó padà kókó ń bi ilé tí wọ́n gbà fún yẹn ó tún lọ gba ilé mi wọ́n tiẹ̀ ní kí n sanwóyá ìlú sanwóolé torí ọlọ́run sì bo àṣírí mi mo ní ilé títí ní tí mò ń gbé mo ọlọ́run mo kọ́ bí kíbẹ̀rú flat kan tí mò ń gbé ibẹ̀ ni mo wà wọ́n wá sọ wọ́n ní kó mọ padà bọ̀ wálé ó lóun ò lè wálé lọ jókòó síbi tó ń gbé ká má wọ́ọ́rù gbà tí gbogbo fámìlì mi náà ti sọ yẹn má máa dá sí i mo sá máa ń lọ síbi ọ̀dọ́ rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan but ní ọ̀sẹ̀ tó lọ bí ọ̀sẹ̀ méjì ń sìn màmá mi ṣaláìsí màmá mi wà lọ́dọ̀ mi màmá mi ṣaláìsí so sáwálé wá bá ìyàwó mi ìyá ó jà gan wọn já káwọn èèyàn parí ẹ fún wọn wọn dẹ ní tó jẹ sísítà mi mo tẹlé tó di pé wọn nara wọn àmìtọ mi ò ní dá sí mọ tí wọn wọn rẹ kánṣà tó pè mí pé kí n dákun mi má sí bẹ mo ló fẹ lọ nísìn pẹlú ọmọ mẹfà kò kú sí àwọn ìyẹn lọdọ rẹ ọdọ mi náà ni wọn sì wà fún àtọ jẹ pé ọdọ mi náà wà kò sí problem kankan musa mi ìmọ̀lẹ́tọ̀ lọ́yìn jẹ́ ta wọ́n wá lọ sí ọ̀dọ̀ rẹ̀ pé kí n tiẹ̀ lọ́ba kí n bá sọ̀rọ̀.

obere si sepe ni ki madodo mo ma se kama ki no se ni kan gbogbo awon mare nso konjo to le nsele ni tori yawo ti mo fe yen o wa fe ran awon mo nde bi pe e pe ro bi won ti gbogbo awon ta jo n gbadu gbogbo awon ma po ko bi won afi ta ba so so yawo ina de ti bi ba ma kan fun now ma fe bi gbogbo mo Nigeria e gba mi mo ti ki n se party tori mo ojo la won ọmọ yìí lórí ó ti ní kí má dọ́dọ̀ ọmọ yìí náà sí make up mind ní dọ́dọ̀ rẹ̀ mọ́ ó sì pé ó sì obìnrin jẹ táwọn so mo wá ní kí n béèrè kéèyàn ọmọ fi jẹbi ọlọ́run kí n má fi jẹbi àwọn èèyàn náà sí kí n pátì kí n máa mójútó àwọn ọmọ mi pẹ̀lú ìyàwó eléyìí tí mo fẹ́ ni mo ní mo ní kí n máa lọ́dọ̀ gbogbo ọmọ Nàìjíríà ọlọ́run gbàdúrà lẹ́kùn ẹgbàá yìí.

0: tàbí méjì ló ti pè mí ní mọ́gbọ́dọ̀ dá sí yé mi.
1: Tó o bá tán
0: ni màá dá sí ló kẹ́fọ́kàn balẹ̀.
1: Ó bẹ́ta.
0: Sọ̀rí gbogbo orú ọ̀rọ̀ bí yé mi. Kẹ́mi ya ọbẹ̀rin ni bẹ́ẹ̀ lọ́ọ́ kíní orú ọ̀pẹ́ pa ni o. Ẹ fẹ́ràn ọkọ rẹ̀ gan ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọlọ́yẹ. Ọbẹ̀rin bá fẹ́ràn ọkọ rẹ̀. Ó gbà ti pọ́ mọ́ oṣù méjì gan. Kẹ́fọ́ kọ́kọ́ rẹ̀ wò ta. Ọdẹ mọ ọkọ rẹ̀ sàlágbèrè. Èdè yógò mi ni.
1: Ẹ
0: ti gbọ́dọ̀ yíyọ pampamọ́. Sọ̀rí ìbáṣepọ̀ ọkọ àti ìyàwó. Òun ló mú ọmọ ìjókòó lóṣù mẹ́ta. Bẹ́ẹ̀ni gbígbọ̀n bá jọ mí lọ kí wọ́n jọ mí lásìkò kí wọ́n jọ mí ṣe. Ọkọ̀ á rí oúnjẹ arúgbòrò ayára kí ìyàwó. Ara fún ìyàwó. Tó a tún rí wórogbòrò kí wọ́n fi kí wọ́n ṣe kọ́mọdé mú dání ni. Abọ̀mọ̀lábọ́. Òun lọmọ fi arìn. Òun lọmọ fi afà. Níbàṣepọ̀ ẹ sọ bí wọn yíba mi tó rẹ o. Ṣé oṣù mẹ́sàn-án káde wà jọ wà nínú ilé.
1: Orí
0: gbogbo ìlọ́mí ṣe kí mi dá sí yé mi. Ẹ fẹ́ràn ọkọ rẹ ni o. Kọ́kọ́ ní báyà sí gàrà bẹ́ẹ̀ ni kọ́ bá lọ ìta.
1: Ìṣèlọ́pọ̀ àyàwó tó
0: kékeré. A máa kọ̀m̀pílì. Gbogbo àwọn amíṣe ìyàwó ní tètè ní àwọn tó máa dá a máa mú kúlẹ̀kúlẹ̀. Èmi ò lọ́wọ́ sí o. Akẹ́gbẹ́ mọ̀lẹ́bí bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́.
1: Tí mo fẹ́ béèrè ni pé kí ni kí bàbá yìí wá ṣe ń bi tọrọ dé tó
0: yìí. Kìkì mọ̀lẹ́bí bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ tẹ̀mọ́ ti jú. Ọmọ ti pọ́ mọ oṣù mẹ́sàn-án. Ìyá mi bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ mọ́ ti rí. Ìwọ̀n mọ̀lẹ́bí bá sì ti sọ kọ́ bá dé máa le jù. Mo yé gbanimọ̀ tọ́ ìyàwó kékeré o.
1: Pé
0: yé dúró lóṣù mẹ́sàn-án o kí n gbé ìyàwó ti a lóṣù mẹ́sàn-án ṣe òun bímọ o. Agbọ̀mọ ilé obìnrin àlá máa tọ́jú ẹ̀ nínú ìṣẹ́rẹ́ afá yìí nílẹ̀ fún mi. Ọ̀gbọ́n mi sò tọ̀.
1: Yóò dùn mọ́ mi tí bàbá tí wọ́n ní ọ̀rọ̀ yìí bá gbọ́ ní títí fún ṣàlàyé.
0: Orí gbogbo iráyé ló mú mi dá sí o.
1: O ti yé.
0: O
1: ti yé. Ntíjìfù ń sọ lálàyé ni pé ẹgbìyànjú kẹ pé obìnrin yìí kẹ́sì pa àwọn mọ̀lẹ́bí ẹ̀ pé tó ntíyàwó mi ń wíre o kò sì lé mi lára mu. Wọ́n ní kẹ́ pé ìyàwó yìí kẹ́ sọ fún kẹ́sì pa àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí ọba ti wá gbọ́ tí yóò sì gbà. Wọ́n ní ẹgbìyànjú kẹ obìnrin mi wọ́n ní torí kì í ṣe pé kò nífẹ̀ẹ́ ìbálòpọ̀ ẹ̀yin gan lóra ni pé obìnrin yóò nífẹ̀ẹ́ yín mọ́ ni torí lóòótọ́ ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀. Ẹ já ẹ mọ gbọ́ ohun táwọn èèyàn bá ń wí lọ́kọ̀ọ̀kan ẹ jẹ́ kí ẹ máa dé. Kálẹ́ o. Ẹ ṣeun ẹ kálẹ́.
0: Ẹ kálẹ́ sáré.
1: Àdúgbò
0: ẹ̀kọ́ ìwé. Àmì o.
1: Àmì o.
0: Àmì o. Ó lè jọ lórí òótọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Òótọ́ sì jọ lórí rọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìtàrí kò bá fún sọ́nù sẹ́dẹ̀ pẹ̀gẹ́dẹ́ pẹ̀gẹ́dẹ́. Ìyẹn mọ tí yóò dà sí bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
0: Olùyàwó kìlọ̀ àgọ́ ló sọ̀rọ̀.
1: Ẹ ṣeun bàbá ẹ kújọ mẹ́ta.
0: Ó lù mí dúpẹ́ àwọn èèyàn tó sọ ṣáájú náà obìnrin náà ni gbogbo wọn sọ. Ó fẹ́ tí ó bá sọ dànù nínú wọn.
1: Ẹ ṣeun.
0: Ẹ fọ́jọ mẹ́fà fún ọkọ rẹ. Ó dẹ̀ ti kọ́ ọkọ rẹ kúkú ẹ sí à. Ọ̀pẹ mẹ́kùn-ún ẹ̀fún ọgbà ẹ̀dí àrùdá ti sọ pẹ̀mẹ́ ní fùfú. Wọ́n tọ́jú ọmọ fún ojú kan tọmọtọmọ. Ọ̀rẹ́ ta fẹ́ yàwó bí o náà fi mọ̀ kan tán. Ó ti wá dé oṣù Ẹ̀húnjà mú sílé. Èyí tí ẹ̀dẹ̀dẹ̀ fẹ́ ọ̀hún gẹ́gẹ́ kó ọmọ ti yà lé mọ́ra ní ìfowó kínní. Ọ̀rẹ́ sì tó ti gba ilé fún.
1: Ló gba ilé fún síta.
0: Ẹ máa pé mo sọ ọ̀sán kan lórí ètò wípé mi yìí fẹ́ kí ọkọ̀ àjẹ́wó pa wọn sílẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbọ́n ti má tàn yín ẹni ìyàwó yìí ò lè fẹ́ ìwà pọ́ọ̀tù gbọ́n dànù ni. Bí ìmọ̀ náà parọ́ kí ó dẹ̀wò yóò wá fún ọ kò fẹ́ kí ti lé dúró ní òde
1: ní ìṣòro tó dúró tó bá fẹ́
0: tó bá yẹ kí ó ní ìfẹ́ kò ní sọ mẹ́fà lẹ̀ kó sá lọ kọ́ ẹ ló bá lè fún. Ẹni yìí ọkùnrin rẹ̀ ni kò ní ẹ̀tọ́ ẹni kẹta ìrìnà ọ̀gá pẹ̀lú àwọn òkèèjì tẹ́lẹ̀. Ìgbà tó dáa ni pé wọ́n rẹ̀ ní òfin ló fà lè jù. Tó bá fi dálẹ̀ fún tí ò bá fún gbèsè lè sọ aṣọ rẹ̀ lẹ̀ bí ètè máa lọ ní o ṣe ní ìlú mi ìdálérò ẹ pé mi kẹ́ni ìdá fámìlì rẹ pé mi ìtọ́ bọ̀
1: ṣùgbọ́n
0: ìtàkọ́ èmi wò lélẹ̀ pé èyí tó ìyàwó rẹ̀ mọ́ ọmọ ọmọ nàìjíríà wọn èyí tó ní ọgbọ́n ọmọ oṣù mẹ́sàn-án dání kí ọkọ èjẹ kí ọkọ ìsúnmọ́ ọ̀hún ìyàwó kí ọkọ ìjà kí ìsúnmọ́ ọ̀hún méjì ni o
1: ẹ já wo
0: ẹ ṣeun tí obìnrin bá jẹ́ àgbàlagbà
1: kì
0: ìbálòpọ̀ ìrìn ìfẹ́ tí ọkùnrin gun àyà wọn kì í wọn lẹ́ẹ̀kì fẹ́ láti yẹ kó kàn jẹ àyà wọn tẹ́ẹ̀mù ní ìbá ọkùnrin kì í bá dun àyà wọn gan ìmí tó bá ti fi ọkọ̀ ló da tẹ́ẹ̀mù ọkọ̀ yóò dájọ́ fọkùnrin bẹ́ẹ̀ ni lọ́wọ́ gbọ́n bá jẹ́ pé ògbóríìgì yan màmá mi kí wọ́n dọ́jọ́ dátọ́ yàtọ̀ fún àbólùmọ́là tó méjì ni tí ò bá wá sí ilé ò ní bẹ́ẹ̀ kò sí àwọn tó lè bẹ tó lè bẹ mí ṣe o lóòótọ́ ìṣòwò jẹ lóòótọ́ àwọn tó lè bẹ mí ṣe mi ò ní mí ọ mi ò ní kọ́.

0: ma fẹ́ lómi ìyọ ni yóò fẹ́ lómi ìyọ lálẹ́ ẹ̀kẹ́ ni fẹ́ lómi ìyọ ni ìgbà tí wọ́n bá rẹ́dí pẹ̀lú ti tèmi èmi náà má rẹ́dí pẹ̀lú ti ẹ ṣùgbọ́n lọ́pọ̀ náà wáyọ̀ lẹ́yìn tèmi èmi náà fẹ́yàwó mi wà lé ni. ọkùnrin tó bá ti níyàwó ojú alẹ́ se é o período de dar o pepe o período de dar o quando você já quando você mo tu mano um movi para que levanta o mundo com palmada um be um pum pum vai cada dia tipo agora porque agora você um be onde o dia com bate de menino né se o período do menino não há de matia o pai vai lhe dizer matia aí vai a mãe dizer matia olha de acho que eu vou dar mano o dia de cada um dele nele o dia de lá onde o corre não tọ́lọ́ bá pẹ́ sọ̀kọ̀ fún mi lọ́rẹ́ lẹ́ni wájú lẹ́ni torí gbàdé ẹ̀fọ́ ọ̀nà kàdìmọ́kà fún ẹ̀jọ́ ń gbẹ́nu ní kò sí dùnú gbàdé wá sí dùnú kí lè fẹ́ jọ fẹ́ di ọ̀ dìskọ́ọ̀sì tàbájọ́ dìskọ́ọ̀sì ọ̀rọ̀ nígbà tàbí sọ̀ nìyẹn kí ló sọ tán àwọn kéékèèrè wọ́n ti gbéra wọ́n ti lọ àwọn ẹ̀ tẹbi jésù tẹbi jésù ó ní òbí wàá sọ ìyẹn ni tó bá kí sàrẹ ẹni wíwá ẹni kí sì ló nífẹ̀ẹ́ ló jẹ tọ́ mi. ìdẹ́bà àwọn ọmọdéyàwó nínú ní bí ọmọdéyàwó nínú ní bá dání bá ti kú n ò lè jọ jù police court ò lè jọ sẹ́tù tí obìnrin yẹ kó lọ kúlẹ̀ ó bí ọkọ ẹ̀ kó dẹ́kun sókè lẹ́ni pé dáko jọ kí ni mo fi sí ọ kí lẹ́sẹ̀ mi ó bá bẹ̀ báwọn kò lọ sọ́ọ̀pù ẹ̀ tó bá yẹ pé àlejò ló bá yàn kò lọ sọ́ọ̀pù ẹ̀ tó bá yẹ pé kò dà sí náà ni kò lọ sọ́ọ̀pù ẹ̀ kò lọ bẹ̀ ẹ́ kánípadà sáà
1: ọ̀dọ́ lẹ́yìn àdúgbò àdúgbò ẹ̀ ṣeun bàbá ojú òní tẹ̀yìn náà ó a rí yín pẹ́ fún wa.
2: filẹ̀ síbẹ̀ máyì kúrò diamond 88.7 fm.
3: lámìyàn ẹyẹ ìta àti bọ́lá bárí èyí tí mo tún.
4: ọmọọba ewé dọlà bàbá onípàṣà kòkòrò ń kì yín o sẹni tó bá mojú ògún nípa bìnírè gbogbo ẹyin tẹ tí ìdàgbà darúgbó tẹ ẹrẹyìn jẹran bẹẹ ṣe ń fẹ ẹsùn mọtò sí ọmọọba ewé dọlà bàbá onípàṣà kòkòrò bàbá tá tìmìrì lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu bọ̀dá àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn torí pé gbogbo eyín ti jẹrà ọ̀nà àbáyọ sí gbogbo òṣòro eyín bẹ lọ́dọ̀ ọmọọba ewé dọlà bàbá onípàṣà kòkòrò tá tìmìrì kí ni túmọ̀ tá tìmìrì sì yẹn gan. ó máa yé eyín nígbà tẹ ẹ bá débẹ̀. ìtọ́jú akókóró nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. má lọ yọ o. gbogbo eyín tó ti jẹrà eyín tó ń mì ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. ọmọọba ewé dọlà bàbá onígbàsán akókóró ni kẹ́ ẹ kàn sí. kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságówọ̀. bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín ó lè fa kẹ́nu wọn máa rùn. sí ọmọọba ewé dọlà bàbá onígbàsán akókóró 30 minutes lónìí. ní racial travelers and tours head office ládojúkọ gèrè alimi hospital gèrè alimi roundabout ìlọrin ẹ pè sórí 08054660077 èyí tó ń mì tí ò tí ì yọ ẹ kàn sí bàbá onígbàsán akókóró 30 minutes.
5: ẹ kú dédé wòyí ń bi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wa lákòókò yìí níbikíbi tẹ́ ẹ lè wò ó wà edumare kò ní fi ṣan ara wa dìwá o àmì ní kẹ́ ẹ ṣe bàbá onípàṣán kòkòrò bàbá 30 minutes ni wọ́n rán mi sí yín o bàbá ewé dọ́là wọ́n ní kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ ẹ tẹ́ ẹ ti gbọ́ rí àbẹ́yìn ò tí ì gbọ́ rí káàkiri àgbáyé ni wọ́n ti sọ wípé ìlera lọ́rọ̀ ẹni tó bá lọ́rọ̀ tí ò nílera kò lọ́rọ̀ o ẹni tó bá sì nílera tó lálàáfíà ohun gbogbo lónìí kí ni tá a fẹ́ gbéyẹ̀wò lónìí náà ni ìlera ẹnu wa kí ni mo pè é ìlera ẹnu wa tó ní ṣe pẹ̀lú eyín wa gangan tẹ́ bá ti ń gbọ́ ọmọọba ewé dọ́là onípàṣán kòkòrò ẹ ti mọ̀ wípé gbogbo tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ẹnu ni Èdùmàrè fi jí kí wọn tó sì jẹ́ wípé o ní wọ́n fi ń ṣe gbogbo ọmọ aráyé lóore gbogbo bíi tẹ́ ẹ bá wà ẹ súnmọ́ di ẹ̀rọ rédíò yín dáadáa torí pé ọ̀rọ̀ yìí yóò ṣèyín láǹfààní ẹ mọ̀ pé bẹ́yàn bá kọ́kọ́ pàdé àlejò àbí ẹni tẹ́yàn rí fún ìgbà àkọ́kọ́ n tí ó ṣáájú náà ni pé ká sọ̀rọ̀ síra ẹni èwo wá ni ká sọ̀rọ̀ kóoru ẹnu bùtì bíyàn bá ti ń sọ̀rọ̀ tó di wípé ẹni tá à ń bá wí ebi eni di mumu abi ngbe musin gbe musohun ati mo pe eni nsoro ohun oruburuku lo njade lenu e ti awon oloyibo npe ni bad breath beyin ba tin jera lesese ti itoju enu o ba ti se ti o ba ti moyan lori ina ni mo faru nkan be eyi la fin so fun yin nipa baba ewe dollar onipasan akokoro baba 30 minutes idi ti won fi npe baba ni 30 minutes igba teyin na ba dodo won e pe akasalika e se kabiyesi olohun oba gbogbo owo to je wipe boye yin re ti mi lesese o ti wan wo pe afi ko lo yo momo yo abi baba daye onijo teyan we yin beyan ba ti we yin tan titi njeun titi nla suti ti nje singomo ti nje orisirisi unje to ba di akoko kan eyan yo yo di jafuru igba na ni won mo pe agbande si odie die eyin tuntun to ba tun wa wu nigba na nigba ta wa nkekere eyin lo ye ko wa lenu eni titi ta fi darugbo ewo wa ni tomo ogun odun omo ogbon odun teyin tun ti mi lenu e leyin to ti kayin akoko lewe je ri pe o nilo ko kan si awon onimo segun ti won mo nipa itoju eyin ti o ba ti wa je pe boyo ti yo eyin ri ni boya o mi lowo bayi won tun tin so pe o lo yo o tete ma bo lodo baba onipasan akokoro baba 30 minutes baba ewe dollar won bo toju e gbogbo n to si nje isoro eyin yo di afeyin tegun alare nfi so omodun melo ni o to le je n to wu o omodun melo ni o to le je na mo be ba wa de o de ariya won ani o ya e gbe gbogbo n ta mo je wa yo mo pe e fun mi leja e fun mi ledun erun e fun mi nikini won ni ki lo de eyin ohun ni ojo ohun o gbadun ko le reyin se fuja ko le reyin somo lu abi ko le reyin je gbadun o gbo ti mo pe e ja jeran nigba te yin be lenu yi iwo to ti darugbo te yin dola mo kasi baba ewe dollar ni office won tin be ni Racial Travelers and Tours Head Office ladojuko Girialemi Hospital Girialemi Roundabout nilu Ilorin Racial Travelers and Tours Head Office ladojuko Girialemi Hospital Girialemi Roundabout nilu Ilorin number te mo pe omo ba ewe dollar sire baba onipasan akokoro 30 minutes 08057466077 08057466077 Atemi ateyin ani faisan lugba

tó ẹja mọ mọ lọkọ kan ejeji ka fẹnu ẹ ko bi kan tori ijọba akoko wa awọn eyan ti so ta to po ko si ni da ka mọ lọkọ yin lọwọ ka ma ran manu ka mọ ko lori ẹbọ sori awọn mi ti won ti so ta alakọkọ ni baba ti won pe iyawo awọn bi mo mefa fa awọn sugba awọn ti wa lọtọ ọtọ to si je pe awọn fọn fa oro yi lọwọ ifia o fi apada ni ka won ko mo sodo ka won mo toju omo won awọn si ti fe iyawo mi awọn eyan ni n te se to da ni pe yin na fe iyawo mi akoko re elenkeji ni pe obirin yi gege bi oro tawon agbalagba so won ni ko se ko je ko ni re o se ni o won ni ko won o fe duo ko si fe ke lomi o duo lodo yin bi ke wa ni ko toro ni ngba to si ti e ma wa sodo ohun mo won o fe ri yin mo ah awon eyan ni e fi le o saaye re ngbo ba na gbugbu oja to fe na tan won ni yo pada wale e gbo ru obirin te lo odo re to fa ipeyo to fi jiga korun fa ki kori to tun so dija ti ti gbugbu bi to ba ti ri yawo le yin ti n toju omo re ija ni o tun ma baja awon eyan ni e ya fun ru eni be ti mo le bi ba ni ke pari ija teyin na si ri pe ija yi o pari lokan omo obirin yi se ri pe ja o pari nitori idi eyi awon eyan ni e fi le saaye re bọ́bọ́ tí n tí n tọ́ fẹ́ tà tọ́ bá ti tán yọ padà máa bọ̀ nlé ọlọ́run kú ṣe nínú ọ̀rọ̀ tẹ́yìn náà sọ ẹníyàwó yín tẹ́ ẹ fẹ́ ẹ ló ti bímọ títí ẹ̀ báyìí ẹni sì ń tọ́jú àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tọ́ bá ń lé yìí ẹni kò yẹ̀ wọ́n ní pọ̀sìn léyìí tó sì jẹ́ pé n tó lè máa jẹ́ ní tí ọmọ bàyàn lẹ́rù gan rè pé ìyàwó tó dé kọ́mọ̀ fìyàjà wọn ọmọ yìí nígbà tí ò ti fìyàjà wọn ọmọ ìyá wọn gbọ́ ọlídé lọ ni wọ́n bá lu ọlídé tán yọ padà wálé ṣùgbọ́n lásìkò tó ní ẹ fòun lẹ̀ yìí ọlọ́mọ mọ̀ jẹ́ adáran ẹ fi ilẹ̀ o kọ́ mọ̀ jẹ́ péjọ́ kan lẹ́ lọ́bẹ̀ tí ó yọ pákó tí ó wo mọ yín lórí olùwẹ̀ ọlọ́mọ jẹ́ adọ́run mọ̀ tọ́ èèyàn jẹ̀bi láyé yóò tún jẹ̀bi lọ́rùn tọ́ra àwọn ará àdúgbò ó pè é bó ti ní ọmọ wá sọ́dọ̀ òun mọ́ nígbà tó ti ní ẹ mọ́ wá mọ́ yìí ẹ fi ilẹ̀ sáàyè rẹ̀ ẹ jẹ́ ó yé àwọn mọ̀lẹ́bí tí wọ́n ń gba wájú gbẹ̀yìn pé ọmọbìnrin yìí ni mọ́ wá sọ́dọ̀ òun mọ́ o ẹ dákun lọ́wọ́ tí mo ti ẹ̀ wá yìí mo yọ̀ǹda rẹ̀ kọ́ mọ́ sí ti ẹ̀ kémi náà mọ́ ṣe tèmi àlàáfíà yín ìfọ̀kànbalẹ̀ yín ìgbáyé gbádùn yín kò yẹ kẹ́ ẹ mọ́ fi tàfàrà kò sì yẹ kẹ́ ẹ mọ́ na bígbà téèyàn bá ná múrímúrí o ẹ jókòó sáàyè ara yín jẹ́ ìmúhùnmúná tó bá ní àárọ̀hún là ń rí o eléyìí tó bá ti dẹmọ ẹ̀yin gan náà ẹ díjú bí ẹni pẹ́ ẹ rí ni kò jù báwọn látàpá abẹ́rùn ẹlẹ́ǹkejì ni arákùnrin tí wọ́n pe ìyàwó àwọn nọ́ọ̀sì mọ́dà pé ọmọ yìí sì ti tọmọ oṣù mẹ́sàn-án ọwọ́ pé kò sì ń tọjọ ìbálòpọ̀ nínú gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn sọ àwọn ọkùnrin làwọn ò lè gbà àwọn kan ní kẹ́ ẹ ní sùúrù ṣùgbọ́n eléyìí táwa náà òfin kun ni pé ẹ pè ìyàwó yín gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ẹ bí léèrè kíni tó ń là kọjá kíni tó ṣokùnfà torí tá a bá ní ká wò ó pẹ̀lú ojú lásán láì bí léèrè a pọ̀ ọmọbìnrin yìí ò nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe wí ṣùgbọ́n a lè sọ pé kò nífẹ̀ẹ́ yín torí ẹyin gan ò tí ì pé kalẹ̀ kẹ́ bí léèrè pé kí ló dé ṣó láàárẹ̀ kan ti ń ṣe ọ́ ni ṣó ní ọmọ tó bí ṣó ní àwọn ìrántí kan ti ń mú wá fún ọ tí ò fi jẹ́ kó fẹ́ bí mìín mọ́ ni àbí wọ́n rò pé tá a bá lájọṣepọ̀ lójú ẹsẹ̀ náà ló lóyún ni ó lè jẹ́ pé ní tí òye lọ́pọ̀ ju ní tó yé lọ kì í ṣàṣepọ̀ ti ṣerú ẹ̀ bẹ́ẹ̀ rí ngbà kan rí ẹ gbọ́ ẹ wà pé ẹ bí tó bá jẹ́ ní tẹ́ lọ sọ́dọ̀ àwọn dókítà sí ni ẹ lọ bẹ̀ bó bá jẹ́ pé ní tí wọ́n gbà nímọ̀ràn sí wọ́n gbà ń mọ̀ràn bó bá jẹ́ pé ní tí wọ́n fún lóògùn sí wọ́n fún lóògùn bó bá sì jẹ́ pé kọ̀ la gbogbo eléyìí lọ ẹ̀rù lásán ní ń bà á ẹ̀yin náà ó sì fi lọ́kàn balẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o bílé ìṣerí rèé bílé ìṣerí rèé ẹ là á lọ́yẹ wọ́n ní tọmọdé ọ̀bà mẹ́wẹ tí ò mòwe á já ẹwẹ sọ́wọ́ ọ̀tún á já òwe sọ́wọ́ òsì á sì fi hàn á láàyè ẹ̀yin náà ẹ fi hàn kẹ́ ẹ láàyè ó ṣeé ṣe kọ́ mọ́ mọ̀ ẹ sì jẹ́ ọmọ ewu tí ń bẹ nínú pé kọ́mọ fìbálòpọ̀ dùn yín ewu ń bẹ́ ń bẹ́ o bó o bá kọ̀ntínú pẹ̀lú tó ń ṣe yìí ó ṣeé ṣe kémi náà lọ fẹ́ bí mi ń ta torí wọn ò lè fi sarakú ẹ jẹ́ ọmọ tó rọ́lẹ̀ mọ́ mọ̀ ṣùgbọ́n pàtàkì ibẹ̀ ni pé ẹ pè é ìyàwó yín kẹ́ ẹ jọ sọ̀rọ̀ ìbí ọba wa kù sí ibi tọ́nú bá jẹ́ pọ́nà àbáyọ yọ fara hàn látàbẹ̀ ibẹ̀ ó jẹ́ ní tí àwọn èèyàn wí lálẹ́ yìí tí mo sì fẹ́ kẹ́yìn náà ṣàgbéyẹ̀wò rẹ̀ dáadáa ẹ lẹ́nu ọpẹ́ lágbára ọlọ́run ìyá tí wọ́n pé ọkọ àwọn bí bá ti gbá wọn lọ́ba ti gbá wọn dé kò sí àjọsọ ọ̀rọ̀ kò sí ìtàkùrọ̀sọ àwọn èèyàn ní kẹ́yìn náà wo ọ̀dọ̀ yín dáadáa bàbá ṣeé ṣe kẹ́ ẹ pé ọkọ yín kẹ́ ẹ bẹ̀ pé tó bá ní tẹ́ ẹ fi ṣẹ́ pé kọ́ dákun kó jẹ́ kẹ́ ẹ mọ̀ torí kò sí tó burú bíi kéèyàn ṣẹ̀yàn
keni te yon se omo so ku si mo dariji yan en ta se ti oni biwa en ta se ti oni gbebe olohun ni je ase se re ke yon se yan komo bi yan o lewu topo ke yon tun wa se yan komo komo so ah ke yon tun wa so ko komo binu ko tun mo gbebe n to buru ninu rin ajo aye ni e wa pe oko yin o ba je mo se o ni mo binu ba ni ti mo se ti oda so fun mi je mo kemi na o le satunse tori popo atunse nti nbe nle yi o ni se pelu keyin na o gbegbese eyin le moro wa ba wa ke soko yin eyin le wa gbegbese lo ba oko yin pe to ba ni nti mo se ti nbi onu so fun mi ki n le satunse ba ni nti mo se ti oda to si fe so fun mi ki n le satunse eyin e fi fe han soko yin e fun lawon onje re lasiko e jo egbo mi si balu e fun lasiko e ba soro e be to ba ni bi te ti se e ji o mo pe yin ni fe re bi si tin se yi oba yin laamu e ri pe o no be yo bere si ni ra re bi oko yo si bere si ni reyin na bi iyawo ife o le pada wonu le yin te ba jina si ra yin ba hun bo hun tin ro irodi leyin na mo ro irodi iru idile be le su joba laarin won tori su o mo kun si iyawo le ti oro ko re tin rin kunrin isu omo kun soko na le ti ori yawo re ntin rin kun tori e ni o se da si o sugbon te ba ti jo nsoro papo isu ni pe nikan si koro ko ma lodu data si leti e le jo ma soro ro yin o le ma yera yin o je bo ti je laarin be onu idile eni ko kan wa oni daru lase olohun oba e ja tun te waju pelu nta won je ti so e da kun awon kan so ta won fi 7 minutes salaye lori radio time la nta o 7 minutes olo ye to je ai gba 7 minutes lori lawo lesun gbogbo te yan ba sota to poju ni 3 minutes ko sin te le so oporo ka gbon afefe lasan ni ko lo eja tun tesi waju

ẹlú ẹkalẹ o ẹkalẹsà ẹṣẹ ẹkú ètò ẹjọ mo fẹ sọ síta ni èmi àti ọkọ mi àti kù lọdọra o ó ti lọ fún bíi ọdún márùn báyìí ọdún èmi mo kọ ẹrù mi tí mo jáde and the reason is I'm not feeling comfortable around them again so ètò wàá ṣe tó yẹ kí mo tiẹ̀ fi kẹrù lọ jáde that very day ó ra owó yọwọ yàrá ó fi pílò fún ọrùn mi

0: wọn kọ ilé ìní ẹja tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́lẹ̀ tí wọn kọ yìí wọn ni ẹ̀ka alẹ́sà ẹ jọ̀wọ́ mo nílò ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ ni mo jẹ́ ọmọ ọdún 26 years old láti ìgbà tí mo ti gbọ́njú mi ò ní ìmọ̀lára pé nǹkan ọmọkùnrin mi ń dìde rí mo dẹ̀ ti gbìyànjú lóríṣiríṣi wòlíì babaláwo àáfà ṣùgbọ́n pàbó ni gbogbo rẹ̀ já sí I've spent millions over it with my parents please help me I have went to hospital for several tests they always told me that I'm perfectly okay wọ́n kí wa wọ́n ní wọ́n kí wa pẹ́ka alẹ́ wọ́n ṣàlàyé pé láti ìgbà wọ́n ní àwọn ti tó ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n wọ́n ní ṣùgbọ́n láti kékeré àwọn ò ní ìmọ̀lára pé nǹkan ọmọkùnrin àwọn ti ẹ̀ dìde rí rárá pé nǹkan ọmọkùnrin àwọn ò dìde rí pé àwọn sì ti gbìyànjú àwọn ti lọ́dọ̀ wòlíì àwọn ti lọ́dọ̀ babaláwo àáfàá kò síbi táwọn ò dé kódà wọn láwọn ti dọ hospital gbogbo oríṣiríṣi àyẹ̀wò làwọn ti ṣe lọ hospital tí wọ́n sì pé ara àwọn dá pé yékéyéké wọ́n ní ṣùgbọ́n kinní yìí náà gbéra kò gbéra rí o kí ni káwọn ó ṣe kádàkùn ká làwọn lọ́yẹ̀ kí ni káwọn ó ṣe kí làwọn tún lè ṣe ó jẹ́ ní tí wọ́n béèrè fún rèé mẹ́tẹ̀ẹ̀ta ìlàmù lọ́wọ́ tátù máa fi tẹ̀wájú 0916-159-1011 ẹ̀lú ẹ̀ kálẹ̀
1: ẹ̀ kálẹ̀
0: ẹ ṣeun láwọlé sùn rèé
1: akínyẹkùṣẹ́
0: ẹ ṣeun o ẹ ṣeun
1: agbọ́ládé àṣìṣ láti láwọ̀
0: ẹ ṣeun ẹ̀lú
1: ṣe rí àkọ́kọ́ tí ẹnìyẹn bá sọ síta yẹn obìnrin tó sọ pé ọkọ wọn máa fáwọn níbi lọ
0: bẹẹni
1: àwọn ìyá kan máa dásà lórí ètò yìí wọn ní omi gbóná lẹjọ ọpọlọmọ dá ẹ dájọ wa ṣe rí tó ṣẹlẹ gángan sọ títí sí ó kàn tètè lọkọ bá wọlé àwọn máa jà ní nǹkan kan máa gbé díẹ̀ náà tó ti péjà máa ṣẹlẹ̀ bọ̀ ẹ ti sọ lórí ètò pé káwa má dájọ́ bọ́n tó mi fẹ́ àtúnṣe wọn ni pé tó bá jẹ́ pé situation tí wọ́n lè fi padà síbẹ̀ yẹn máa bẹ́tà o torí èyí tí wọ́n rí larí àmọ́ èyí tí wọ́n padà tán rí o wọ́n lè sọ pé àwọn ti tì máa mẹ́ta náà ọsùn mẹ́rin tó wá wà padà pàdé wọn gangan irú wà wo náà màtẹ́ nìyẹn máa wù ìmẹ́wàá gbọ́rọ̀ wọn pé ká pe fámìlì tó bá jẹ́ pé rilẹ́ṣáṣìpì yẹn máa padà òdì
0: lẹ́yìn ọdún karùn-ún
1: tí wọ́n ṣètò ẹ̀ ló má ta o ẹ kò nítumọ̀
0: ọ̀dà
1: ẹni tí rí fífẹ́ yí ẹ̀ sọ́dí kò láti tó rẹ̀ padà mọ́tò
0: tó ọlọ́run jọ rọrùn
1: jẹ́ pé nínú ayé yìí olóhùn jẹ́ kó rọrùn
0: àmì
1: ṣe rí kí ọmọkùnrin tó sọ pé nǹkan ọmọkùnrin yẹn ò gbéra ìyẹn ìṣojú lásán mọ lábẹ ká má tara wa because láwọn ti lọ ṣíkì àwọn ti lọdọ aláfa
0: ó
1: ní wọn tún wá lọ kí wọn tẹ ilé nínú kí ni tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n wà kékeré gangan káwọn ìyá wọn ṣàlàyé fún wa ọlọ́run àwọn òbí amíláti fojú tọmọ láti ilẹ̀ wa ṣó nígbà tí wọ́n ti ṣe gbogbo tẹ́sì báyìí tí wọ́n tún láwọn lọ sọ́ọ́sì kìtì.

0: 0116159101 lè dwo kwa pwita wabi ta yi nan li ba an fi ba wan ba a wan mete ta yi elu e ka le o
1: e ka le o
0: e si yon la wole son le ka le o
1: e mou kwa meni o ka sa ni o me ka ni ke ma fo pada wa e ri ire to te san si
0: be
1: mou ba yi nin go
0: a tu kwe
1: mou ba yi nin go pata pata
0: to
1: I'm going to go to the bank. Àmọ́ yóò fi ti tẹ̀ pamọ́. Tẹ́rí obìnrin tó wá ní báwọn wí ò mọ̀ kàfi sọ̀rọ̀ ni o. Obìnrin tó wá ní ọkọ̀ wọn ò báwọn dá máa sọ̀tọ̀ wọn kọ̀ lórí ìsínbàtàn sí wọn. Tẹ́rí ìgbà mí bẹ́ẹ̀ pé ní obìnrin agbègbè inú máa ń dààmú ẹlòmíì. Tẹ́rí lómi bẹ́ẹ̀ fi nǹkan tẹ́ kó sínú ilé. Tí ò bá sí, wọ́n sì ní ẹni tí ò bá sí náà ẹ̀sìn nǹkan tó náà dá. Tí ẹlòmíì ti ẹ pé nǹkan tẹ kó sí tí ìbàdí sí tó bá lọ lé alájò kan pé nǹkan báyìí ni mo yí ọkọ mi sí fún mi kò rí tèmi o. Tá máa gbé bá bí egúle lọ́wọ́ wọ́n wà ní kọmọ kúnlẹ̀ láti gbé nǹkan yẹn kalẹ̀. Wọ́n fi gbóúnjẹ kalẹ̀ pé àtìkó kúnlẹ̀ nǹkan yóò fi ṣiṣẹ́. Tọ́ máa kúnlẹ̀ fọkùnrin ní ìkúnlẹ̀ tí ọmọ kúnlẹ̀ tẹ́lẹ̀ tí ọkùnrin náà ní kí n yìí wá sí. Obìnrin àwa ní nǹkan tẹ́ ní fóònù ìtàwọn ṣiṣẹ́ lẹ́sìn náà ọ̀rọ̀ àlàkáyì fún ni o. Oyún oúnjẹ wà sí fún ẹlòmíjẹ́ tó bóyá kan sọ pé bóyá ewu tí ò sí dáadáa fọ́kọ rẹ̀ bó lọ́kọ́ ti fẹ́ sí dáadáa sóbìnrin. Àwọkùnrin àpá àkúrírí ẹlẹ́ẹ̀kejì ni ọmọkùnrin tó ní nǹkan ọmọkùnrin ò sí bàtà. Tó ìyókù kún sọ̀rọ̀ ọlọ́run báwọn lọ́wọ́ ní jọba yẹn.
0: Àmì àdúgbò ẹ ṣeun fúnra sí ìlú ẹ̀ka lẹ́ o. Ẹ̀rọ ìkàlẹ̀.
1: Ìpínlẹ̀ ìkàlẹ̀.
0: Ẹ ṣeun chief.
1: Ọ̀bọ mi ìrà dẹ̀sà òkè.
0: Àdúgbò ẹ.
1: Yọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ kó pé wọlé kọ́ ọ̀gbẹ mẹ́ta.
0: Bẹ́ẹ̀ni.
1: Ní mo ti ọmọbìnrin yìí o.
0: Tọ́.
1: Ó sòótọ́ kan náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Yìí fún àwọn lòun kérù o.
0: Wọ́n sọ bẹ́ẹ̀.
1: Àti mo máa farabalẹ̀. Kọ́nà bá sọ̀rọ̀ mẹ́ta, mo mọ ìyó dúró tọ́lú bẹ́ẹ̀ mo mọ ìyó jẹ́ rọ́ lébẹ́. Inú mi yá dúró sí gbọ́ sọ̀rọ̀ pé fún àwọn lòun kẹ́rù òun. Ó dẹ̀ ń béèrè mọ̀ràn fún mi pé ṣé kò ń rí márì àbí nǹkan.
0: Wọ́n lẹ́yìn ọdún karùn-ún táwọn ti kó lọ́dọ̀ ara àwọn táwọn ti fọ ọkọ̀ yìí lẹ̀ ṣáwọn lè lọ fẹ́ lómi báyìí.
1: Torí ọ̀pọ̀lọpọ̀ àmì sọ̀rọ̀ ó béèrè ọ̀rẹ́ lórí ewì kó n parí ìjà ewì ìdílé kan.
0: sọ̀rọ̀ parí ìjà wọn làwọn lè padà
1: gan-an ni wọn. èmi kàn lè sọ fún ní tèmi kẹmọ rì má rí. bí ọlọ́run ti yọ ọ̀dà ọmọ mẹ́ta fún ọ̀dà ìwé méjì ti wà ní sùkúrù gíga àbúrò
0: kan. ọlọ́run lẹ́yìn kan tó gbẹ̀yìn nìkan lókùn tí o ti parí ní sùkúrù.
1: ọlọ́run mọ̀ kẹ́ yéye o kan ti ẹ̀wù àrẹ̀ kan lẹ́sìn orílẹ̀ méjì ti wà ní sùkúrù ọ̀dà ọ̀pọ̀ ikọ̀ tó ń ra ọlọ́run àtúnṣe láìpẹ́ kúkú wọn bá ti ní kẹni kúkú lọ mẹ́ta kẹni gbàdúrà lọ mẹ́ta tó máa tọ́jú àwọn ni àdúpàṣẹ ìmúlẹ̀ fún tèmílẹ̀ ni o ẹ̀mọ́ òun rì má rí tó nígbà bá la rì má rí rẹ̀ ọ̀nà bá lápẹ̀ dáfẹ́ tẹ bímọ fún un ìyàwó ọmọ bá ẹsẹ̀ bí a ti sí ọmọ ti wà ní
0: àyànfíṣẹ́
1: ayé tí la máa ṣe ìyàwó ní ilé látọdúnwò sọdúnwò àbí èyí òfin sí yẹ ọwọ ọdọ ọkọ gẹ yìí bímọ mọ ọtí bímọ mẹta ohun ọmọ ohun ọkọ fẹ gbà ọkọ ti gbà tó àdúrà tèmi ni pé kẹmọ rì má rí kẹ máa da yí rẹ ọdẹdẹrọ àmọ bí tú ọmọ rẹ ọdà ìkejì ni àbí kẹta ni ohun ìlú mi dá sí méjì bẹẹ.
0: ẹ ṣe tí alákọ̀ọ́kọ́ lẹ fẹ́ mú ni àbí tẹ́lẹ̀ ìkejì. Ẹni tí ọlọ́run rí máa rí fọ́ ọlọ́run máa rí fọ́
1: ọlọ́run. Ọlọ́pàá kò máa rí fọ́ ọ̀hún gangan. Àárín agbófinró látàrúkọ owó kìí gbèrú.
0: Ọ̀yá làgbófinró ni.
1: Kọ́ba fi àlejò orí àìmọ̀dígẹ́ ọlọ́run tí ọmọ ìtàlá rí sí mi. Báyìí kìí kú chẹ́ǹjì láì rẹ̀ o. Mo kà máa sọ̀rọ̀ wà máa lójú ọmọ mi ṣe.
0: Kú chẹ́ǹjì láì ní kọ́ ọlọ́run jẹ́
1: àrùn. orí pé àwa mínísítà tọkùnrin àti obìnrin a gbọdọ jalè gbéyàwó àtẹgbúdọ fẹrífẹríkà fẹ àwọn ọmọ tá à ń bí wọn gbéyàn ọba ṣọra ẹsùn ake lórí wọn tó kẹsàn bàbà pé lórí wọn àgbúdọ rin ọnà yìí ní ìlànà tó pàtì ìlànà tí ó yẹ tó tán bá tó fẹ káwọn ọmọ nàìjíríà kó bá wọn kọ tó gbà wọn ní ìmọràn ṣé wọn fẹra wọn níṣu lọkà àbí wọn fẹra wọn níṣu lọkà tó dà lọdọ tèmi o tó má ti fẹra wọn níṣu lọkà ẹ lọ jáwé fún ọkọ yín tẹ bá ti jáwé fún ọkọ yín ẹ lọ gbégbé sẹ ẹ lọ ṣe nǹkan tó bá wù yín ṣùgbọ́n gbogbo ẹ náà ẹ sọ pé kò sígbéyàwó tó dáa o kò dẹ̀ sí èyí tí ò dáa o òun kálukú abí tiẹ̀ lára ni o à ń pamọ́ra ni mo máa sọ tọkùn tí ò bá di pé ọkùnrin nà yàn ó nà ìyàwó ẹ̀ ó má ṣe ìfẹ́ta ẹni sọ pé di.
0: Wọ́n ní o fẹ́ fi fílò fún àwọn lọ́rùn pa o níbi tọrọ dídú káwọn tó padà kúkú lé o.
1: Ẹ tó bá ṣe jẹ́ yẹn ni ẹ jẹ́ kan lọ ra yìí bá. Àyìn pé máa sọ̀rọ̀ kan lóye tó pé there is different between separate and divorce. Kọ́kọ́ yẹ̀ bá ná ó sì lè ronúpìwàdà àbẹ́nìta àbí kankan bẹ́ẹ̀ ṣá ó jẹ́ ìmọ̀ràn tèmi o.
0: Ẹ̀sùn bàbá ojú òní tì í àdúgbò púpọ̀ ẹ̀ṣẹ̀ gan ni ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
1: Ẹ̀sùn
0: ẹ̀ka lẹ́.
1: Ẹ kú ìtàn.
0: Àdúgbò.
1: Ẹni tó ní owó wọlé tẹlifóònù àwọn.
0: Ìbá.
1: Èyí nǹkan máa dà bí 499 ni. Yẹ́pà ní 4 million bẹ́ẹ̀ láti ti bí ẹ̀ nẹ́ni.
0: Tọ́. It is well.
1: Tọ́ba di 4 million ní ìsìn owó dẹ́rùn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹwà lẹ́ni tí ó kó ọmọ mẹ́fà kalẹ̀. Ìpáwọn yẹn àwọn obìnrin tẹ máa sábà sọ jù pé ó lọ́wọ́n jí kẹ́nẹ́rẹ́ ni ó gbà sí àwọn àti. Wọ́n ti ń gbà sí wọn sí nu. Àmọ́ bí ẹ̀bá ti bá wọn ẹ̀rí kó bìnrin wọn dájú. Obìnrin bá kó ọmọ méjì àbí mẹ́ta ló ń gbà mí gan. Ìjà lẹ́sìn ló ti gbà méjì. Lọ́dọ̀ obìnrin wọn. Àmọ́ tó bá di pé àwọn ìbá gbọ́dọ̀ ìyàwó tí bàbá yìí fẹ́. Bóyá ìtọ́ba tó lọ ọkọ bá lọ ọ bá fẹ́ lọ ọkọ. Àbí ìtọ́ba fẹ́ ní ìyàwó bá tó níyàwó. Ìgbà wọn ni ó tún mà pé wọ́n ti gbà sí wọn sí. Kò sí níjò sí ní sẹlẹ̀. Àwọn ìyàwó tó fẹ́ wá ń lé náà ní sàǹtọ́jú àwọn ọmọ yìí. Àwọn ni wọ́n ṣe mà. Kó àbẹ̀ fẹ́ bá ń yọ lọ lọ ra àmọ́ máa lọ́tọ́. Àwọn ọmọ yẹn pàà gbọ́njú pé ní ìyá ìdá àwọn lẹ́ ọ̀dájú ìyá rẹ̀. Àwọn ọmọ pàà gbọ́njú orúkọ mi ni ọ̀gá sínú mẹ́ta ní kìí máa kọ́ ìta lọ́wọ́.
0: Ẹ ṣeun ẹ̀lú ẹ̀ka alẹ́.
2: Ẹ̀lú.
0: Ẹ̀ka alẹ́ lọ́wọ́ lè sọ̀rọ̀ yìí o.
2: Orúkọ mi Ayọ̀dẹ̀fẹ́ Ọlọ́wà láti Lulẹ̀fẹ́.
0: Ẹ ṣeun.
2: Obìnrin tó sọ àwọn ọlọ́kejì ni mo fẹ́ dá sí tó jọ pọ̀ ń kókó nílé.
0: Bẹ́ẹ̀ni.
2: Nǹkan tó mi fẹ́ sọ ni pé ó yẹ kí wọ́n parí ìjà. Nítorí pé kí wọ́n bá parí ìjà. Ó lè jẹ́ ọjọ́ tí ọmọ wọn kan tó fẹ́ ṣe ìnáwó tàbí fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó. Ogun tó jà ìyá tó fi kókó ọjọ́ kan máa jẹ ọmọ náà.
0: Kọ́ra àwọn ìyàwó yóò ṣù.
2: Bẹ́ẹ̀ni, nítorí ìjókòó tí wọ́n máa jókòó ìfẹ́ ojú lásán ni wọ́n kọ̀ra ọkọ̀ sáré jókòó. Tí wọ́n ra parí ìgbà kí wọ́n kó sí ilé ara wọn padà. Ogun tó jà ìyá.
0: Ó wá ṣe é ṣe ẹni sùúrù kan tó di pẹ́ ntẹnumọ́ ntẹnumọ́ yìí. Wọ́n ní pé ọkùnrin yìí fẹ́ẹ́ fi pílò fún àwọn ọlọ́run pa. Wọ́n ní kó tó dìgbà yìí gan làwọn ti ń bẹ̀rù àti sùn fojú méjì sùn àìsùn díjú. Ẹ̀yin tó wá ní kí wọ́n padà lọ ọbẹ̀ lọ́nà àbáyọ. N tí wọ́n ń béèrè kọ́ rèé ṣáwọn lè má rì àbáwọn lè má rì ní tí wọ́n ń béèrè. Lẹ́yìn ọdún karùn-ún.
2: Ọ̀nà ni wọ́n sọ pé àwọn náà ò fìdí ọ̀rọ̀ múlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi sí ìjà fi ṣẹlẹ̀ tọkọ fi fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe sí wọn.
0: Bàbá kí ló lè ṣẹlẹ̀ láàrin ẹ̀ àyìn àti ìyàwó yín tẹ́ẹ̀bí lè fẹ́ fi bí lò fún lọ́rùn mọ́lẹ̀ ẹ kàn jẹ́ fún wa níbi àpẹẹrẹ méjì káwa náà tún kọgbọ́n lára yín lálẹ́ yìí.
2: Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin ẹ̀mí àti ọmọ tí mo fi máa ṣe nǹkan báyìí àmọ́ ó máa ní ìdí kan pàtó.
0: Irú òbí wo ni ó mú èèyàn fẹ́ mọ́dà èèyàn.
2: A lè dá sí àárín ọkọ àti ìyàwó tábà rí ìjẹ́ ọ̀rọ̀.
0: Ọ̀dà ẹ ṣeun. Àdúgbò ẹ̀lú ẹ̀ka alẹ́.
3: Ẹ̀ka alẹ́ Rìtọ́lá.
0: Ẹ mọ̀ ṣeun àfáà.
3: Kọ́lá Aláṣọ̀kẹ́ ló kọ́ mi níta ọmọ ọmọ nílò.
0: Àdúgbò ẹ̀.
3: Àdúgbò bá àwọn àgbàlagbà.
0: Ẹ ṣeun.
3: Ọlọ́run má tàbí àwọn akẹ́wọ̀n. Ètè tí yẹn bá fẹ́ kí ni orí ni kí ni orí o. Àwọn yẹn ti lé kọjá gbogbo bí ta fẹ́ bèrè pàtó ẹ̀ tọ́wájú mú yẹ̀ mú bílù tó fi fẹ́ páyẹ̀ ó ti kọjá rẹ̀ dìrèdè o wọ́n kọjá bá a bomi bá o tú ẹ̀ ṣe kẹ̀kẹ́ pẹ̀lú ọmọ tí màmá yẹn yọpọ̀ nídìí ọmọ fọ́dún márùn-ún kò sì gbéṣẹ̀ láti rí parí rẹ̀
0: nígbà
3: bá fi gbéṣẹ̀ ìyá ẹ̀ lẹ́bọ̀ sọ kọ́ra fámìlì rẹ̀ yọjú sí mi ọ̀rẹ́ rẹ̀ yọjú sí mi ọba kan rẹ̀ yọjú sí mi àwọn ọmọ gan wọn ti dàgbà kọ́ lé kí wọ́n má lè fẹ́tú ọ̀yà ní tébìlì ibi tẹ́yìn lọ pẹ̀lú bá bàjẹ́ kọ́ kò sí obìnrin kan tó kọjá kó jókòó lé ilé kan àti báìbù mi àti kòránì kò síbi tí wọ́n ti sọ fún wa pé bóbi bá dàgbà dàgbà kọ́ lọ jókòó náà lọ́kọ̀
0: kò sí
3: ẹ̀yìnká tó ti wá sí òun ká fún wa lé láti lókùn báyìí ẹ kéjì sí pé mọláì sọ̀rọ̀ tí bàbá sọ sọ dáwù tí ò bá jẹ́ ọkùnrin dáwù iná láì lè fọ́ sí
0: ṣùgbọ́n
3: ti tẹ́lẹ̀ ẹgbẹ́ ọ̀sẹ̀ tó jẹ́ fẹ́ẹ́ lọ́rọ̀ tèmi pé àwọn ọmọ tó bí ọgbọ̀n ọ̀gbìn wọn kún sí ga wọn fẹ́ fọkọ̀ mi
0: ṣe
3: bá jẹ́ lè fọkọ̀ mi àwọn kan mọ̀ awúrọ̀ sí ni la tó tó lè jẹ ẹgbẹ́ rẹ kò lọ fara mọ́nu méjèèjì ọ̀kan náà ọmọ ẹ̀yẹn ọmọ tó wà ní tó ti wà ní bẹ́ẹ̀sì lákàyẹ̀wò pik ìgbà mọ́ ìgbàlẹ́ tí mo sì bá ìyá yẹn mo dúpẹ́ fọlọ lónìí ìyá yẹn dàgbà dáadáa àwọn ọmọ ìwà làwọn ọgbà wọn á bá wọn dá sí ìṣù yẹn nínú fún ọmọ sí wọn sí ìyá yẹn la àbí kò fẹ́ ló mí kò máa rí ẹkẹjì ní pípẹ́ àwọn kan máa rí ní èdè ọ̀fẹ́ kíláàpù ìyáálé náà rí wọn rà ló gbà ọmọ bí òṣìṣẹ́ sí ìlọ tó fi ní tó fi lóyún náà tí ó fi mọ̀ jẹ́ pé lọ́rẹ́ àmúláwò bí tí wọ́n ká sílùú ọmọ tí wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ tí wọ́n máa tún fún olóbi àwọn ọmọ yìí máa ń di láì tó mọ̀ nìkan ó dàgbà ti nínú ayé dáadáa lẹ́yìn àjọṣe yìí dáadáa yẹ tí ó di náà pé ya àwòkọ́ àwọn gan amánáwò ara àmọ́ mẹ́rẹ̀ ni ní ayé ti gbà ni tí àwọn ọmọ yẹn ti fún wa sọ pé káwọn ọmọ àwọn ìyá àwọn fọmọ màál ẹja ti àgbẹ̀kùn yẹn wuyọ̀yọ̀ wuyọ sẹ́rí ìjókòó sí ilé ọkọ̀ gẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni bóbìn ọmọ tí o bá sì lọ ọkọ̀ kò sí kí wọ́n pè ti òpin náà gbòòrò
0: sí
3: ṣe ń lọ sí ọlọ́mọ ilé rẹ̀ wọ́n tó lọ́ọ́ bá a ṣe kínní kan àyà ìyẹn lọ́dọ̀ tèmi conclusion tó bá fẹ́ máa rí kó máa rí ẹ̀lò ní ikọ̀ wá sí ẹ̀rẹ́ wà nù gbòòrò mi sọ lọ́rẹ́ yóò fi
0: káyé
3: ilé ìbímọ àkọkọ tó bímọ ẹkejì àlùmọjì náà ló wèrè ni wọn ń pè tó sì bímọ àwọn ọmọ ẹkejì àmọ wọn lè gbé yẹn lọ ayé rárá bẹẹ sọ kó má rí o sẹlẹni tó ní owó dọdọ ohun àṣìṣe kí ó ti pàṣẹ mẹ o tó láti àkéèsí dàda tí bàbá pè wọn sí inú kí wọn yọ fóònù yẹn ẹkejì àwọn náà ní ọpọ tí ì padà sí ẹtẹn ọfíìsì ìjọba ti àwọn ìgbésẹ kan nínú òfin wọn lọ kóòtù ìṣe lọ́yà dé nìyẹn láti pa ṣẹ́ńjọ ẹnì kẹ́kọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí lórí kìíní ẹjọ́ ti fi ń mọ̀ dàrẹ́ bí ẹni tí ń sọ̀rọ̀ gbogbo mi náà bá a ti nọ́mbà ní oṣù kìíní lẹ́yìn mo dí pẹ̀lú ẹjẹ̀ yìí tí mo rẹ̀ yẹn káàdì mi sọ lọ́yẹ mo rẹ̀ yẹn káàdì páàkì kó sì lóòdù gbogbo ẹ̀ mo sì mú mo padà mo padà mo láti oṣù kan mo wá lọ ṣẹ́ńjọ gbogbo ọ òṣìṣẹ́ àmì tó ti transfer káàdì kọ̀ọ̀kan sí ìyẹn mẹ́ta mọ wá fún ìyẹn méjìlá méjìlá mẹ́ta àwọn lọ́wọ́dì ìpínlẹ̀ àmọ́yìn lọ́ta fún mi làmọ́yìn lọ́ta àwọn ẹ̀jẹ̀ sọ ìdọ́rọ̀ tó ń yẹ mo mú un tí o ti mọ ìjà àgbọ̀ mo sì gba gbogbo owó mi yanwó rẹ̀ mo ní sọ̀rọ̀ ìdá mo wú lọ gbogbo ẹgbẹ́ tó yẹ mo ní kò sí tọ́jọ́ ọbẹ̀ pa dáhùn nù àwọn èèyàn rìn jìnnà o ìyẹn tó ní kó òbí mà mo kíbọ̀dá yẹn ọlọ́run ju orí sọ́fẹ́sì lórí ìgbésí ayé àmọ́ àwọn òbí ẹ wà nínú ẹ tó lè sọ tẹ rí ìrìn tí wọ́n rìn láyé níbo wọ́n ti wọ́n mọ́ ìgbà tó yàn rẹ dépò ló ṣe rí ìgbà gẹ̀gẹ̀ ló ní láti sọ òdodo ni ọmọ yóò lè sọ́fẹ́sì o tí àyàn bá ti láti sọ òdodo kò sí ajá ọmọ tí wọ́n bí mọ́ tí òní mọ ayé fúkẹ́fúkẹ́ àti ọmọ ọkùnrin nígbà tí wọn bá wọn yá arí pé ń wọ yunifásitì àwọn jìnà ìṣẹ́ra wọn o
0: àmọ́
3: kò sí tọ́lọ́mọ àyẹlẹsẹ àmọ́ kọ wákàá kan lọ káde alámọyàṣá kò sí tọ́ba yóò lè fi fi jẹ́ pé tí yáyẹ bá jókòó dáadáa pẹ̀lú ọmọ yẹn ọmọ yẹn kúrẹ́ àdúgbà awọ to ka mo gbadu ko joko sinu kan wa tarati ni je wa nsi
0: e seun so Mr. Tolu Dola Posame lori Facebook e se o alabi ruben mu iwa oye tunji adero nka dupe e seun lori Facebook adebisi adebayo lori Facebook e se o afolayan se yi Francis Ayigbe aloba luakemi alaji Abdulrazak ultimate adupe e seun fakanlu oluwasola Messi adeleye adebayo diji atayoro olumide olowo okere adupe e seun princess oluwa jomiloju adebosola Mr. Toludola Po Samuel, Allah of Olorun so, Laula Olowo, adupe e seun. Jude Allen, Olateju Basorun, adupe e se o, mo mo rire yin gan ni. Oluwa fun mi layo bose di ola riwaju, adupe o. Ehonde Odion, adupe e seun. Ile Sami Ola, lori Facebook, gbogbo yin patapata la dupe, ta gbosuba fun. E seun be se darapo mo lori Facebook o, oju oni tin. Oda, e je atun lo sodo ori WhatsApp, ka lo wo awon tin be nbe, ka lo wo nta won na ti mu wa. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn kan mọ́ dàbí ẹni pé akànrọ̀lẹ́ apá kan dápá kan sí o mọ̀ ń bọ̀ ẹja dọ́dọ̀ wọn.
4: Ẹ̀kú ètò ẹ̀kú ìyànjú ọlọ́run ní dààmú wa ìjọ mo fẹ́ káwọn ọmọ nàìjíríà bá mi ní mọ̀ràn ni.
5: Pẹ̀lẹ́ olóòtú ẹkúṣẹ́ ọlọ́run àwọn arànilọ́wọ́ ẹ̀mí sì tún sí o. Telekunrin tí wọ́n bá sọ̀rọ̀ dọ́pọ̀ ọlọ́pàá yẹn ni ẹni kò lọ sẹ́ǹtì ọ́fíìsì kó lọ kọ̀ǹplẹ́ǹ fún wọn wọ́n ba agbófinró tó jẹ́ ṣò wọ́n ràn lọ́wọ́ láti bá tráàkì ènìyàn alégẹ́tì nọ́mbà yẹn ẹni kò lọ sẹ́ǹtì ọ́fíìsì. Ọ̀nà méjì ni o ṣùgbọ́n nígbà mìíràn wa èèyàn máa ń sẹ́ẹ̀tì fóun sí ọ̀pdéètì ó máa ń wáyé ìgbà mi but fún lórí bí àwọn pampe ope kankan bẹ́yẹn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti check round tó rìn kó pò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó lè jẹ́ nìkan ló ṣe nǹkan yẹn ẹ jẹ́ kó lọ sẹ́ǹtì ọ́fíìsì kó complain fún wọn bí agbèrò dẹ́rìn ló kó lọ ṣàlàyé fún wọn wọn bá check ẹ ṣe.
6: Kale Mr. Adesola ẹkú ètò sọ kútu látàárọ̀ yẹ́n ló sọ̀rọ̀ láti jọ kún ayé ara tí wúmà tó sọ síta lẹ́lẹ́kẹ̀ẹ́yẹ́ mo fẹ́ dá sísá tó ní wọ́n ti wà lọ́dọ̀ kan RCCS tó ní ọkọ̀ òun pọ̀n ló ń rí bì láti òun ló lọ kẹ́rù jáde fún ara nílé ọkọ̀ èèyàn rí bì mọ́ tó ṣẹlẹ̀ tó fi kẹ́rù jáde nínú ọkọ̀ because no matter ohun tó bá lè ṣẹlẹ̀ kò dáa kóbìnrin fọwọ́ rẹ̀ kẹ́rù jáde kúrò ní ọkọ̀ ẹ̀ tọkẹ bá lè jáde fúnra rẹ̀ bọ̀ kó fúnra rẹ̀ kẹ́rù jáde ní ọkọ̀ ẹ̀ ìyẹn òpin sí nǹkan tí yóò wà òkè ó rí bí ó máa ní kankan tó ṣẹlẹ̀ tó kíyàwó tó lè kẹ́rù jáde kúrò ní ọkọ̀ ẹ̀ so kó tẹ̀ láti rí ọkọ̀ ẹ̀ kan jọ sọ̀rọ̀ ọ̀nà owó àti owó tán ní kòkìyàn wa kò kí sàn responsibility lórí àwọn ọmọ ẹ̀ náà kó o rí ọkọ ẹ kan jọ bá ara ń sọrọ pẹtọ tó bá ti ẹfẹ ọmọ àwọn responsibility tó o máa san lórí ọmọ jẹ kó o san yẹn lọ tí o bá try láti tún san yẹn lẹ kó fẹjú kó fi tó àwọn family ẹ létí kó sọ fún àwọn family ọkọ ẹ tó tí o bá wà responsible láti máa take care kó lọ rí marry nìyẹn ẹkú ètò.
7: Alẹ́ ẹkú ètò. Olé aládàṣe àdúrà láti ṣàpàtì ilé ńlọrin. Ètò mo bá dá sí ń bẹ̀ nípa ti ẹ̀tọ́ ní agbófinró lòun pé ẹni kan send the card sí òun every Monday. Bákan méjì ni. Nígbà míì o lè ti lé ẹni tó sore fún. Tí a kàn wò kọ́ decide ká ẹni da tó jẹ́ pé n tó lágbára ni tó lè make promise lọ́kàn rẹ̀ tó lè máa ṣe torí gẹ́gẹ́ bí àwọn àwòlí ń gbà mí ẹlòmíì ó kàn lè máa send owó sákàǹtì wa kò dẹ̀ ní mẹ́sàn pé ẹni báyìí ló send owó ṣùgbọ́n àwọn náwó lọ́nu ṣùgbọ́n bí tó bá mọ̀ pẹ̀lú ń bá wọn ọlọ́pàá náà ló ń ó lè mẹ́kì rìpọ́ọ̀lì kan bá fáìlì ẹ̀ pé tó ń gbá ẹ̀ báyìí ni mò ń rí ẹ̀ bá ń fáìlì ẹ̀ 30 years ago, I see. Go make report for her. I can't file it. Go on, eh? I study a lot. So, in yellow bear. I like a geo benny. Don't know my lama metal. Boy, I go only marry. To, along with our law, along with our two lewa. More advice, more as I do at the end. Then, to our say, Marathi Menequa, your banana, Cocola, Colo di Mari. Anything good about it to be my big major meta, especially on my meta, or the meta, Rometa, Dobel, Meta, Connecticut, Cali Mari, Colon Bagwell. Tori o ise ifo konin ti o fe lo bana ati control mo meta gbogbo mo meta yen na ko lo le gba ti en ti bi ti o lo so olorun ran wa lowo laye be e keta en to so pe nkan mo konin o pe won ti try lotun lo ti pe to a o si nta lohun o le se bada ko mura sadra olorun le change situation re along le komura sadua gidigidi bo bi to ba ni to ba ye korin korin along o fa no half so e kweto
4: e kale olotu e kuse anu lo wa pelu yin ile atona yin lo ni daru e da ku verse satani emi den tolo.
8: Hello, Mr. Detula Ekweto. Olorun mo fun yin se o. Eni se to se o. Eno di re di gba o lorile di Nigeria lagbara lo eni le se radio. E te wan se o gbe de le le ri o. Ti obere to ni o nko e o e jade. O wa bi o do kan ni. Ko da o ko bere mo fi o wa ara re ko e ru jade ni le oko. To ba fe gbo ko be ni o si ma ko eru re jade eni ko fi mo ko gbadura o egun gogun buruku ni ko bere ma fu owa re keru ko da to ko ba keru re o ye ko wona bo se ma ko pada si oje oni bo ba so kun ni agbo keru obere sita obere ye oni okunrin ye oni ni yawo ti to do aye re ko ba fe gbo obere yo ma keru won da no ni.
9: Sekun am solo yin be sositan le kun mo ni accident
10: e kale o e ko eto olorun ma fun ise e olopa to ni ohun ri 400 naira recharge card lori fo e ni monday monday en mo fe gba ni moran en a ko to o ye kun o se se ko je pe won test lati ibi ise o le jo guy kan fe wo bo se wa a innocence koko so fun won ni bi se ko so for guide direct boss e ko so fun pe nkan to won to ri ni o de ya nle na o mo bo se je ko fi lo immediate boss e ko fi lo ko je ko mo so emi ro pe mara ti mo le gba the best thing mara ti mo le gba niyan e se ko eto e mo tun fe gba obirin to ni se ko rin mari e mo fe gba ni moran oloko n fe fi kulo fun pa lo fi sa fun kini kan ma ba di bi pe oko fe fi filokun pa kilo se foko e kina du de be ko ja mo awon kan ja lasan oko wa fe fi kulo fun pa o se se ko je ko na ti rin ku ni ti o ba je be ko ya gbo nkan to se foko e
11: elo e ka le sa e ku eto kuno ni jase mo n fe ke gba mi ni moran ni
12: e ma bi na mo ti koja 3 minutes o
13: ele ka le aditu e pele sa ako program ise re ni ton la won ri 400 every blessings Monday. Share is very simple. I just want to see MTN office. So move on. any number to send the number to send the credits about detail. So it's very simple. So to break on the same time office, and that detail will show you.

0: ẹ̀dàpọ̀ ẹja tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká tó gbọ́n tí wọ́n sọ ọ́ta yìí ká lè bẹ̀rẹ̀ sí ní mú ìmọ̀ràn fún wọn náà lọ́kọ̀ọ̀kan èjèèjì mọ́ ń bọ̀.
1: ẹ̀ka ni olóòtú ẹkúṣẹ́ ọ̀nà ló wá pẹ̀lú yín ilé àtọ̀nà yín lò ní dàrú ẹ̀dàkùn fẹ́ẹ́ síta ni èmi ni tọ́lọ́mọ láti dúró tọ́lọ́mọ. Mo wà ní ọkọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo ti kúrò ńbẹ láti 2013 ìgbà tí kò sí ọmọ kí n tó kúrò ńbẹ wọn lè tẹ́tí pé mo ní fáíbúrọ̀dù ìgbà tí mo délé tí mo kó ńbẹ tán láti mo tó lè tẹ́tí pé mo ní fáíbúrọ̀dù. Ẹnìkan wá wà tí mi àti ti fẹ́ra wa kí n tó má rí òótọ́ èmi ni mo disappointe nìyẹn bí ti pé ó ti níyàwó ilé tẹ́lẹ̀ right but ọmọ tó wà lọ́wọ́ obìnrin yẹn ó kéré tó ọkùnrin rẹ̀ nífẹ̀ẹ́ mi nítorí wájú kí n tí ò jẹ́ kí n fẹ́ ni pé mo pé tí n bá fẹ́ ìyàwó ilé yẹn máa ní pọ́blẹ́mù sí ònà jẹ́ kí n fẹ́ ọkùnrin yẹn mọ́ kódà bàbá ọkùnrin yẹn ó fà mí lé ìyáálé ẹ̀ lọ́wọ́ but kò ọkùnrin ìfẹ́ nífẹ̀ẹ́ ìyáálé yẹn mọ́ so obìnrin rẹ̀ lèmi náà ní tí mo wò yẹn tó jẹ́ kí n fẹ́ ẹni yẹn mọ́ nìyẹn but ìyá yẹn ò láìkì mi tó yẹ àkùnrin yẹn kò láìkì mi ìyá yẹn láìkì ìyáálé gbogbo yẹn ló mẹ́rù bà mí so kí wọ́n fa ọ̀rọ̀ gbogbo tí mo sàkún ní ọkọ mi èmi àtọkùnrin yẹn tó ń pàdé à ń fẹ́ra wa so fẹ́ra tá à ń fẹ́ra wa ọ̀ṣà ń fẹ́ra wa tó pé kò sáà tí mọ àwọn pẹ́rẹ́ǹtì mi ẹni tó dààmú kò jìyàwó ẹ̀wọ́ bírọ́dà mi lọ sísá mi náà dààmú mẹ́rin mi náà dààmú nígbà kan bọ̀ tí wọ́n lè mọ́ mọ́ so kì í sábà fa ọ̀rọ̀gùn so àti àǹfẹ́ra wa àti mo sáà dẹ́tí pé mo ní fáíbúrọ̀dù mi lọ pàtó tó pàrọ̀ tẹ́sítì pàtó mo ní fáíbúrọ̀dù yẹn mi tí ronú ṣe gbà yẹn pàtó wọn padà sí ìlú mi ọkùnrin yẹn ìlú ẹ̀ ni mo gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá ní kí n kú bẹ̀ pé kí n lọ́gbàlé sí ìlú tèmi gangan mo ṣáà lọ gba ilé síbẹ̀ òun náà ló sanwó lé yẹn kò bá mi sanwó lé rí èmi náà ni mo sanwó lé sọwọ́ sábà mi sanwó lé yẹn owó lé yẹn sì díẹ̀ sókèlá mi fún ọ̀gbìn ó sàtún bá mi san owó tí mo fi lọ ṣe fáíbúrọ̀dù yẹn fáíbúrọ̀dù yẹn ọ̀dọ̀ àwọn aláráyé oníṣẹ̀kánṣẹ́ nǹkan oníbílẹ̀ ni mo ti lọ ṣe nígbà tán ní pé tí n bá sílé tó yẹ dókítà ní kó tá n bá mi ṣe òun sì kí n má bí ọmọ mọ́ mo sáà lọ ṣe kínní yẹn nígbà tí mo lọ ṣe ló wá sọ fún mi pé má yẹn sà ní ọkọ̀ mi wá ọkọ̀ mi ṣáà wá nígbà yẹn má yẹn ní tòkè sọ fún mi pé tá a bá ti ṣe kínní yẹn tán èmi àtọkọ mi gbọ́dọ̀ máa ríra dáadáa so torí kínní yẹn máa ń dí padà ojú ara máa ń dí padà ọkọ̀ mi ṣáà wá tí mo fi lo ọjọ́ tí mo lò níbẹ̀. ẹ má bínú ká ń fọ̀rọ̀ gùn kò sáwà tí mo lò ní ìbí ìgbà tí mo ṣàdélé mo sáà sọ fún un ìgbà tí mo sáà rí kó tó wá sọ̀rọ̀ mi gan ó pẹ́ mo sáà sọ fún un bó sí ẹ ti náà ríra tá à ń ríra kò tó kankan ọkùnrin yẹn máa gbọ́dọ̀ mi sí inú ilé láìgbà tí mo ti kó lélẹ̀ yẹn nìkan fẹ́ gbé tí n bá ka wíwá tọkọ̀ mi wá síbẹ̀ kò lè pẹ́ mi wá so ó sàn mo sáà ń sọ pé tí ò bá nífẹ̀ẹ́ mi kó lókàlùkù mọ́ ọlọ́run ti kò sáà dá mi lò kò ló sọ pé òun fẹ́ mi náà ni kódà wúrọ̀ tó ń bá sọ̀rọ̀ tó sọ náà ni pé òun fẹ́ mi so ọ̀rọ̀ yẹn wá yé mi bí sọ ń ṣe ìgbà mi kò ní sẹ́dúró sí mi ibi apá mi mọ́nu ní sòmìnira ilé mo jẹ́ nìkan ti nìkan jáde ó ní kí n lọ wá ṣọ́ọ̀bù mo wá ṣọ́ọ̀bù wá sọ̀rọ̀ mi rí ṣọ́ọ̀bù pé nígbà tí mo kódà ìrònú yẹn lẹgbẹ ó ti débi pé bíbí mi ti láì tẹ pé báyìí mo máa sọ kó lóyè mi ò ṣe dáadáa mọ èmi ìdílé lè mọ pé ìṣẹlẹ tí mo ń jáde débi pé ọrọ ọkùnrin inú yẹn ni máa ń wà kò síbi tí mo fẹ lọ kò sí gbọdọ gba àwọn èèyàn sáwọn sọ pé kí n jáde pé mo nílò ọkùnrin tí ó máa sáfìsì mi rẹ tó máa pẹ ní kí n má bínú kí mo sọrọ kìíní bẹ yẹn pé tí mo sáfìsì mi dáadáa ike kódà àwọn máa ń bu máa ń sọ̀rọ̀ sí mi bọ̀ tí mílíọ̀nù mi ìṣẹ̀lẹ̀ tó máa ń jáde ẹ̀dàkọ̀ ẹgbà wọn rìn pẹ̀lú ọmọkùnrin yìí ó tó ń bu nífẹ̀ẹ́ rẹ ìyàwó mẹ́ta ló wà lọ́dọ̀ rẹ ráìtì ó jẹ́ nìkan tó kéèjì lọ́wọ́ bọ̀ ó kéèjì tó níyẹn kò fi mọ̀ mí nílé parọ́ tàyè mo kódà mo ń sọ fún àwọn jíyà gidi gan ẹnìyẹn olóṣèlú ni ẹdẹ mọ̀ olóṣèlú ni ẹtẹ̀ bó tilé wọ̀ kan mi bí kókan àbálò mi káyé báyìí pé kò nífẹ̀ẹ́ mi ewu ọkàn mi nìyẹn dákun ọrọ yìí bóyá ilé ti bá mi gbọ kó tó pé ẹ pẹ ẹ sọ níta gbọ bìkọ́sẹ́ ni pé bíi tírí àwa wàásìlẹ̀ àbí kíní kan lẹ sọ lẹ́ẹ̀kan pé kíní kan ẹ lè bá mi gbọ náà kó tó pé bàbá mi sọ níta sọ yìí náà bá mi sọmọ́ráìzì so ẹ dákun ìlà mi lónìí bóyá kí n kọ́tínú pẹ̀lú ọkùnrin yìí ni àbí kí n sì wẹ́lú mi bó sì ní ìkàtọ́ pítọ́ mi máa pè mí gan mi kì í gbà fọkùnrin mo dẹ̀ nílò ọkùnrin ní ayé mi bó ti pé bíi mo ti lé ní 40 years ẹ̀dá ọkùnrin làmílòyìn ẹ̀dá ọkùnrin tí mo ní dàrú ẹ̀dá ọkùnrin ìlànà sọ síta ẹjọ́ mo bẹ̀ yé mi.
2: Ẹ̀kú ètò ẹ̀kú yànjú lọ́wọ́ ní dààmú wa. Ìjọ mo fẹ́ káwọn ọmọ nàìjíríà gbà mí nímọ̀ràn ni ọkọ mi ó fẹ́ ìyàwó tó fi so igi tó fi se gbogbo everything tó fi gba ilé tó ṣe gbogbo ẹ̀ kò jẹ́ kí n mọ bíbẹ̀ mi mọ bíbẹ̀ so ìyàwó náà mi mọ̀ mi dààmú nígbà tó sáwà padà yá.

kùjọ bí ìjà kùjọ bí ìjọgbọn ló máa fi lọ padà kùjọ bí ìjà ni màmá tó máa fà màmá tó máa ṣe gbà màmá tó máa ṣàwọ mọdẹ tí ròyìn ọmọ yẹn wọn ròyìn rẹ ó bad gbogbo eléyìí náà mẹrù bá mi wọn wá ń ṣe mí bí kí n kúrò nílé tèmi ìfẹ ọkọ mi mọ mo ṣe ń ṣe mí nìyẹn wọn pe ọmọ mẹfà ni mo bí ìkan kú ọkọ àwọn márùn bó mo wá fẹ dà wọn mọ sí mo wà ń bẹ ganan wọn ń ṣe wọn rédi rédi ká tó wá pé mi sí ń bíbẹ mo wá mọ nǹkan tí mo fẹ ṣe wọn fi rántí ọmọ yẹn báyìí ẹyà mi ò já ni kẹrù ọmọ bà mí wọn ìgbà kan ọmọ nàìjíríà kan gbà mí nímọràn wọn ṣàmì kí ni kí n ṣe wọn rí inú rí pé kò nífẹẹ mi mọ èyí kún mo ṣe ń rí nìyẹn pé kò nífẹẹ mi mọ ó ń tọjú àwọn ọmọ ẹ o ń tọjú àwọn ọmọ ó sì ń gbóúnjẹ kalẹ àmọ kò mo ń rí nídìí pé kò nífẹẹ mi mọ ó ṣe ń rí nìyẹn.

0: So, order 0916159101 lójú òpó pìtọ́wọ́ bí ẹ ti gbọ́ méjèèjì ti ń bẹ níwájú wa báyìí ẹ ti gbọ́ ta lákọ̀ọ́kọ́ ẹ sì ti gbọ́ ta lẹ́ẹ̀kejì méjèèjì yìí láàmú lọ́wọ́ tẹ́ bá wa gbà wọ́n mọ̀ràn àwọn méjèèjì obìnrin làwọn méjèèjì tí wọ́n sọ́ta yóò obìnrin làwọn méjèèjì tí wọ́n sọ́ta 0916159101 ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀lú ẹ̀ka alẹ́ sá.
0: Ẹ ṣeun láwọlé sùn rèé.
1: Ẹ kú ètò sá.
0: Àdúpẹ́.
1: Ẹ sá lórí ọ̀rọ̀ ti ìyá tó kọ́kọ́ sọ síta yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Pé àwọn ní fibroid.
0: Bẹ́ẹ̀ni.
1: Tí wọ́n bá rí i pé ọkùnrin yóò ní nǹkan ṣe. Àbí pé bóyá time waste ló fẹ́ bọ́ sí. Kún wáyé lómi.
0: Tọ́.
1: Bọ̀ tó wá jẹ́ pé wọ́n sì nífẹ̀ẹ́ ni ìyẹ́ tó jẹ́ pé ojú rẹ̀ náà wọ́n ṣe ń wo káwọn fàdúrà sí lẹ́yìn yẹ báyẹn. Ti ìyá kejì nígbà míì mọ́ wà fẹ́ pé ìwà èèyàn ó máa ń múyàn síwàwù nígbà míì lọ́dọ̀ ọkọ̀. Ṣùgbọ́n káwọn náà jọ wọ́n tó fún àdúrà gbogbo ẹ̀mí because àwọn kankan wà fẹ́ pé ìwà jẹ̀bi téèyàn jogún látọ̀dọ̀ òbí èèyàn ni. So gbogbo adẹ̀ ní àlè ríra wa tán àwọn aláta ní orí wa ni ó mọ̀ correct wa nínú àwọn ìfọ̀ kan nínú àwọn ìrìnàjò ta bá ń rìn kí nǹkan tó ṣe ń bì ó rọ̀ ṣùgbọ́n tára àwọn ò bá kó òótọ́ ọ̀rọ̀ tó wá láwọn tó ti ń pè wọ́n ṣàkíyèsí kẹ́lẹ̀ ó yẹ yín
0: báyìí
1: gbogbo ò lè rí bákan náà ní ayé ìwà wo sì lè jọra wọn wa. So wọ́n jọ wọ́n tí ẹ̀mí ìgbónára bá wà lọ́kàn wọn kan gbé jùlẹ̀ wọ́n lè gbìyànjú kó kúnlẹ̀ kan bí ọkọ wọn kó jọ gbó ọ̀nà táwọn bá ṣàṣìṣe kó dárí jẹ́ àwọn. Because tí ọ̀rọ̀ bá ṣe ń di gbọ́n mi sí omi ò tó kò sẹ́ni tí ìfẹ́ yìí ó dùn gan téèyàn bá rí ibi tí ọkàn yẹn ti balẹ̀. Ṣùgbọ́n tí ọkàn yẹn ò bá balẹ̀ bíi pé kí olóde ẹnìkejì kú ni èrò ọkàn yẹn ò mọ̀ rí. So ọlọ́run jẹ́ kí ìfẹ́jọba nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa. Àti kí gbogbo àwọn tó ń dá sí ètò náà látàárọ̀ ọlọ́run jẹ́ ká sì kò dá sí.
0: Àmì ọlọ́run.
1: Ẹ ṣe gbẹ̀fà.
0: Adúpẹ́ ẹ ṣeun ojú onítẹ̀yìn náà. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: Ó wà.
0: Pásítọ̀ Fásúndé ẹ̀ka alẹ́ sá.
2: Ó kì í yẹ kú iṣẹ́ ìlú sá.
0: Ẹ ṣe gan ni sá.
2: Obìnrin tí wọ́n ní fibroid yẹn.
0: Ọkọ̀ àárọ̀ wọn yẹn. Wọ́n ní pé àwọn tí kò lọ́dọ̀ rẹ̀ láti 2013 làwọn tí kò lọ́dọ̀ rẹ̀ pígbà tọ́lọ́hún ìyọ̀ǹda ọmọ fáwọn. Wọ́n ní ẹni táwọn ti ń fẹ́ra àwọn tẹ́lẹ̀ ṣùgbọ́n táwọn padà filẹ̀ torí pé àwọn rí pé ìyàwó rẹ̀ pé ó ṣeéṣe kí presence àwọn kó fẹ́ fún ní wàhálà làwọn tún padà wá pàdé làwọn tún padà wá fẹ́ra àwọn. Pé ṣùgbọ́n ní ìsìn ibi tí ọ̀rọ̀ dé dúró ni pé àwọn wá lọ fọ́ọ̀lù sí ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin pé lóòótọ́ ló padà gbalé fáwọn o. Tí ó ṣe òṣùgbọ́n ṣùgbọ́n bígbà tó jẹ́ kókàn fẹ́ àwọn bẹ́ẹ̀ abandon àwọn síbẹ̀ ló fi ṣe nígbà míì kò ní fáwọn lo oúnjẹ bí ọ̀pọ̀ àwọn pa wọn. Wọ́n láwọn tún lọ ṣáájú káwọn lè yọ fibroid kúrò bí wọ́n ti ṣe fibroid wọ́n láwọn àtọkọ àwọn gbọ́dọ̀ mọ súnmọ́ra wọn déédéé o. Wọ́n ní o lè má wà sọ́dọ̀.

0: mọ̀ra níbi tí wọ́n ti ẹ̀sùn mọ́ra wọn wọ́n ní kádàkùn ká gbà wọ́n mọ̀ràn pé ṣé kí n sípọ̀mọkùnrin yìí káwọn abandon àwọn kalẹ̀ bó kí ni káwọn ó ṣe.
1: ẹ sọ kó dẹ jù
0: sá
1: ṣe fẹ́ gbòótọ́ ọ̀rọ̀
0: gidi
1: ẹni kan padà sọ́dọ̀ ọkọ̀ àárọ̀ ibi tí wọ́n wà yẹn wọ́n lọ gbálẹ̀ ni o.
0: wọn ò bímọ ńbẹ náà wọn sì kú ńbẹ ni.
1: ibi tí wọn kàn bá ṣe wá bímọ kẹ́ni yẹn wá ní tẹ̀mí fún wọn lẹ́yìn ìyàwó kẹrin ẹni kan padà mò ń sọ̀rọ̀ nínú ẹ̀mí mi sọ nínú ara o ẹni kan padà sọ́dọ̀ ọkọ̀ àárọ̀ ẹ̀jẹ̀ tí n sìn ó dùbẹ́ ó dìbò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀dá kò lórí ẹ̀ ẹ̀jẹ̀ yìí bọ́ sórí ẹlẹ́kìjì ẹni ọkọ̀ yín ti fẹ́ ìyàwó mi mo lè sọ bóyá pé ìwọ̀nwọ́ ara kó ọkọ̀ yín fẹ́ ìyàwó mi ẹgbẹ́ sọ́kàn ìjọra gbé yẹn kò lọ́kàn nọmba wọn ẹ ti bímọ ó dẹ̀ ń wálé ó dẹ̀ ń ṣètọ́ ẹ̀ nípa tìbálùpọ̀ náà a máa pin lára ẹyin méjèèjì ni ọkùnrin bá ti lọ lọ́dọ̀ ìyàwó kejì àdó ànìkẹ́ ti sìn ìgbà tí ẹ bá tuntun rí nígbà tí tiyín náà ẹ tún ṣe dáadáa
0: kò jù bẹ́ẹ̀ lọ
1: pẹ má kanra pé ó lọ sọ́dọ̀ tọ̀hún ó wá dọ̀dọ̀ yín ẹ̀yin wá ń ṣe bákan ẹ nígbàdàn kan yẹn ẹ̀dẹ̀ ni ló jẹ̀ nílẹ̀ o
0: bàtúbà
1: ti wà lọ́dọ̀ yín ẹ ṣe dáadáa púrúpẹ́pẹ́ yẹn jẹ́ kó tún ṣe ju ti tẹ́lẹ̀ lọ ìkọ́sí ọkùnrin bá ti níyàwó méjì ẹni tó bá ti mọ ìtọ́jú ẹ̀ ló máa gbádùn ẹ̀
0: jù
1: ẹ bá lọ sí kankan o mo fi gbé ìyàwó tó dáa o kò sì sí èyí tí ò dáa o mo ń kálukú abiti ẹ̀ lára ni o mo ń kálukú má ti ti ẹ̀ ní gbogbo àwọn tá à ń wò lókè wọn yẹn tá a bá tún ṣe dé aṣọ ẹ kò kẹ́ni tí kò dẹ̀ tó kọjá bẹ́ẹ̀ o ẹ má lọ sí kankan ẹ tọ́jú ọmọ yín ẹ tọ́jú ọkọ yín afaramọ yín afaramọ tán yẹn kò jù bẹ́ẹ̀ yẹn lọ.
0: ẹ ṣeun bàbá ojú òní tẹyin náà o a rí yín pẹ ẹlú ẹ káalẹ o ẹ káalẹ láwọlé sọrẹ o.
2: orúkọ mi ni abdulrasheed.
0: ẹ ṣeun
2: a ti ilé ìbàdàn
0: adúpẹ́ ẹ ṣeun.
2: ọlọ́run níbi ètò jẹ́ o.
0: àmì àmì ọlọ́run.
2: gbogbo àwọn tí wọ́n ń dá ṣètò látàárọ̀ bíi kálukú náà ní bàjẹ́.
0: àmì àmì.
2: ẹ̀yin náà ṣé à ń bá sọ̀rọ̀ sínú bí yín ò ní bàjẹ́.
0: àmì ọlọ́run o àmì o.
2: ilé ìfẹ́ amandi náà kò dọ̀ ní lẹ́kọ́ bàjẹ́.
0: àmì àmì.
2: ọlọ́run tó wà mọ́ fún mi.
0: àmì.
2: tó o tí mo fẹ́ dá sí ń bẹ̀ ni pé obìnrin tó lóun wà níbi ọkọ̀ òkú ń bẹ̀ ní ṣáké 2013.
0: bẹ́ẹ̀ni.
2: ibi tó wá lọ náà nìkan ló fi yàjẹ́ rẹ̀ mí. ọlọ́run ọba ló sọ mà.
0: bẹ́ẹ̀ni.
2: gbogbo ibi tí mi bá wà tí mi máa ń ṣàdúrà sí àti gbìyànjú. ok ẹ̀yin náà wo nìkan báyìí nìkan ibi tó lóun lọ nìkan ìgbìyànjú tó lóun ṣe sẹ́nukú ò rọ́kùnrin kò rọ́kùnrin nìkan wàhálà rẹ̀ já sáfẹ́.
0: bẹ́ẹ̀ni.
2: tí o bá rọrùn tí o bá rọrùn fún mọ kó kù bẹ kó ṣàyẹ ọdọ ní tó ti kúrò tí o tẹni ẹ bá sì lóun ò lè fẹ mọ kó ṣàyẹ lómìn ọlọrun bá láàánú ó sì yanu fún ọ nítorí wàá nífẹẹ ọkàn lọ sí àjẹ rẹ ni torí òun ló jẹ ìyàwó ẹlẹkẹrin ní ìṣẹlẹ rẹ nìkan báwo lọ kọ ṣe fẹ satisfy gbogbo àyè kùdé síwájú ìdílé ẹ nísìnyí dájú tó kọ sí àwòrán àwọn tó jẹ ìyáálé ìyàwó ó ní mẹ́sí ń ṣe sí ọkọ ó yá ní tóun ṣe sọkọ wọn ò tẹ ọkọ lọ́rùn bí àwọn ti sọ ọ̀hún ló dé kọ́ máa bá ń dọ̀ ẹ̀kalẹ̀ lẹ̀ tó kọ́ wọ́ solution sí ọ̀rọ̀ rẹ̀ bí ó bá ó kù níbẹ̀ yẹn ó padà tó sóde ní tọ̀hún
0: bí
2: tọ́wọ́n bá ti gbà ọlọ́run ó sì ní ayọ̀ fún un tó ní tí mi fẹ́ dá sí bẹ́ẹ̀ ni ọlọ́run ní bára ètò jẹ́ o.
0: àmì o adúpẹ́ ẹ̀ṣẹ̀un bàbá
1: bàbá oníyè láti ṣan kẹ.
0: adúpẹ́ ẹṣẹ̀un.
1: sọrí ọdún yóò fẹ́ láti kẹrin yìí.
0: bẹ́ẹ̀ mo
1: kàn ti yanjú ọ̀rọ̀ fún ara rẹ̀ gan.
0: tó.
1: olóṣèlú ni ọkùnrin ni.
0: ń tó sọ nìyẹn.
1: olóṣèlú yèé ráàyè tó wo yèé ní ẹ̀ wá sọ̀dọ̀ ni.
0: níbo
1: a rí kàn pé a rí rálì a rí kàn pé.
0: a rí pàdé òru a rí
1: kàn pé à ń pè.
0: bẹ́ẹ̀ ni.
1: kàn pé ni à ń pè àbí. eyeraye bi ẹ kẹ wá yẹn gidi kẹba ọdọ ọdún kẹlẹ ni kẹba kanra yìí àti para fẹmi tó yóò náye máa wíyà ọdún ọdún ti gbé sílẹ ní ọdún gbé mẹjọ
0: tí o ti o ṣe bẹẹ ni
1: òun gan láàbí àìlọkànbalẹ ká wá yẹn olùmíní ká fẹ tó jẹ ní clovis bẹẹ ni sọrí yọ ní ọkọ òun ní fẹ nìkan ni tọdu kan lo eye o bi won para gba omo lo eye o
0: wallahi
1: e ba ti wa ri pelu kan ta na so yen e ko won ni gbe call to ba wa lodo ti amọ ma do ro ta won ko ni gbe call ta won in too much o bi yen okun yen tin la la si a ni bi tin lo
0: then
1: won si se gu ba ni bi to wa to ba pada wa aye to lori yen lo wa fun red card yen yen
3: obìnrin tí ó sọ̀rọ̀ lórí báyá kí òun ma fẹ́ ọkọ̀ làwí kó òun ó kúrò ní ọkọ̀ ní bẹ́ẹ̀ bá sọ̀tọ́ ló ti níyàwó mẹ́ta gbà tókùnrin níyàwó mẹ́ta tí wọ́n jẹ́ nọmba bọ̀ tẹ́ máa sọ pé kò ráyè tí ó lórí bẹ́ẹ̀ ráyè ó ti lọ fà díẹ̀ bá ní gómìnà kó wá sí ìrìnsẹ̀ rẹ̀ obìnrin mẹ́ta wà lé rẹ̀ kò sílẹ̀ tí òbí mọ́ náà tó wà lé rẹ̀ òun nìkan náà ló kù àwa dúró jẹ ẹni tí ọlọ́run ti dá lóhùn lọ́nà kí lọ́nà kejì lọ́nà kẹta lẹ́wàá fẹ́ rùṣọ́ lójú tèmi ẹ̀dá ìṣíwájú ò ọ̀nà ó ṣe ọ̀nà àbáyọ fún yín àpẹtọ.
4: Èmi ni Lékè Vedasito láti Ọ̀fàníà. Ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ ìyá tó ní ọkọ̀ fẹ́yàwó mi. Ọ̀rọ̀ àbí obìnrin tí ìyá tó ní ọkọ̀ fẹ́yàwó mi. Pé tá fi sọ yìí pé àwọn ò gbọ́ nǹkan kan. Débi pé tọkọ bá lọ sun ibẹ̀ yẹn. So kò ní pe àwọn títí tí tó tún máa padà wá. Bí tá bá sì pè tó bá wà lọ́dọ̀ ẹ̀ tó bá wà lọ́dọ̀ ìyàwó tó ṣẹ̀ fẹ́. Kò ní bí kọ́ọ̀lù àwọn ṣùgbọ́n tó bá wá jàjà wálé lọ́dọ̀ àwọn tíyàwó ti bá pè yóò gbé kọ́ọ̀lù rẹ̀ kí má bọ̀rọ̀ nǹkan pé ọkọ̀ yẹn ò ṣe dáadáa sí wọn nínú ilé. Ìmọ̀ràn mi fún arábìnrin ni pé ká kọ́kọ́ ronú ara wọn wò náà kó má jẹ́ pé àwọn gan-an ti ọkùnrin yìí síta because kọ́rọ̀ mọ́ dàbí ọ̀rọ̀ ìlú tó pọ̀ jù tán tí pàlú gbùngbùn wa ká òjòmọ̀ kó má jẹ́ pé wọ́n wu ìwà kan tó bá ti wọn nínú ilé tó fa mú ọkọ ìfọṣú láti pè dìmẹ́ sí ni pé tó ń bá níyàwó méjì ó máa ní peace ó máa ní peace kọ́kọ́ chẹ́kẹ̀ ra wọn wò ìmọ̀ràn tí wọ́n fẹ́ fún ọ ni pé àdúrà náà nìyẹn mo fi máa ṣe ohun gbogbo àdúrà ni kọ́kọ́ fàdúrà because gẹ́gẹ́ bá ti sọ yìí ni pé ó dà kó páyà ìyàwó ju àwọn tá jẹ́ ìyáálé lọ tí ó bá jẹ́ pógùn ni arábìnrin lò fún wọn a jẹ pé ìwà àwọn gangan ni ó kù díẹ káàtó nínú ilé kọkọ wọn tó gbé ìgbésẹ débi pé wọn wá so igi olú family kan wàá bù wọn gbọ ìmọràn dúró fún wọn náà ni pé kí n má bọrọ mo gbọ olóòtú àti ntẹńtọ mi ká kún fàdúrà kan fi rí ọkọ wọn ra wálé ká fi máa rí ojú rere ẹ because ọbẹ gínílọwà sọ bẹnu ọbẹ ti ṣe tí ó síná kọrin ti fẹyàwó mi àdánà lẹ máa kún fún kẹkún bẹlọ dáadáa kí ìfẹ rẹ kó máa jọ kí ìfẹ yín kó máa jọba nínú ọkàn ẹ kó ètò ìmí náà nílé kí mo dá sètò láti ọfà ẹ máa bí tó bọ.
5: Ẹ kalẹ̀ olótùú, ẹ ekweto alone de king jashim e lori ti madan tun ni o kan fe ositai e o so kokon to tudu mi won ni o kan won to ju awon e je kan mani situation kan kon kon loye kan ma mani situation to kon ba di kon ki won dara dara o se nge bi awuri no de oko e e ma mani situation ni amọ tun fe ba ni e ma so pe fe ku e de ma lu ku ya won ni fe yin mo won ni fe yin won ni fe yin so e no any fe won yo bo se ke ni fe won so ni ni kukuru ede e ma so pe fe ku ni oko yin ibi atun yin lara si waju si e ma bi tubo
6: e ka le o e ku eto eni tọlọrun mo lati le sha ni o imara mi si ya akoko yen o ni wi pe eni ti won so po ti ni yawo meta si le ti awon fe se kerin eni yen o le raye titi yin o eyin de re eni lo companion te jo ma wa po so eni yen o le raye titi yin sugbon tori ore te so po se fun yin e le ma fadura kun pe kọlọrun se to da kọlọrun se to da sugbon o fact to wa nbe ni pe eniyan o le raye titi yin ke tete foju sona ki akoko to lo ju imoran mi fun iya keji ni pe ki won lo tun iwa ara won se nitori pe awon ona ti yawo ti ta to fi n fa oko yin loju mora teyin na ba fi iwa te ba fi gbalẹ e mo ri oko yin wale pada so iwa atadua oni ke fi kun olorun aran yin lowo
7: akanje oloye eku eto olorun mo fun yin se o owo yin le egbe to yin Ọlọ́run ni Ọlọ́run. Àní mọ́ sàárì ọmọ ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ o. Ẹkú bẹ́ẹ̀ sí tó ń lé ní Ọlọ́run tó ti yín náà sí. Sẹ́rí tàlákọ̀ọ́kọ́ kò padà sọ́dọ̀ kọ àárọ̀ rẹ̀. Ọlọ́run ni sọ ọmọ. Sẹ́rí ẹni tó lọ lè fẹ́ tó ní òní ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin tòun ò ní kórí tí ẹrú ilé sì ń súnú ọjọ́ ń lọ lérí rẹ̀ nu. Ọlọ́run ò sí ọmọ rọrùn fún ọmọ tí ìjọba ń kálẹ̀ lọ́lọ́run sí fún. Sáárí tẹ́lẹ̀ kejì ṣe rí ìlara kọ́kọ́ fẹ́yàwó mi ìrìn ń bẹ lára wọn. N ò fẹ́ mi ọkọ̀ balẹ̀ nínú ilé ẹni ò jí ọkọ̀ gba tiwọn. Ló fi dàbí pé tọkọ bá lọ́dọ̀ títọ̀ ọ̀hún àwọn ó pè é tí ó bá wà lọ́dọ̀ títà wọn. Torí tọ̀hún bá pé ọkọ̀ ní lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò ní lè sọ tó lẹ́rù wọn ń bà ní. Wọ́n ní tọ́jú nílé ń fọ́mọ lórí fún àwọn lówó oúnjẹ ń tọ́jú àwọn ọmọ rẹ̀ kí ló tún kú. Ọkùnrin gidi nù kán lọ lè fi ìrẹ̀wẹ̀sì ìrẹ́lẹ̀ pé ó ti fẹ́ ná kán fẹ̀mí ara wọn balẹ̀. Tí yẹn bá fi ronú sí rẹ̀ léṣe aláyé gba ayé o. Ọkọ̀ ó sì lọ iye tí àwọn ọmọ gómìnà ayé tiẹ̀ ẹ máa gbé tó bọ̀. Akíya Sukura, Akíkọ́lá aláṣọ òkèèna aláṣòfinà, akí gbogbo àwọn tàǹdásí náà àbúrò sídìnnà àtòkèrin náà ń dín ní sọ̀rọ̀ láti kí láǹkó ní bí àdá.
8: Ẹni tó náà kò fẹ́ fi sílò fún lọ́wọ́ ìpàdé ẹ̀dá sí bóyá mi lẹ́nu fọ́rọ̀ táwọn èèyàn ń sọ yìí ẹni kódà kóbìnrin fún ara rẹ̀ tẹ́rù jáde nínú ilé ọkọ̀ sódìgbà tó bá wá pa kí ni nǹkan owó tóbìnrin ò bá ṣe fọkọ rẹ̀ tó fi wá fi fún lòpin lọ́rùn pa ẹ̀dá kù kọ́lọ̀ kó sànù ni gbogbo nǹkan owó tó bá wù kù ṣẹ̀ṣẹ̀ kò lẹ́ni tó lè fẹ́ ju ẹ̀sùn èmi ò bílẹ̀mù rẹ lórí kó pẹ́rù jáde bó bá rùn kó rìn máa rà dúró kó fún àwọn ọmọ rẹ̀ lẹ́kùn mọ́ tọ́jú wọn
9: 0916159111 lójú ọ̀pọ̀ òkúta ọ̀bí tí ń bá rí pé ẹ̀yọ kan àbí méjì sí kó tó di pa á mọ̀ palẹ̀kùndé méjèèjì tó kò yìí náà ló kò káwọn méjèèjì tá a mú lọ́wọ́ ìka fún wọn mọ̀ràn ká tó máa palẹ̀kùn talẹ̀ ètè nídé ìlú ẹ̀ kalẹ̀ ẹ ṣeun láwọ̀ ẹlẹ́sìn rẹ̀ adúpẹ́ ṣeun.
10: Àwọn ẹbí sọ tó ń jẹ́ òtọ́ ìlàdàrọ̀. Wà látara ẹ̀rí pé obìnrin ẹ̀mí ọkọ̀ ìjọ rẹ̀. Àmọ́ ò pé ká má dàgbé ká má dàgbé orí ẹ̀rọ. Wà á lò yí na ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ lọ. Ògùn tí ó yẹ kí ń lò, ọwọ́ wọn lò ògùn wà. Ògùn ayé tó yẹ kí ń lò ọwọ́ wọn lọ́wà. Ibi pé ní báyìí ti sọ látara. Ìwé ìbí ilé obìnrin bí ọkọ wọn ṣe fẹ́ àwọn síta àwọn tí ń wùwà.
9: Ẹ ṣeun láwọ̀ ẹ lẹ́sìn rẹ̀.
11: Ọlọ́run ṣeun.
9: Adúpẹ́ fọlọ́run.
11: tell you the day for our last year done.
12: I don't know.
9: O fe yawo mi ko si so fa won abalo ababo wu alaye won ni lo to imo toju awon omo re nsin toju awon o bo si gbo gbo atoko awon ba ti kan yawo yi la ya won ja pe ko da won ti fe ni attention lori oro yi te ba gbo lale yi nu mi o dun ke tele nta won yan so lale yi awon eyan ni akoko ni pe e koko gba pe oko yin ti fe yawo mi e mo yin lokan ke si gba olorun lokan te ba ti gba lokan te si gbo lohun lokan e fo kara yin bale pe to ati pe meji lowo oko mi akoko re ile nkeji ni pe eyin na wa pa si pepe furu ti yin e tun jawe sobi boya nipa oro enu yin e gbo gbo nta won eyan so be ba gbo e tun lo wo lori Facebook ke gbo nta won eyan so awon oro dundun loku te ma so fun oko yin e je so asiri kan fun yin nipa asiri okunrin ko si okunrin kankan ti fe bi ti nira wa to ba ti doro obirin ko si okunrin kankan ti fe bi ti wahala ati hila yi lo ba wa to ba ti doro yawo ko si o ko si ibi to okunrin ba de to je pe yo ti gboro odunu oro tunu ti o fi lokan bale ibe la won okunrin fe ma ba si o toko yin ba wa sodo yin en se gbon gbon gbon si tori pe o ti lo sodo iyawo o ti lo sodo iyawo o le ma wa sodo yin ma ko fi le lojo se meta ko si te si si bi o ke bo ba ku wa sodo yin na tele na gbon ku le mo se sohun tapi ke mo se gbon gbon gbon sohun yo wule fi yin le saye yin ni ko ni di owo nje lowo ko si ni ko mo da sa won omo re yo pa yin ti ni ṣùgbọ́n kinní kan táwọn èèyàn sọ lálẹ́ yìí ni pé àkọ́kọ́ gbà pọ̀kọ́ yín ti níyàwó kejì competition ti wà ẹ ti bẹ̀rẹ̀ competition tó bá jẹ́ níbi ọbẹ̀ ni ẹ gbìyànjú kẹ́ ẹ máa dáná oúnjẹ tó dáa fọkọ yín àsìkò tẹ́ bá mọ̀ pọ̀kọ́ yín ò sí lọ́dọ̀ yín ń bẹ lọ́dọ̀ ìyàwó kejì ẹ mọ̀ wulẹ̀ fi kọ́ọ̀lù pé débi tẹ́ ẹ sọ pé ń pè lọ ẹ pè ń bẹ̀ tó bá wà lọ́dọ̀ ìyàwó kejì tẹ́ ń pè yín túmọ̀ sí pé ń jowú rè é ẹ ń ní láàánú nítorí tó bá ti wá sọ́dọ̀ yín ẹ pè é kí ẹ bá pọnmi sílé ìwẹ̀ kọ́ wẹ̀ kára rẹ̀ ọ̀dá kẹ́ ẹ bá dámọ̀ràn ẹ bá jíròrò ẹ mọ̀ sọ nípa ìyàwó kejì ẹ mọ̀ sọ nípa àbùkù ẹnìkan ẹ̀yin náà gbìyànjú kẹ́ ẹ níṣẹ́ tó dáa lọ́wọ́ ara ń táwọn èèyàn wí rèé wọ́n ní ẹ jẹ́ kí pẹ́pẹ́ forú yín ó lè kàn sí sọ́dọ̀ ọkọ̀ yín ẹ gbìyànjú ẹ níṣẹ́ tó dáa lọ́wọ́ kẹ́yìn náà lè mọ owó lápò ara yín ẹ wá wo ìmọ́tó tó ṣe pàtàkì nínú gbogbo ìrìn àjò ẹyẹ ọmọ ẹ̀dá kọkọ yín ó tún dé kẹ́ẹ̀ ti tún lè ṣe kọkọ yín ó tún dókẹ́ ti wẹ̀ kẹ́yìn gún fi pẹ̀fíìmù tó dáa sára ọkọ yín ó tún dé kẹ́ẹ̀ ti oúnjẹ tó dáa dèé kẹ́ ẹ wẹ́kọ̀mù ẹ̀ dáadáa kẹ́ ẹ pọnlé ńgbà tó bá wọlé ẹ gbóúnjẹ tó dáa fún olùpẹ́ ẹ̀yìn gan dé gbogbo lé lómọ́ tónítóní ẹ̀yìn gan dé ẹwọ aṣọ tó dáa ẹ fi pẹ̀fíìmù tó dáa sára ẹ sọ̀rọ̀ tó dáa sọ́kọ yín yín tún lọ ẹ tún ṣàdúà fún bọ̀ bá dé ẹtú fàdúà wẹ́kọ̀mù ẹ̀ ogún rí pé wàá yín ti yí padà n tókùnrin ń fẹ́rẹ̀ ibi tókùn ọkùnrin bá ti balẹ̀ ibẹ̀ lọkùnrin fẹ́ máa bá sí ọkàn yín bá ti kàn ìyàwó kékeré àyà yín ń já ibi tẹ́ ẹ̀ ń fọkàn sí ni o wọ́n ló burú ta ní fún yín níròyìn irú ẹ̀ tẹlẹsanwó ròyìn fún tẹ́nìkan bá dé tó bá fẹ́ fún yín níròyìn ìyàwó rẹ tí wọ́n ṣe fẹ́ yìí ó burú àpárá ni ó lè ṣe kinní kan ẹni wọ́n ṣeun tẹ́ ẹ bá ti ń tẹ́tí sí ní tí wọ́n ń wí níta ẹ fẹ́ máa fi tara yìí máa bọ́kọ yín lò yóò sì fẹ́ kó bá yín ni ó ṣe yín bí kẹ́ ẹ kó jáde lọ bo pẹ̀lú ọmọ tẹ́ ẹ ti bí ìṣẹ́ rò pé tẹ́ ẹ bá kó jáde ẹ fẹ́ lọ fẹ́ nìkan tí ò tí níyàwó rí ẹ̀yin náà ò lè fẹ́ nìkan tí ò níyàwó rí ẹni tó ti níyàwó lẹ̀ tún lọ fẹ́ ṣe rí pé ẹ kúrò nínú iná ẹ tún bọ́ sínú iná ni lè tó túmọ̀ sí pé ibi tẹ́ ẹ wà yìí tẹ́ ẹ ti nífẹ̀ẹ́ àkọ́kọ́ yìí ibẹ̀ ni kẹ́ ẹ jókòó sí jẹ́jẹ́ jẹ́ ẹyin kẹ́ rọra máa gbádùn oore ńlá tọ́lọ́run ṣe fún yín oore ńlá ni o kẹ́ ẹ sì máa dúpẹ́ fọlọ́run dojoojúmọ́ kẹ́ ẹ sì máa wojú rere ọkọ yín ní gbogbo ìgbà ẹ mọ̀ nílá ẹ bá pé mo ní ń kí yín ni o ẹ kó bó o ní ṣe iṣẹ́ ń lọ ẹ ní dààmú ìfàdúrà fún gan mọ̀ ọkọ̀ gan yìí so lórí kúkú yóò mọ̀ pé ìyàwó òun ti yí padà sí dáadáa ìwá tí ẹ náà ó sì padà sí yín ní ti dáadáa ẹ mọ̀ kú òun lé ọkọ yín o ẹ mọ̀ kú òun lé ọkọ yín bẹ́ẹ̀ bá kú òun bẹ́ẹ̀ ẹ lè rẹni tí ò tí ì níyàwó fẹ́ o ẹ̀yin náà lọ ṣe ìbìkejì níbì kan ni ìyáálé ni yín níbi tẹ́ ẹ wà yí o kò sí sẹ́ni tí ń lé yín ẹni tí wọ́n ròyìn rẹ̀ fún yín rọ́ ní jẹ́ mo kú tán òun náà ń ṣe pẹ́pẹ́ fúrú ni o lórí ètò yìí àtìlẹ́yìn tó sọ pé òun fẹ́ ìyàwó kejì tí padà wọ́n rìgírẹ́tì kí lóun fẹ́ ìyàwó kejì fún tó jẹ́ pé ìyàwó àkọ́kọ́ gan wá níwà tó dáa ju ìyàwó kejì tó fẹ́ lọ lórí ètò yìí náà ni ẹ fira yín lọ́kàn balẹ̀ ọlọ́run ò fi yín lọ́kàn balẹ̀ ẹ mọ̀ kú òun lé ọkọ yín o ẹ mọ̀ sọ̀rọ̀ yín nu o ẹ̀yin náà ẹ mọ̀ lọ di ìyàwó kejì nílé ibòmíì o ààyè yín ni kẹ́ ẹ dìmú kẹ́ ẹ lè jèrè àwọn ọmọ yín gbogbo wa la sì jèrè àwọn ọmọ wa ẹ̀yin ò dúró bá òun lápá kan tó ìyá tí wọ́n nípa àwọn fẹ́ olóṣèlú kẹ̀ráyé olóṣèlú n tí ọkọ yín tó mo gbàdúrà pé lálẹ́ yìí ọlọ́run ó wọlá àwọn sí òbéèrè ọmọ tí wọ́n ń lọ́mọ ọlọ́run fi ọmọ kẹ́yìn náà nínú ìrìn àjò ayé àwọn nǹkan tí ò lè jẹ́ kọkọ yín ọráyè ọ̀pọ̀ àkọ́kọ́ yìí ọkọ yín ti níyàwó mẹ́ta kó tó dúpẹ́ yín padà wá ṣe lẹ́ẹ̀kẹrin kó tó sáàvù ìkíní sáàvù kejì sáàvù ìkẹta kó tó kàn yín ọ̀ràn jìn o ẹlẹ́ẹ̀kejì olóṣèlú lọkọ yín tí ọmọ ti ìpàdé kan dé pàdé kejì ìlú kan dé ìlú kejì mítìnì kan dé mítìnì míì tí wọ́n máa lọ ibìkan láti ibìkan sí ibìkan irú èèyàn tẹ́ ẹ padà bọ́ sí lọ́wọ́ yìí ò lè ráyè nígbà tí wọ́n bá ń tírìtì fáíbírọ̀dì tán wọ́n lẹ̀ nílò ọkùnrin tí ó dùn tì yín tẹ́ máa jọ ríra yín déédéé iru ipo to ko yin wa yi e le rira yin dede ke koko gba yin gbona e mo yin lokan ke si mo lorun lokan iru oko te fe yi to ti ni yawo meta to tun jo loselu e le rira yin dede eyin lo koko duro lori ndi imara ta won yin wa nfun yin ni pe ke te iwaju tabi ke pada soko odo oko yin aro bi be ba se pada si bi be o ba si se pada si won ni ke wa kunrin eseyin o tori gbogbo n to ni se pelu pe ke ma rokun dede yi o le sele pelu ru eyan te fe emi kan ni nbe lara re pa ti se machine ko to save yawo kini save keji save keta ko to save idi o se lu tin tin tin sise tin tin rowo di kaje ka mu ke wa tun ni o tu wa save dodo yin ko ni rorun be o o je nta won eyan wile o eyin na si le igbeyewo ke wo daada to na abajo mi ba wa awon eyan ni egbiyanju ke lo o sanju pe won mu yan lowo ledeya bi igba ti won ba mu yan lowo ledeya ile ite wa yi o olohun mu ako oloko eru yo mu yin jagbangba la se leduwa olohun mu yin jagbangba o ogba laduwa la le ola gbogbo awon tin pesore eto yi ata awon to do lolufe eto yi olohun mu yin jagbangba yo mu yin kuro nu koro aye to ko ni ju ba lo lori eto lawole sun fun tale ojo ti toni adupe oni e se olobe e se gbogbo eyin te ba je patala dupe fun pe se won oju oni tin amo riri yin o e seun gan ni e seun gan ni e seun gan ni adupe gbogbo eyin te darun moju te ba wa da se to loni ateyin te gbo pata daada olohun ni fi dun yin ore to wa ninu daada yi olohun ni fi dun yin aburukun ni wa se lase olohun oba mo dupe amo riri yin gan ni papa tunde aziz oloye wa loruko ti temi a tun pade lojo mejo riru eto yi ba ti n wole lo sun a ni lalare gun a ni lalari were oko kan laji won ayo la sun la se olohun oba ile ati anu olohun ko mo wa pelu emi ati yin o dabo la wole sun
13: oruko mi ne ni tolo mo mo fe so sita ni o
9: se eni to ba dake tara re ba dake ni
14: wa ya nkan to su ni iku o se ku fun mi ni pe ko iku ro mi fun mi ni lati ni ki n gbe ka je
15: mi o ma boju ogun laye o ba ma ti mura sile
9: mo dake ma fi ronu para re
16: ejo kini e ti wa n ste bi mi pe awon ma to bi fun mi gan iku ira ti n wa
9: gbiyanju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo segun Tuesday ati ojo bo Thursday
17: e kale o itoyin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
9: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba iponju tada wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magbo ni
18: the time is 12 o'clock
19: so nipa gbe kale iroyin ti ko leja bakan ninu
20: iko eso alabo alajumo sise po lapa ila orun ariwa ti sasiro
19: eto ere idaraya
21: awon ti ronaldo ni sin ni awon ti lionel messi na nbebe
19: eto amuludo ti ko lelegbe
21: akiyin o
19: akiyin akiyin aluyin lagbe
21: nu bariba
19: lorilede nigeria melo melo la o ka ninu eyin adipele diamond 88.7 fm ore timotimo ti ko ni fin sile nigba kokan
18: The time is 12 o'clock.
19: Ago mejila tilu.